0: Gbogbo àtìyàn àtìyàn àtọ́pẹ́ àtọ́pẹ́ àtìyàn àtògo. Tọ́lá ọba ni. Mi witi witi witi bọ́dún eléyìí ṣe ń lọ yìí ti ń lodò ti ń lọ rèé mú mi ẹ̀mí mi pẹ̀lú ẹ̀yin pẹ̀lú àwọn èso tó tara yín jáde àti fómílìkì mi àti fámílìkì títí yín náà ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o àtàwọn olólùfẹ́ mi àtàwọn olólùfẹ́ yín àwọn tó ń fẹ́ mi fẹ́re àwọn tó ń fẹ́ yín náà tó ń fẹ́ yín fẹ́re. Ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o ọdún ìta à ń retí láyọ̀ ni ó bá wa ọyìn pẹ̀lú ìdẹ̀ra àti ìdùnnú láàfi sí ọdún náà.
1: Àtògo àtọ́pẹ́.
0: A ní àtọ́pẹ́ àtìyìn àtìyìn àtògo àtọ́pẹ́ fún ọlọ́run ọba mi àláùràbí. Alhamdulilayi rọ́bẹ̀rẹ̀ àlẹ̀mí. Alhamdulilayi lẹ̀dí àyà náà dààmú àmọ́ tánáwá ilé ìnùzú.
1: Ó fún wa ní jíjẹ pẹ̀lú mímu. A ò sí lọ síbi ìtù.
0: Ọba tí ń báyìí ni wá pàdé la fògo fún èyí tí ń báyìí ni wá pàdé la fọpẹ́ fún. Àbá búrúbúrú àpá búrúbúrú àgbà búrúbúrú torí pé tá a bá wo ẹ̀yìn wá ní ogbè ẹ̀yìn wò ajáre ò bá àpákún ogbè ẹ̀yìn wò ajáre ò bá àpèkùlù ọyẹ́ yìí náà ẹ̀wọ̀ ẹ̀yìn wò ẹ̀wògbà tí ọdún yìí bẹ̀rẹ̀ ọyìn ẹ̀rí pé ọ̀pọ̀ àìmọye òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mu.

0: ẹni tó bá mọ inú rò ó ní ọmọ pẹ́ dú o ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹ́ dú alájùpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú a fi yọ àwọn tán lọ o à ń fi ń dúpẹ́ orí ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí nínú oṣù yìí gangan iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni òun tún wá jọ bí wa ní dèdè ọjọ́ kan náà tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí a máa ń pè ní fraayo jimoh lórúkọ rẹ̀ afọlábí jimoh ọmọ wọn nílùú èrúwà
1: ẹ̀mí mi ò ní.
0: Ọmọ wọn nílùú igbóọrà
1: ti aláwò rájọ́ ọdún ọ̀wọ́ yabo.
0: Nínú oṣù tá a wà yìí náà ni o lójú ọwọ́ àwàálẹ̀ tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí pó di ìgbà ó ṣe nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí mò ń bọ̀ ná ẹ̀yìn tèmi.

0: òòrùn wà tá a fi lè sálá fún ṣùgbọ́n a sálá fún òní sí mọ́ o òun àti láfún rẹ̀. òòrùn wà kò ní ṣe aṣáko kó mọ́ òun àti kòkó rẹ̀. iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀ níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. a ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. táhun gangan ò gbádùn ara rẹ̀ ara alẹ́ ahun gan ò gbádùn ahun. ṣùgbọ́n lẹ́yìn ikú ahun àwọn ará alẹ́ abáwọn èèyàn tán súnmọ́ ahun. àwọn ni wọ́n wàá máa ná owó ahun lẹ́yìn ahun owó dilẹ̀ lẹ́yìn ahun o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálánlọ́ọ̀dù tó gbọ́dẹ tí fi ń sọ ilé ara rẹ̀ ó ní ó sọ ilé ara rẹ̀ kan adéyínká ó ní ojú ní kálánlọ́ọ̀dù tó ń fowó gbọ́dẹ o òun gangan ti kára rẹ̀ ní ó sọ ilé ara rẹ̀ kan èyí ò tán bá tún sin sílé.
1: ó ṣe ó pọ̀ mọ́ rògùn rèé fọṣọ.
0: ìtẹ́ ni wọ́n gbé alọ́jàǹtì wọ́n gbé alọ́jàǹtò wọ́n ní ẹ̀mọ́ balẹ́jẹ́ ẹ̀mẹ́jì wọ́n balẹ́jẹ́ yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o ẹgbẹ́ ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré ìwọ bàbá ò nílé ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù àwọn tẹ́nàǹtì rẹ ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: ojú ò wá towó wọn ò ní sin olówó wọn ò ní sin owó mọ olówó nínà ni wọn ò ná owó lẹ́yìn olówó gbígbé ni wọn ò máa gbé inú ilé lẹ́yìn onílé o. wọn à nítorí ìpónílé lọ pé ẹjẹ́ á wó ilé rẹ̀ dànù kẹ́nìkankan ọmọ gbé bẹ̀ mọ́ wọn ò máa gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ ni. aláwọn kan á tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ wọn ò tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

báyé ṣe ń lọ làwọn èèyàn ń kú tán dágbére fúnlé ayé òṣẹ̀ṣẹ̀ yìí kó ju ìgbà ó ṣe ìjọ kan ni ó kan ìmẹ àtẹyìn náà yín sún ni o ìjọ kan ni ó sún kan wá gẹ́gẹ́ bí orúkọ mi sún kan mi ọlásún kan mi yóò sún kan wá lọ́jọ́ kan o kìí ṣe pé o kìí ṣe pé ṣùgbọ́n tí gbogbo wa bá máa ń rántí bíbá lọ lọ́jọ́ kan àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa torí ìta a bá ṣe gangan.

0: àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tọ́ jẹ́ second born rẹ̀, third born rẹ̀. Ọ̀dọ̀ mi gangan ní ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stool lọ́wọ́lọ́wọ́. Èyí tọ́ jẹ́ second born. Kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá o, ẹyin tèmi. Èyí tọ́ jẹ́ second born. Ọ̀dọ̀ màmí ní ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà. Òun náà ó ṣe wà ẹ̀ kí tọdún yìí. Funny enough ni pé yìí tí ẹ̀ ronú lọ pé kí n tí ẹ̀ sẹ́ndì ìrànlọ́wọ́ fún kiní lórí WhatsApp nítorí títara tẹ̀mí. Báàbà sì fi bájú bá fi bí bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí olówó yìí san. Ṣùgbọ́n ìgbà tí tó pò yìí tó ń contact mi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí Olódùmarè. Ni mo fi sọ́wọ́ kí ìrànlọ́wọ́ tó dìde. Táàbí orí towó tí etí opó yìí tó sọ yìí san. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé. Ṣùgbọ́n lára pé àwọn èèyàn sà nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore. Pàláì lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success Odò Ọlá ọmọ Ògúndarí. Lára náà tún fowó tí wọ́n sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí Olódùmarè. A ní kí làwa sì láyé o, mò ń bi ẹ̀yin náà kí ni tọ́lọ̀ ràn wà wáyé fún. A ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹjẹ́ ń tún bẹ̀ẹ̀ kan sí fún yín. Akọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimo Ayíǹdéhùn láàárọ̀, ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ, iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde. 130,000 àbí 20,000 kọ́ ni, 20,000 lówó tọ́jọ́ owó operation yàtọ̀ fúnpa à ń rọ oògùn, à ń rọ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé ntọ́ pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n ó fún ní abẹ́rẹ́ báàbí 30,000 àbí 30 kíní kan ni lówó abẹ́rẹ́ náà. Ni mo fi sọ pé kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Nǹkankan o, ẹni tó bá kànkan ló kàn mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ òfin ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀ nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run o, yóò sì mọ ọpẹ́ dú. Ìwọ́ tọ́lọ́run ti ń bọ̀ gbé sí i nírọ̀rùn. Ó fẹ́ náwó kan òun rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. A dẹ̀jọ mú ọdún yìí láti January, a tún wà ní December, ení ni December 21st. Ẹni tó bá mọ̀ nú rò nìkan ni òun mọ orí Ọlọ́run o, ni ó sì mọ ọpẹ́ dú. Tábà máa sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan. Wọ́n à ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín.
1: Ó fojú ṣògbèrè ẹ̀kún. Abẹ́ orí kékeré já lórí.
2: A ò fẹ́ kọ́ la.
0: Mo sọ lérè pé níjọ́ òní bíi. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Kátúndú pẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká fún wa padà owó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́nú ilé mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ̀sà mi ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ̀ pọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé, báyé bá ń jẹ́ ayé tí gbà ń jẹ́ ẹ̀gbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o, a ní rògbọ̀n àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amọ̀ èyí wá tú òwọ̀n nídìí fún yín o. Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni. Ọdún kẹjọ rè tọkọ rẹ̀ tó ti lásídẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò. Wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbígbí jì lójú odò ni igi kábíyèsí Olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kànkan lọ́kàn mọ̀ ni o, kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé pàlà ìǹtí ẹ̀ wá rántí pé ọmọ tí ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ kì. won mo pa be sanwo wa e ki o sugba yan ran ti ke ka se ba bere pe ka won yan ran lo se ran lowo e wa wo bi tolorun ti gbe bi se se de e wo bolorun se gbe bi se se de e wo bolorun se gbe bi se se de ara ta to ke gba jari wa ba mi imi mo gbara ta lori oro re ko to di pe olorun wa ba wa bu asiri titi wa e ki to mo ti e na pelu owo ta tun fi kunra won pelu operation ti akobi re to bi mo nile iwosan ni mo se mo nje kasa ma se daada o loruko temi fi nje kasa ma se daada ti mo fo oko ti mo je kilo wa bo to ma n try mo ma n gbianju bo ti aje pe yin mo rin ni ayan aye ko ri o mo mi mo ma n try lati se daada gege bi oko mi kin bi le ba je apere rere fun awon eyan lati le je awo ko se rere fun awon eyan ta ba gberu e leru nigba mi lona ti olorun ni fe si olorun ba yo si mo ba yan na gbe bu kata ti e ara mi oye yin
1: o se opo morogun re.

₦25,000 náà ni o. Ẹni tó lọ́n bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Tó bá tún lè ṣe irú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o. Àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ̀ post fídíò rẹ̀. Bó ti jẹ́ pé èyí máa rìn kórí ọmọ mi, but we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan afẹ́ jáwọ̀ afẹ́ já afẹ́ mọ̀ jíàwò kọ́ se dáadáa.
1: Ṣé bá lọ lèníyàn kúrò?
2: Ayé ṣe ń lọ.
0: Àìmọ̀ ìyàwó èèyàn mi tán rí fídíò yìí táwọn ní ràn lọ́wọ́ oúnjẹ ni ebi nípa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán o. Èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán èyí tọ́lọ̀ bá fún ìyà ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. Because in order to help people you have to help yourself first. How can you help people when you yourself is helpless? When you are helpless, you can't help anybody. Ní ẹ máa ń sọ nínú bàálù pé tọkọ bá fẹ́ já kọ́kọ́ ranra rẹ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ o. Kódà kí wà àtìyàwó àtọmọ rẹ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ náà torí ẹni tó bá kọ́kọ́ tọ́ba wà láàyè ló lè ran ìlò míì lọ́wọ́ tó bá wà láàyè pẹ̀lú kápá rẹ náà níwọ̀ náà lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. Bí wọ́n gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tíwọ náà bá standard ló tó lè ràn yàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kìí ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ nu. Ẹni tọ́lọ̀ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kọ́ máa ran yàn lọ́wọ́. Kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó hàn ẹ̀pọ̀ ẹlòmíì o torí ẹ̀pù àwọn helpless people wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe ṣá máa ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. Bí wọ́n gan ṣe ń gbọ́ mi tó ò bá ní kápá àti sanwó wà ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́ lòmíì tó wò pó ní kápá rẹ̀ ìwọ náà ó tún máa gba commission pò sọ fún yàn ayin bí ṣe olóore ṣe wà nu àìṣeétán. Ẹyin tèmi àìṣe tán o lábàládé.
1: Àbí ń pé o wá gbà kàrà kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
3: A ò fẹ́ kó lọ.
0: Àsìkò Thanksgiving láwa yìí ò nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò Thanksgiving láwa yìí lamẹ́ríkà. Táwọn èèyàn àwọn èbó pàṣẹ máa ń sọ páwọn míì nínú wọn mọ Ọlọ́run àwọn àákò yìí ni wọn máa ń ṣèràn lọ́wọ́. Mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹ́lòmíì tí ó lọ sínú ọjà pọ́púlà ọjà tán ti máa ń ra nǹkan yóò mọ̀ wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ ó lè kọ́kọ́ tẹ̀ sí wọn díẹ̀. Mo ti rí àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgbé tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọ́dún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yún àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn àwa tá a lẹ́sìn ní àyín ṣà ń gbìyànjú ṣà ń ṣàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáà pé mo béèrè níbẹ̀rẹ̀ pé kí n lọ́lọ́run dá wa sáyé fún kí n la wá ṣe láyé àbí kí n lọ́lọ́run dá wa wáyé fún. Àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: A ò pàdé ibi dùn ní odi péré.
3: A ò pàdé
1: ó dojú wa la ó darin náà kò yọ ṣe ní.
0: Bó ṣe wá léwu kan mọ́ òpin nǹkan le tóun tó bá wọ ẹ̀yìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwọ̀ ẹ̀yìn wò ajá rẹ ò bá pakún ó gbèwọ̀ ẹ̀yìn wò ajá rẹ ò bá pẹ̀kulù ó gbèwọ̀ ẹ̀yìn wò ajá rẹ mà lè pé horo. Ẹyin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọ̀ọ́nú rò òní ọmọ pẹ́ dú adúpẹ́ orí Ọlọ́run adúpẹ́ o 2022 tó ti ń lo odò ti ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbọ́ àbí
1: mélòó. Ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
4: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo ni se biba ben kokan.
5: Ajise Bi Oyo laari Oyo ni se biba ben kokan.

Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. A jíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. A jíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: gba ọ̀rọ̀ yìí wá bí ní ti sàdúrà nù.
1: Ẹni bá adì nù lẹ̀ mẹ́yìn.
0: Ọ̀rọ̀ yìí wá tó dàpá kan wàlfà.
1: Fi kọ́lé tààlà.
0: Ibi gbọ́dọ̀ wọlọ́wọ́ bá ni.
1: Fi súra ti Yusufu
0: Ali. Inú súra tó ànábì Yusufu.
1: Wàjà ó á bá wọn ìṣá ìyàbùkún náà.
0: Bẹ́ẹ̀ bá ń ké súra tó Yusufu. Ẹ rí bẹ́ẹ̀ máa ń gbọ́dọ̀ ànábì Yusufu. Wàjà ó á bá wọn ìṣá ìyàbùkún náà. Nígbà wọn dẹ́tẹ̀ pẹ̀lú Yusufu nù ni. Wọ́n wá bá bàbá wọn. Lásìkò ìṣá yìí. Wọ́n wá ń sunkún.
1: Àìkàdé bá ń.
0: Ẹkún náà tí wọ́n ń sun yìí, ẹkún rọ ni.
1: Wà má àwòdì ibò.
0: Wọ́n sì ń bọ̀ lọ́dọ̀ bàbá wọn Yakubu. Wọ́n wá mú ìkòkò kan dání.
1: Àgàsù kára.
0: Ìkòkò ọ̀hún wọ́n mú wọn jẹ́ ń pa ni.
1: Fàpọ́lù lè àbí.
0: Wọ́n wá ń sọ fún bàbá wọn.
1: Azazi bulabi akala ibonu kayuva.
0: Wọ́n wọ bàbá wa Nabi Yakubu. Yusufu taari mọ ìkòkò tó pàjẹrè.
1: Fàkọ́lá Yakubu.
0: Nabi Yakubu wá ń dáhùn.
1: Adna mi ni.
0: Súnmọ́ mi, ìwọ kòkò súnmọ́ mi.
1: Fadana mi ni o.
0: Ìkòkò bá súnmọ́ Nabi Yakubu.
1: Fàkọ́lá làwọn ayatu azibu.
0: Anabi Yakubu wa sọ fun pe iwo koko
1: lima kalita waladi
0: ese to pa omo mi
1: wa qurrata aini
0: ese ari tutu oju mi ikoko o si pa kilode
1: fa antakallahu ta'ala dhibu
0: olorun ba fun koko loro so
1: fa qala ma aza allah
0: ikoko ni toto fun olorun ko je ri be
1: iya ya aku
0: iwa nabi yakubu
1: walani istafa ka nabiya
0: walani istafa ka nabiya o wa gbe ali fun mi ele ke wula wa yi ma wi bi ku wi
1: walani istafa ka nabiya
0: ah won mo bi o olorun to sa o lesa to fin ja nabi
1: ma kalitu lahu lahama
0: omo re yusufu won jere
1: fa inna luhuma lahambiya haramun lana
0: to pe era wa nabi olohun iwo yakubu e woni fun wa agbodo je
1: wala ta akulu ala aridun
0: koda ile ile tori ko gboro je ran won
1: wa inna ma ana dhibun garibun
0: ama emi koko ti won mu wa boy alejo ni mi ninu ilu
1: ataytu min aridi misri
0: Emi ese koko tile yi rara ile misira ni mo ti wa
1: fi talabi akhili
0: enti mo si wa wa omo aya mi ni mo wa wa
1: fakini tu munzu aya mi
0: awon ojo seyin die asafe ku re arimo la ilaha illa allah awon wara wa mo loni
2: beni
0: ala won ta ba eyin lorin o ti tan en to ba wa lo se ah baba njo ta ba kirun tan ta kirun jimata o de ka bi ago mefa kun to wole mo lodo ya rabi lo ja gboro mo ni wa wala fi ayin na ni mo le mu ko nbe mo ti lodo ya kini kan le jabaje mo ni wa wala fi o tori jo mejo kun to tun wa ba awa tori ile ajiko bi ini won ti bi mi won ko le mo lo ji aruwe ngba ba wo ko bi muri bi mejo tun o tun ba mi nle e ni wa mo
2: allah
0: wọ́n kọ sọnù náà wọ́n ní mọ́ṣáláṣí kan bẹ́ẹ̀ ń bi ilé rẹ̀ ẹni wọ́n bẹ̀rẹ̀ kéré mọ́ṣáláṣí nì wọ́n lọ́dà olómi ni wọ́n ekun tàṣà iṣẹ́ kí wọ́n ń ṣe alákọ̀wé ni ṣàrẹ́lẹ̀ ilé ilé ìjẹun yìí adájọ́ ni wọ́n ṣàrẹ́lẹ̀ yìí májísírẹ́tì ni ṣàrẹ́lẹ̀ yìí náà òun ni sínétọ̀ lòun ṣàrẹ́lẹ̀ yìí pamsẹ̀kì lòun
2: alákọ̀wé náà lọ́mọ owó ọ̀hún
0: irú ọkọ̀ wọn ń lò jíìpù ni tí a rí gbogbo olóde ń wò yìí ẹyọ kọ̀ọ̀kan ló ní jíìpù tọ́
2: dákun ọmọ mi ọ̀sánù mi fún mi lówó kí n fi wọ mọ́tò a sì bá àmọ̀bẹ̀ ni
0: mọ́tò wa ṣe sàárà fáwọn ẹbí wa torí pé wọ́n wá wá tún wọ̀ rí wa gbọ́n yín alákọ̀wé tẹ lówó tẹ ẹ rántí family house mọ àti wàlúùjẹ́ nínú yín ó kù sọ wọlọ́run
2: ikoko lowo ma ye wa owo ma ye wa lati misira owo ma ye wa si lu annabi yakubu
3: alayhi salatu wa salam
2: woni momo min ti bani o ma ya mi mo wa wa
1: fa akhazuni auladuka akara
2: olo ma re ba mu mi won sokun sin lorun won je mi nipa
1: fa jaun bi ilayka
2: won ti mu mi dodo re ni wa nabi yakubu
1: ya nabi allah
2: ni wa nabi olorun
1: in qatalitu yusufa
2: o ba se pe mo ba wa pa yusufu
1: alaka ni allah
2: ko won ko mi re
1: kama halaka la agniya fi akhir az-zamani
2: ah o baba je mba pa mo re yusuf wa nabi yakubu wa ju re ni mo duro yi tolo won pa mi re bi o ti pa won olowo re to ba digbeyin aye pa yin re ni sabi oko yin re e ka bukuri lorin abukude oya
1: halaka ni allah

0: ya aku.
1: Ani mo tun pe wa nabi Yakubu.
0: Nkan tali tu Yusufa.
1: Baba ike baba pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọlọ won pa mi re.
0: Tama alaka li fukara fi ara zamani.
1: Kọlọ won pa won re. Bi o ti pa awon talika re to ba digbe yin aye. Eyin talika ẹwọ bí ẹ bá dé ẹ sì dọ̀bọ lọ́dọ̀ àwọn olówó ẹ̀yin tálíkà ẹwọ bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsìn ẹ̀gbọ́n àtúnṣe àbúrò.
0: Yàkú.
1: Ìwọ Yakubu.
0: Nǹkan tálí tu Yusufa.
1: Mo bá ṣe pé mo bá pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọlọ́wọ́ ọbọ̀ pa mi rẹ.
0: Tàmá alaka ni Umara fi àkìrì zamani.
1: Ẹ bá gbọ́rọ̀ òun yẹ ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wí àbí ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ mọ́ torí kìlẹ̀ bá ṣe tún jà máa lẹ̀. Ah, olùkọ́ bá sọ pé mo bá pa Yusufu. Kọ́lọ́wọ́ ọbọ̀ pa òun rẹ̀ ìwọ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àfáà rẹ̀ yanyan. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àfáà. Ẹ̀yin lẹ́mọ̀ bí Rábì Atulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkìsù alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Yáyà kó.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àfáà mi ò sì sọ fún mi wọn ò tí ì béèrè. Ibi bílíkì tíjọba ṣe lọ rin ni. Ibi Rábì Adáwí tíjọba ṣe lọ rin ni.
0: Yáyà kó.
1: Ìkẹyà tó làgọ́.

0: Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Àjíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Àjíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

lẹ́yìn àgbàlagbà sọ pa kàwó nlẹ̀ sọ pọ̀ máa dé kàwó èjì bí èjì làgbàlagbà tayò ẹ̀ta ń tagbá ẹ̀rin wọ̀rọ̀kọ̀ àrùn.

0: ani bi n ba wa boju wo eyin bi n ba re ni mi inu mi ma n dun ara mi ma n gba yagiyagi
1: o te bi o
0: ijo kini ana ti ero kini to so sin lokan aje kini to saro ye die na ah opo ni mo wa du o sugbon oro na ni ma n ba mo ko mo ro wa gege bi mo se ma n so ekun na ni ma n ba ekun wa oro ni ba mo ko mo ro wa o Allah ba n gbo
1: that's why my heart is David like do do pelu
0: ti ba wa ro waju ti mo ra eyin o omi ayo asin bo loju mi ah okan mi ase juju de juju de juju de nitori pe ke ise pe boya da to be na ni ke se poro kan la mo so be na ni ke se pe de kan le mi mo pe adeyin ka ti fe yiwa pe po de be ke mo wa gun mi loju mi lopolopo gba pe olo mama je ki n jora mi loju o olo mama je ki n jora mi loju o olo mama je ki n si se ma je ki n te lowo awon olorunbe mi ni o mo tun ma wa ronu de ma sun ba ma to ronu kini mo tun le se ọ̀rọ̀ owó mo tó lè sọ tí ó tún fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin Oyo Ajisebi bá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ni ọjọ́ kẹrin lé ní ogún. Ọdún 2020. Kí ló sì mú èrò náà sọ sí n lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatek. Nǹkan tí mo gbé ló tí mo gbé dání dáadáa ní gbogbo 2020, 2019, 2018. Lọ́sẹ̀yìn. Náà ni Android application ta a máa ń build. Ó wá build Android application kan tí mo pè ní All Nigerian Radio Application. Kí ni application yìí dálé lórí náà ni wípé mo wá ṣàṣàjọ gbogbo àwọn radio stations tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Àtẹ̀tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbé nílé òkèèrè tí wọ́n dálẹ̀. Mo ṣàmọ́jọ sínú Android application yìí ọ̀kan. Lẹ́yìn náà lẹ bá tó lọ sí Google Play Store báyìí. Tẹ bá search fún Lumatek LOOMETECH Lumatek ẹ rí àwọn Android application yìí. Tí n bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀, ni wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ọwọ́ àwò pé sọ́yẹ́kọ̀yọ́ máa ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá a ṣe dá Ajisebi Ọ̀yọ́ wá lẹ́nu. Ọwọ́ àwò pé kí ló wà ní kápá mi? Ìkúkú lówó tí mo fi lè dálé iṣẹ́ rédíò ńláàlẹ̀. Kí ló wà ní kápá mi tí mo lè ṣe o? Bọ́kàn pẹ̀lú technology pẹ̀lú pé gbogbo àwọn stations tá a kúkú ń lò yìí náà. Àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí. Mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ nù, kúkú ti ní platform tí mo ti lè introduce yẹ sáwọn èèyàn through Android application mi. Bọ́kàn fi sínú rẹ̀ ni pé Ajisebi Ọ̀yọ́

pẹ̀lú àánú Ọlọ́run àtìlẹyìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri iyùn ló sún mi tí mo fi dé inú kan ní Ọ̀yọ́ àti Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀ láwọn tí àwọn nù tí kìíní tà ń se tí ó dùn mọ́ tí ó wù lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá torí kìíní yóò ṣe. Pé bóyá tá a bá dénú kan ní Ọ̀yọ́ àti Unity Forum, bóyá ara àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí n tà ń se yóò wù lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá, a ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹyìn wa, lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀, ẹ múmúláyà mi gan ni o, nítorí àwọn àgbàlagbà bọ̀, wọ́n ní àjùmọ̀ bí ò kan tàánù, ẹni elédùá bá rán sí ni náà ní ràn ní lọ́wọ́ o, ó náà ní máa ń já láàánú ẹni. Pẹ̀lú fóònù tí mò ń lò ní ọdún náà lọ́hùn, Infinix Hot 4 ni mo ń lò lọ́dún náà lọ́hùn. 2GB ní RAM rẹ̀ àti 16GB internal memory. Ni mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ lọ́dún náà lọ́hùn tí ọ̀kọ̀kọ́ appreciate ni pé ọmọ Ọ̀yọ́ ọdá kìíní yìí lẹ̀ ni bàbá Fàtà Ìlàmídì. Tí wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ wa ń bí ṣùgbọ́n ọ̀wọ̀ lóògbé stéètì náà ni wọ́n ń gbé o. Àlọ́rọ̀ ní máa ń bá mo kómoro wá, ẹkún ní máa ń bá kún wá. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, lẹ́ẹ̀fí ní àròyé mi pọ̀. Torí tí n bá bojú wẹ̀yìn tí n bá rẹni mi, anínú mi máa ń dùn ní ara mi a sì máa gáyágíyágí. Ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2022 yìí náà ni a pé ọdún méjì gérégé o. Tí n bá wá wo ẹ̀yìn wò, sẹ́ẹ̀mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ sọ pé wọ́n mọ kékeré bá ṣubú àwòwájú, bàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò.

fẹ́ mi o. Torí yín mo lè ṣe báyìí dọ̀la o. Ẹyin làyàn fẹ́ mi. Atẹ́rọ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò síná. Kò síná. Níṣe ni fóònù mi ti kú ráúráú. Wọ́yẹ̀ po tàn fi sínú jẹnẹrétọ̀ tá a fi chaàjì fóònù díẹ̀ ni pé a ti gbọ́ pé ní tá à ń ṣàjọ̀dún ọdún kejì iléeṣẹ́ wa làwà a ní wásọ̀ online wa ṣe live program kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹni kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Bàdàn fún mi kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ̀ kan tí ì sẹ̀ méjì. Báà náà tàbí sọ̀nà ọ̀ṣíà, bẹ́ẹ̀ náà ni bàbá bàtà Ìlàmídì, kì í sẹ̀ kan, kì í sẹ̀ méjì, kì í sẹ̀ mẹ́ta ni wọ́n ti sọ̀ bọ́. Náà ti fún wa lówó pé Dẹ́yìnká ìní dá ọ̀dá. Wọ́n tún ti sá àdéhùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kẹ́tọ́ tó ṣùgbọ́n tún fi parí àwọn òtún náà ọ̀ṣíà. Bàbá dáadáa, Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin dá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Mádám Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́, ẹ ṣeun o, ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Títí láíláí láì máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni, ẹyin lè yàn bí èèyàn. A tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. A build the website. Fowó ara mi build the website.
3: That's why my heart is beat like.
2: Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò. www.àjíṣe bí ọ̀yọ́ rédíò.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa.

ẹyin la yan bẹ mi o ẹyin lẹni bí ẹni ẹyin lè yan bí èyàn o wàhálà ó lè torí yín rojọ́dọ̀ tún la mẹ́wàá. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bi ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọn fẹ́ràn mí pọ̀ mo èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Tẹ̀mbá tó pàdé ẹ̀gbọ́n ìlójú ọ̀nà tí ní Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rówó ra dáta ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń nawọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ni wọ́n tún fún mi láìdí àgbẹ̀ kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Madam fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí bí èèyàn bá dá sí èèyàn á dá sí padà á dá sí ìrìn tọ́ọ̀nù ni.

0: lọ́jọ́ ọdún kejì tá a ti fi ìkànnì ajíṣe bí ọ̀yọ́ lọ́lẹ̀ wọn náà láwà yìí o. Àìmọye àwọn èèyàn náà ti bá wa dá sí torí gbogbo ayé ní ń bọ̀bọ̀ ń bímọ. Kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi yìí Azeez Ibrahim Ọlálékan látàdúgbò à ń popo ó lónìí òye.
1: First let me say to you,
0: ó ní foundation. Nígbà tí mo ronú pé mo fẹ́ dá ìkànnì yìí lẹ̀, mo kàn fóòsì ẹ̀ nínú group yẹn nígbà yẹn pé mo mọ̀ páwọn ọmọ ọ̀dọ́ náà kàn ń bẹ̀. Àwọn èèyàn náà sì dìde wọ́n súgbà wa nígbà náà bó ṣe yẹ kó ti rẹ ó ti padà rẹ àwọn èèyàn wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn presenters náà ti gbóhùn sáfẹ́fẹ́ ní àyín rí bí wọ́n ti ẹ̀ráyè máa bá wa ṣe mọ́ nìyí. Ìjọba ní tí wọ́n ti táwọn náà ti lo táìmù wọn resources wọn dátà wọn fò nà wọn ó kí gbogbo yín o.

0: bínú network ló ń já ní tíntín.
1: See, I may not give the word to you, but
0: gbogbo àwọn tí wọ́n ti lo resources wọn, time wọn, data wọn fún wa ní ààyè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn Ọlọ́run Ọba Lọ́ládé pẹ̀lú ẹ̀sán. Yóò bá wa san yín lẹ́sàn. Gbogbo ẹ̀yin tẹ̀lé ti bá wa dá sí lọ́nà kan ọ̀nà kejì tí ì bá padà rántí dáko yín. Ẹ mọ̀ pé àìníye inú mi ló fa o. Ó dúpẹ́ pé òkun. Ó ti ń dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ láti sìn. Ibi tí ì bá padà gbàgbé. Tí bá ń gbìyànjú, orí ni mò ń mú gbogbo àwọn orúkọ yìí, fẹ́ sì gbìyànjú ń bá débi kọ̀ọ̀kan
1: tán.
0: Torí pé àwa dúpẹ́ lè nìní. Ọpẹ́ ní pẹ̀ ní sáyé àwo ilé alára.
1: I sing for you, wanna be like you, dupe, dupe, baby, now you.
0: Nítorí bá a bá dúpẹ́ orí àná, a tún gbà mí ilé nìní o.
1: Only for you, it'll be like you, dupe, I sing for you, my baby, oh.
0: Fẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi dáadáa. Asiru Amadu Adeniyi, ọgbọ̀n Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé ní Ìpàpó lókè ògùn níbẹ̀ ń. Àwọn náà wà ní ètìrí multi-purpose venture ní Ìpàpó ẹ̀gbọ́n mi dáadáa. Ó dúpẹ́ o Asiru Amadu Alfa Gilo tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Ìpàpó. Ìjọ owó dátà, ìjọ gbà, ẹyà gbà gbà, wọ́n ti bínú mọ́ bínú. Yorùbá àwọn náà tàṣe máa ń fún wa lọ́wọ́ nìyẹn. A dúpẹ́ o.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se biba beni kokan.
3: Ajisebi Oyo laari, Oyo ni se biba beni kokan.

0: bàbá mi tí mo fi tọ̀ọ̀tọ̀ dá kọ wọn pàtà ìbándélé òlu sọ̀lá lamẹ́ríkà kẹsẹ̀ kan kẹsẹ̀ méjì kódà kẹsẹ̀ mẹ́ta ni bàbá ti náwó sí àwọn adúpẹ́ o iná òní táwọn oyin o ẹ ní rogun àti ìmọ́ o gbogbo ẹyin tí a nílé òkèrè tẹ́ ń náwó sí wa ọ̀ràn ọlọ́run àkóbá ó jọ ni òun náà kò ní jẹ́ titi yín o ẹ ní sinrin o níjọ ibi bá ń palẹ̀ a níjọ bá wọn sí nílé níjọ ibi bá ń pọ̀ ọ̀nà tó ń pa ọ̀nà a níjọ wà lójú ọ̀nà a níjọ rìn lójú ọ̀nà a ní rin àrìn fẹsẹ̀ sí a ní rin àrìn nù a ní rin àrìn nù táwa àtàwa àti ìdílé wa àtàwọn mọ̀lẹ́bí wa yányán àtọmọ àtàyà. Mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun o.
1: My heart today is a permanent place for you. That's why my heart is David like.
0: Mi ò kan àyà mi ní gbogbo yín wà gbogbo yín pátápátá ní ọkàn mi lẹ́wà ó máa rántí yín nínú àdúrà lójoojúmọ́ torí bí ò bá sí isu kí làbá máa pè ní iyán náà bí ò sí ògì bí ò sí àgbàdo kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yẹn gan kí làbá máa pè lógì a ní kò ní sí sapálá bí ò bá sí àgbàdo kò ní sí sapálá o bí ò bá sí ẹyin iṣẹ́ yóò ti sú wa o wà láì àti pátì. Nàìjíríà tó ṣe le tó yìí ẹyin láì jẹ́ Nàìjíríà gan o ti súra arágan ọba ti gbogbo ogun mi lọ bọ́yọ́nà Ghana Ghana ni bá wà. Tàbí kí n máa ti ṣe yáúyá kí n náà ti máa ṣe yáúyá

tí wọ́n fi iṣẹ́ wọn iṣẹ́ ṣíṣe wọn ràn wá lọ́wọ́. Bàbá fẹ́ ṣe iṣẹ́ fọ́níchọ̀. Bàbá fẹ́ ṣe graphic design. Best Icon Furniture, mo kí ọ kí ọ̀rẹ́ mi dáadáa. Gbogbo àwọn àga furniture ó lọ́bàá wá sí. Mo tún fi àsìkò yìí Guest Mount Construction. Weather lọ̀rẹ́ mi, ara ẹ lọ́mọ mi dáadáa, àbúrò mi ni. Ó máa ń jóre mọ́rin. Ó náà máa ń fi setting ṣe ràn án lọ́wọ́. Our graphic designer wà láti orí Abdulbasit Abdulrahman Abdulbasit. Ọmọ mi dáadáa. Ó ń lọ́bàá design logo wa. Mo tún fi àsìkò yìí kí Ọlánìkẹ́ ní T-Brand. Ọlánìkẹ́ obìnrin lòun náà. Obìnrin lòun graphic designer lòun náà ó. Ó náà ti bá wa ṣe bánà. Mo tún fi àsìkò yìí kí Rọ́tí Image ẹ̀gbọ́n mi dáadáa. Tá a pàdé ní Trading Places. Ọmọ wa ní Ìlọrin Àkànjá ẹnu dùn juyọ̀ tó ń gbé ní òkè Ọya lọ́hùn. Adúpẹ́ o. Gbogbo àwọn tá máa ń gbọ́ wa náà. Bàbá fi fọ́nrán wa ránṣẹ́ tá máa ń gbọ́ lóòrèkóòrè. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ó ń fi àsìkò yìí kí. Bàbá mi Lukman Fọlárìn. Láti London náà làwọn náà ń gbé. Wọ́n ti ẹ̀tí àtijẹ́ta láti kọ́ọ̀lù mi. Tí wọ́n ti ń kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí Ajísegbé Ọ̀yọ́. Àwọn ọmọ pé ní ni. Wọ́n tún ní kábùrò wọn kan tó ń gbẹ ní Nàìjíríà náà kó kọ́ọ̀lù wa. Àna kọ́ọ̀lù. Wọ́n ti ní táwọn bá wálé. Àwọn make sure pa ríra. Mo dúpẹ́ o. Mo tún fi àsìkò yìí kí Pastor Sina láti Ivory Coast. Bàbá wálé láti Germany. Tí ò bá wá sí ìhà yín, gbogbo mo ti fẹ́ rìn ìpàdé gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí. Láàmú kòlò mi lọ́yọ̀ọ́. Ọpẹ́lọpẹ́ tálẹ̀ǹtì àti innovation lára wa. Gbogbo ayé ní ń bọ́bùn ń bímọ. Bí wọ́n ṣe ń bá wa dáṣe lọ́kùn lóṣù. Kí ni mo ní? Gbogbo mo ti rówó tá ń mú kòlò mi lọ́yọ̀ọ́. Bá a ti ń àchìvù héèmù kan láti tún sẹ́ẹ̀pù ti objectives àti héèmù mi. Ó ń wo àwa náà láti sọ ìyá yín di normal radio tí wọ́n máa gbọ́ nínú transistor radio. Ayé tó ń sẹ́ẹ̀tì go mi. Pẹ̀lú àtìlẹyìn ẹ̀yìn èèyàn. A mọ̀ pé yóò wá sí ìmúṣẹ. Lọ́nà Ọlọ́run ọba Olódò Mari, ọba tó nìyí ayé. That's why my heart today. Ẹ̀wá gbọ́ kí wọ́n láti gbèsè ní àyín. Yàtọ̀ sí pé a ti ń ṣe studio wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn bàbá ti fún wa lówó ọ̀dà.

0: táwa náà táàmọ̀ọ́kà fún táàmọ̀ọ́kà mọ́ àwọn achievement wa náà ni tọ́ra àti sọ kó tó di pé wọ́n ṣe. tẹ̀bá tó máa ń gbọ́ yóò tún bọ́yá yóò tó rí ìpèjà rẹ̀ lẹ́nu mo pè tó ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá. tí mo fi ń sọ níjọ́ náà lọ pé lẹ́ẹ̀ bá fún ọmọ ọ̀yọ́ láǹfààní wọ́n kì í tún méje tọ̀dẹ́ pa nínú oko wọ́n kì í tún méje tọ̀dẹ́ pa nínú ògbó. tí mo fi ń sọ pé ká mọ̀ nílé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ ó bù wá kò ó kò díẹ̀ káàtó ẹni tó bá ti máa ń gbé tò náà ni mo fi sọ̀rọ̀ àwọn ọ̀nà yìí o léni léni tilẹ̀ mọ́ yìí gbẹrin ni ọ̀nà yìí ń dán ó gba àwọn bíríjì tí mo mẹ́nu bà àti ṣe o. ara àwọn achievement wa nù. ṣùgbọ́n ọlọ́run ló mọ̀ bóyá ọ̀rọ̀ wa ní ọgbọ́ bóyá ṣe sábàbí lásán ni ó yí ọlọ́run. níbi ọ̀nà yìí náà ni wọ́n ń ṣe lọ́wọ́ tá a tún mójú tó dáadáa tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa tí wọ́n fi ní wàhálà wa pọ̀ tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa ẹnìkan ti ẹ̀ ń bú mi níbẹ̀ lára àwọn aráàlú tá ń gbìjà bó ti lọ rìkọ́ọ̀dù fídíò lọ́jọ́ kan ìsọyẹ́ pé wọ́n sì ń lẹ̀ òkúta mọ́ mi níbi ojú odò òròkí odò táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ ká tó bẹ̀rẹ̀ wọ́n tiẹ̀ tó lálàá pa àwọn oṣù ọ̀nà rárá táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n lẹ̀ òkúta mọ́ mi níbẹ̀ àwọn òṣìṣẹ́ ama construction. ojú ọ̀nà yìí náà tó ni a tún padà lọ́ lọ rìkọ́ọ̀dù wọ́n ti mú wa láláṣẹ jù ní ọ̀bí gba fóònù lọ́wọ́ wa nígbà wọn ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àjàmbá kù iṣẹ́ tí ò dá tọ́yé ọ̀nà tí wọ́n dà tí èpí ìpéjọ́ mélòó kan títéré là bàjẹ́.
1: a ti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkan kan.
2: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari Oyo ni se biba beni kokan. You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari Oyo ni se biba beni kokan.

0: ayájọ pé àpé ọdún méjì ní ìkànnì ajíṣebí ọyọ náà la ń sẹlẹbrétì lọwọlọwọ o. Ẹ lè pè sórí ètò kẹbi kí wa bóyá fẹ gbà wá lámọràn ni.
1: Ìwọ lọ́ba tí ayé àtọrun ń bọ̀.
0: Bóyá fẹ lù wá lọ́gọ ẹnu ni bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ kan fẹ́ àpírísíẹ́tì wa náà ni. 0706837-4274. Adéyinka Ọlásùnkàn mi ló kọ mi pàpín balẹ̀ fìlà ìlọ́sà àròkò tí so lórí ọbẹ̀ nínú àwọn tangaran.
1: Ìwọ lọ́ba tó dájú lọ.
0: A ti dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn wa. A ti sọ̀rọ̀ nípa achievement wa lọ́tún lósì tọlọ́kan òjọ̀ kan. A tún ti set aims and objectives to me. Ta tún fẹ́ àchieve pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn. A mọ̀ pé a ò ní wá sí múṣẹ́.

0: to me ti. Ori mi ma je agbeje.
1: Oni sumi koni.
0: Ori mi ma je agbeje.

Ọlọ́run a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọ́n ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó. Bẹ́ẹ̀ náà ló gùn lólórin gbégbégbé o. Torí pọ̀ òjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àti ìdílé wọn náà, àwọn alátìlẹ́yìn mi, àti ìdílé wọn. Mo jẹ́ àpẹ̀dín, àgbọ́ láburú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ajíṣe bí Ọ̀yọ́ lọ́lẹ̀. Wàhálà ìkẹrẹkẹrẹ. Ọmọdé àná ó ti dàgbà nù. Wàhálà ìtọ́pọ̀ ti pọ̀ mọ́ ní bí nígbà náà, ọmọ ò ti máa rìn. Ọmọ ò ti fẹ́ tó wélé. Ara mi ò yé yín.

0: ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajise Bi Oyo Online Radio. Ajise Bi Oyo laari Oyo Ajise Bi Babeni kankan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bi Oyo Online Television and Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajise Bi Oyo laari Oyo Ajise Bi Babeni kankan.

ó sì jẹ́ pé ọdún méjì péré náà lòdì tá a ti bẹ̀rẹ̀ ṣáìnà ti rí gbogbo achievement tí wá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà lábísẹ̀ eléyìí o pẹ̀lú àtìlẹyìn ẹyin tẹ̀ ń support wa nílé lóko pẹ̀lẹ́yìn odi náà lábísẹ̀ eléyìí o tí kò tó gírí wo kànga tọ́lọ̀ ń lò wá ní sábà bí a wá pẹ̀lú ikanni ọ̀yọ́ àtibá unity forum tó lò á sábà bí tí wọ́n fi dí kòtò náà torí kòtò yìí atọ́kádà àtẹ̀yàn ni wọ́n máa ń ré sínú rẹ̀ ọlọ́run sì lò wá ó lò wá ní sábà bí wọ́n sì fi dí lára àwọn achievement wa nu a ti sọ̀rọ̀ lórí ọ̀nà pẹ̀lú bíríìjì ọ̀nà gẹdú sọ̀rọ̀kí òròkí sí sábó sábó sí àṣìpa pẹ̀lú àwọn ojú odò ojú odò tó wà ńbẹ̀ pẹ̀lú kólóbó àsọ̀rọ̀ náà tẹ́ bá tó máa ń gbọ́ wa ní àyín dáadáa a máa ń plè fọ́nrán ètò tá a ṣeun tí mo pe àkọlé rẹ̀ ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn ó lè jẹ́ kó ṣe sábà bí ni o ṣùgbọ́n a sọ̀rọ̀ nígbà náà wọ́n ti ṣe ọ̀nà yìí o kóróró kùlùlù ní ń yọ̀ gbogbo àwọn bíríìjì yìí ni wọ́n ti tẹ́ a kà má achievement wa torí wọn àti ìṣe pẹ̀pẹ́ wọn àti ìdá lálàá pé wọ́n dáwọ́ lé tá a fi sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn àṣeyọrí wa ni o a tún lọ sínú ṣẹ̀lẹ́ níbi ojú odò ṣẹ̀lẹ́ níwọ̀n tí àti ìṣe léyìí tí bíríìjì táwọn òye ti já ó ti fẹ́ẹ̀ tọdún mẹ́ta ní ìsìn wọn àti ìṣèyún ṣùgbọ́n lára àwọn fídíò tá a ti ṣe nu pẹ́pẹ́ tó bá yẹ pẹ́ iná ń fọ́lò wa lórí facebook page wa àwọn fídíò yìí ń bẹ̀ ń bẹ̀ a tún ti lọ sí ọ̀yọ́ tòrò bíríìjì ọ̀yọ́ tòrò a sọ̀rọ̀ lórí òun náà a ti ṣe fídíò láìmọye ìgbà pẹ̀lú òpópónà mọ́rosẹ̀ ọ̀yọ́ sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ láìmọye ìgbà a ti sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ lórí abẹ́ bíríìjì ọ̀nà second gate níbí lọ́nà olóòrọ̀ táwọn ọmọ ẹ̀kọ́ ọmọ tí wọ́n máa ń sọ sẹ́ńbẹ̀ a ní kí wọ́n ṣe bá street light kan ṣe síbẹ̀ wọn àti ìṣe yìí ṣùgbọ́n lára àwọn nǹkan tá a ti ṣe náà ni

0: ti kiri káyẹ̀ ojú mi káyẹ̀ o. Aláròyé àti bà ní a sì máa ń sọ pé ajá àlú Ọ̀yọ́ bí ò bá rẹranko ọ̀rá bá mi èèyàn ni o. Ọ̀rọ̀ ìjẹ́nu oorun mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ sí níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwọn fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan mọ̀ àbúwà wọn ni ọmọ bẹ sókè ọmọ bẹ sódò ọmọ bẹ sínú kóòtù ọmọ bẹ sí gegele sọ fẹ́ para rẹ̀ ni. Ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ìfẹ́ tá a ní sọ́yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sìsì fóònù lọ́wọ́ wa fọ́dìdì ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfààní àìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dẹnudẹnu. Táwo ní lajú wálẹ̀ kí tàlùbọ́ kò hàn láíláí torí báwo níbòmí ìta lè lọ ìlú ẹni nílùú ẹni o. Lára àwọn achievement wọn ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó hú tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó hú. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọ̀yọ́ West Local Government Fasola Health Center náà mọ̀ ń pè lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ́ mára ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West ni tẹ́ ẹ bá rí kọ̀ǹdíṣàn tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀ báwọn táwọn àníjàánu kíni ìfẹ́ṣẹ́ fò ní dájọ́ náà ni wọ́n pọ̀ ládájọ́. Mo ní ẹ mọ̀ wọ́ọ̀rì mo sọ fáwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ní December tó lọ yìí mo ní ẹ mọ̀ wọ́ọ̀rì àwọ̀ fẹ́ ìdí wọn ta á fẹ́ ìdí wọn ta. Mo ṣe fídíò yìí mo gbé sí Facebook ní tó ń bẹ́ẹ̀ ń bẹ̀ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yìn lórí kọ̀ǹdíṣàn tí ẹsẹ̀ dàtà àwọn yìí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu. Mo ṣe mo gé mo tún sẹ́ndì ẹ̀ sínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum ọmọ Baládìgbò lómi ìdínnì Adékúnlé òun tarí ẹ̀ sí inú gbìmọ̀ inú OGF Ọ̀yọ́ Global Forum láti bẹ̀ má ṣe téèké ọ̀họ́ ọ̀pọ̀nù Ọlọ́run sá lò wá ní kúkúrú èdè ó lò wá ní sábàbí wàhálà ìbẹ́ bá débẹ̀ ẹ̀ẹ́sì ibẹ̀ mọ̀ wọn àti ìparí iṣẹ́ ńbẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ́wọ́ láti ìlú Àbújá ni wọ́n ti wá ṣiṣẹ́ ẹ̀. Ọlọ́run bá ń gbọ́ àwọn old buildings wọ́n tún kàn wọ́n tún wá ń kọ́ àwọn new buildings tí wọ́n bá padà mo fẹ́ padà lọ bẹ̀ mo fẹ́ lọ ṣe fídíò rẹ̀ wọ́n àjẹ́ ṣe fídíò rẹ̀ nígbà wọn padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n bá padà commission rẹ̀ yín fi fídíò náà hàn yín yín wàá fi ìgbà tá a fi sọ̀rọ̀ náà yín tún fi hàn yín. Bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn
1: èèyàn
0: Ọlọ́run ti gba lò wá láti ṣe àwọn àtúnṣe sí àwọn ibìkan nílùú Ọ̀yọ́. Bá a ti ń gba àwọn èèyàn nímọ̀ràn bá tó ń sọ̀rọ̀ nípa òṣèlú a gba àwọn èèyàn nímọ̀ràn bá a ṣe ń rìn lọ́nà ẹ̀tọ́ bẹ́ẹ̀ náà la tó ń gba àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lù ní àyínú a tún jẹ́ kó yẹ àwọn èèyàn wa ká wọ́n máa gbé Ọlọ́run níjà tó ráṣòro gbé níjà lọ́lọ́run àwọn tá a máa ń jìjà ẹ̀sìn a ti sọ̀rọ̀ a ti ṣètò lórí ẹ̀. Káwọn èèyàn kán mọ̀ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn torí pàdúrà àmọ́ gbà ṣùgbọ́n a tún máa ń ṣiṣẹ́ ni torí àwọn bàbá wa bọ̀ wọ́n nídìí iṣẹ́ ni là á mọ̀ ni lọ́lẹ̀.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára.
0: Ẹ wá imagine rẹ̀ pé tó bá jẹ́ pé a ti di normal standard radio kẹ́tùn wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún mọ̀ gbèsè ẹ kàn imagine rẹ̀ ẹ ti imagine online lásán la wà yìí o tá a ti ń dá eré yìí wò tá a ti ń dá àwọn ilẹ̀ yìí wò tábá wá padà di terrestrial radio tá ń gbọ́ ní gbòòrò ńkọ́. Mẹ́wàá ó tó a tún tán mẹ́wàá wò ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwa náà ilé iṣẹ́ ìyọ́padà di ilé iṣẹ́ rédíò ńlá.
1: Orin hallelujah.
0: Torí kò sí nǹkan kan tẹ́ nìkan kan lè dáṣe lẹ́yìn àṣẹ Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. A mọ̀ pé àyín ló di Normal FM Radio tí wọ́n mọ̀ gbọ́ nínú FM modulation. Tágẹ́ẹ̀tì ta tún ti ń ta ti tún sẹ́ẹ̀tì ní ìsínú. A sì mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, a mí ti òun náà. Ayájọ́ ọdún kejì ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online radio pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti gbéṣe pẹ̀lú àdídúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa náà là ń ṣètò tẹ̀nílé lórí. Mo ti wà ní àyín ó ṣe díẹ̀ o.
1: Gbogbo ẹyin tí ẹ ti ráàánú gbà ó yájẹ́ tí kò gbọ́yọ́. Orin eléyìí mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ wa ni.

0: ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ náà ló ń sọ̀rọ̀ láyé wa. A ti wà ní ààyè, ó ti ṣe díẹ̀. A wá dúpẹ́ nílé ní a sì ti dúpẹ́
1: dáadáa.
0: Kọ́lọ̀ ọba kò gba ọpẹ́ wa. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà, kílé dùà kó gba àdúrà wa. Ayin náà ní ti máa gé pété. Ayin tún padà wá lọ́wọ́ àjálẹ́. Ṣùgbọ́n mo fẹ́ gbàgbóró lọ. Ọ̀rọ̀ mi ò yé. A tún fẹ́ wá jíjẹ mú.

0: Aago mẹjọ ku ìṣẹ́jú mẹjọ láti òkè òrò kí lọ́yọ̀ aláàfin wa ń gbé. Tọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bá mi gbọ́ látàárọ̀, ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́kàáṣẹ́ ò, gbogbo ẹ̀yin tẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀pa ìbínú o. Àyájọ́ ti ọdún méjì tí a fi ìkànnì àjíṣe bí Ọ̀yọ́ Radio online radio lọ́lẹ̀ náà là ń celebrate. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Elédùmarè yóò mọ wà pẹ̀lú yín kó nídẹ̀yìn náà dábò káàdà yín.
1: Àwa mọ̀ pé wá.
0: Toro gíní la jẹ́ bọ̀ ọkọ ìmọ̀, àjọmọ̀ lọ dáadáa, àjọmọ̀ bọ̀ dáadáa, a nígbọ́ láburú síra wa.
1: Ìwọ nìkan ni Jehova.
0: Agbe mi se tan fe ma lo lo daro, aloko mi se tan to fe ma lo lo kosun, leke leke mi se tan mo fe ma lo lo kefun.
1: To le ba opin ni be laila, you are the Lord and I.
0: A ma be tori obe ni nbe su atelese abena. Gbogbo e to ba ni amo bo ni gala ni de ba nle o, nitori baba ku dedede fojo kan ri orun aro wo. A je fun baba jero mo jele, je kin laye igbin se erowo, laye igbin se ile oluwa ri gbona. Inu ile tẹ ti ń gbọ́ mi, ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín, ìgbésí ayé yín ò ní gbóná o. Kò ní dojúrú o, nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́, tútù tútù náà làárọ̀ bàbà. Ó fà yín lé ọlọ́ọ̀ba lọ́wọ́ o, ó fi ọlọ́ọ̀ba sọ yín. Iṣẹ́ ọlọ́ọ̀ba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ, kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn. Títí dìgbà míì tá a tún máa pàdé Adéyinka Pẹ̀mbọ bí awo erin, mi ń fihín lẹ̀ sínú bànújẹ́. Mi nípa yín nínú bànújẹ́ o, ẹ fi mí náà sínú bànújẹ́, ẹ nípa mi nínú bànújẹ́. Ká tún rìnrìn àláyọ̀, ká pàdé níre, ká mọ̀ dólódì lẹ́yìn ara wa, ká mọ̀ gbọ́ láburú síra wa. Ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo
1: Iga fọwọ́ sọ pọ̀ ìkan mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́ sọ pọ̀ wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ni iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàá yúní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bà ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn. Iyẹ̀ ni iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ni yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ni Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Fàyí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára là á dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babeni Kokan.

0: Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan. Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.
1: Ọ̀hún.
2: Production.
3: A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé.
1: Àtọ̀.
3: A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú.
1: Ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ máa ní gbogbo bíkíbi tí ìkànnì yìí afẹ́rẹ́ rẹ̀ tó bá ń fẹ́ dé.
3: Tó bá kú.
1: A kì í o. Tó bá ṣe pé àárọ̀ lọ́ba dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ o. Tó bá ṣe pé ọwọ́ ọ̀sán ni ẹ ká àsán. Tó bá dẹ̀ tún jẹ́ pé lọ́wọ́ àjálẹ́ náà ló dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàlẹ́ o. Ọlọ́ba náà lọ́ba ara. A fẹ̀dọ̀ owó ẹ̀dára tó wù lọ́sọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti àsìkò. Ẹbẹ kan ni èmi ń bẹ Ọlọ́run Olódùmarè á dẹ̀dá ṣẹ̀ dá. Kó má fi èmi pẹ̀lú ẹ̀yin dára tí ó pa wá lẹ́kún ara tí ó wù wá ni kò fi lé ayé wa dá. Nítorí pé bó bá pa wọ́n lẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ ibìkan, a pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bò mí. Tó bá pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bì kan, a tún pa wọ́n lẹ́rìn díẹ̀ nílẹ̀ bò mí. Ara Ọlọ́run ọba mi fi ń dá kò sí tí ò wà lọ́dọ̀ Ọlọ́run. Bí kò pa àyàn lẹ́kún, kó tún pa ni lẹ́rìn. Bí kò pa ni lẹ́rìn, kó pa àyàn lẹ́kún. Ọdọ́ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ sodo sí o. Ọlá Ọlọ́run ọba mi fi ń dá. Ó ń jẹ́ ká mọ̀ náà ni o. Ó ń jẹ́ kó mọ̀ yé wa wípé. A ṣe èyí ó wúlò òun Ọlọ́run ọba. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní. Kó wá ṣe dáadáa sí ọ̀dọ̀ tèmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá ayé àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi.
3: Ẹ bá fi rí ẹ nà ó sì máa wá wí.
1: Tí wọ́n èéwo tà sì ṣe mí. Lábí ọ̀ àṣìṣọ́ mi. Tí wọ́n sì ń fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò máa bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ibi tí mò ń gbà á wò yín, Ọlọ́run ò ní jẹ́ ń bà jẹ́ ń bẹ̀. Ẹyin gangan náà ẹ wá ní pinyin tì láíláí fà bàyà. Ẹ gbọ́, kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́? Sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán.
4: Kí ni Dèbí kan, ọ̀rẹ́ mi máa dá ṣe.
1: Àṣesílẹ̀ làbọ̀ wá bá o gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ aṣọ́ọ̀tì ní ń jẹ́ kínní àná. Onítúnjọ́mọ mi gbẹ́nà. Ẹ wá gbọ́ mi yé dáadáa bí bá a ṣe ò bá ṣe kó sì ń tì bá a láò láǹbì kankan.
4: Ọ̀tá aṣálẹ̀.
1: Bá a bá ṣe dáadáa léni. Ìgbẹ́yin wa ní ẹ̀yìn ìwọ ọ̀la ó lè mọ́ da ó lè mọ́ ràjàjà. Ó lè mọ́ ràjàjà tó.
4: Àtàkùrú.
1: Nítorí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn ìwọ ọ̀la àrọ́bá gbogbo wa là á dìtàn. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa. Ká máa gbáyé ká gbáyé ṣe dáadáa. Gẹ́gẹ́ bí orúkọ mi ká sá máa ṣe dáadáa.
4: Lójú.
1: Mo ń fọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa.
4: Òun tẹ́ni tó ń bá ṣe á máa jagọ̀ lójú ẹni nítorí ìkójọ.
1: Ẹyin ká gbàjù bàálẹ̀ ká pàjù bàálẹ̀ ká pàjù bàálẹ̀ déṣú á lọ. Ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o. Nítorí àrọ́bá gbogbo wa là á dì. Irú tàn ó láwà á dà lẹ́yìn ìwọ ọ̀la. Ní tá a bá fè ní wa ṣe ni o, èní ni ó pè ti ọ̀la o. Ẹyin mo wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánàá. Ọmọ ẹ̀gbọ́n màá mi gangan. Ó dàbí ogún ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti ó ti rè wàlẹ̀ àsìkò.
4: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí òde. Ọ̀rẹ́ wa dákun má ṣe bá mùsùlùmí òde.
1: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Sádùá ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. Àbí èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ nígbà kẹyìn. Àwọn yìí tá a bá ṣe lénìí náà ni ó dìtámì ọ̀la o. Èní ni ó pè tí ọ̀la Adéyinka.

0: kò sí tó dá ló.
1: Alápasú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rógún gbèsè.
1: Mo lápasú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kó ìyẹra máa ń fa.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà mọ̀ gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbáwa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Ó ti òtúbọ̀ wá forí jìn lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó kọ́ tí ó túbọ̀ ẹsẹ̀ wá forí.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá ríre kúri. Ibi tán ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan mi. Ní ìgbà kẹyìn. Tí alápọ̀ ò ní lè dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní lè gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní lè dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní Yinka o. Èmi gangan náà alára ń ò ní lè dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ̀ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní. Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà ànájọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ òye wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kó nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bọ́ ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ́ẹ́pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Ṣájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí òní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ o. Ìgbẹ̀yìn náà ló sì jù.
2: Bàbá fífú.
1: Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò ó nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: adise ni ore asepamo lodo nje yin sore mo wo be se ma sore te ni wo be eyin ma sore te yin lo soti lodo bi nje yin ma sore te kin lo soti lodo bi nje ma nbo awon eyan ti bi npa gbogbo alakaba ma nigbeyin o ama kaba ma nigbeyin aba mo ka ti se die si aba mo ka ti se ko to poju bayi lo aba mo ka to se die si
1: ba we kun iwa se koko
0: I want to I want to see a scene. Don't say the canoe. I'm sorry for
1: that.
0: I want to say aba won tan so esin ton se ni won sore fun se mo bi o lere bo se n gbo mi lo ro yi ani sa won tan sore ta te je n se esin nikan lo sore fun aba won mo iya re nikan lo sore fun se mo lebi ati family re nikan lo sore fun won sara ilu re nikan lo sore fun
1: ataba fun
0: sala bagbe re nikan lo sore fun abala basisepo re nikan lo sore se elesin atelede re nikan lo sore fun abi iwo kan mo sore n gege bi olorun ba se ran o gẹgẹ bi kapa ti na se mo fun gbogbo awon eyan life itesin ojesin abi eya o meya se ni ladugo wa ni bi baba paito kan be ni sale adugo wa mi ale paito kan be ni sale adugo mi ni bi ti mo gbe loke oro paito ni baba ta n soro re yi o paito to ni ijo ni awon so fun awon landlord meeting ni eh meeting awon landlord association to wa ladugo wa ladugo awon ba mi ni ayin ile ba mi ni mo n gbe o ibe na mo ti n pariwo laaro e ti mo n pariwo disturb gbogbo awon tagba tajo wa ni nu ile
1: awo ede wa
0: roro to ba ti ka nla e ma ngun mi ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro ima baba ima iwa baba iwa ayi kongo bi eni ti o ma alade ni miji gan jigan to go to go to go to go agbogbo nu to soto soto ru to ru okunrin si ba olori alaroye ni nla na oni ma ti wo sososo mo mo bi se lo fi ma nla won mi o fi se mi pa mi de mo edo gaga mo ma fale mebun to lo ba mi fun mi ni nje kidumare o le ma sa le
1: ogbon
0: we tori mo bi temi na jo kilo ayo se se ma tele nko pe aji se bi ojo la ri o ayo ni se bi ba be niko eje ki n wa pada seyin bele nya ane paito kan be ladugo baba paito kan be ladugo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesi papo de fui pe boya christian abi muslim ni o se to ba be sore
1: an ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won asore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won ase ka ma sore be na la won na ni esan to lohun oba olodumare yo san gbogbo won
1: aya ko ma bi mo alale san laye igba to wu ala
0: ani paito kan be ladugo mi adeyinka
1: ala
0: paito kan be ladugo temi adeyinka baba ta hun yi o ti sise la buja bi o wa gba
1: biro
0: ai ke na n pe lati abuja won gbe awon bo o kan tan gbe won kaakiri o wa gba wa sadugbo wa ni gbogbo adugbo tan si ti mo n gbe si ta n ri ta wa gangan foju ri ni go wa gbe kan ma gbe si bi ile eni kan won ka se tap ti o ma ronu ni waju ota ni igbe ladugbo wa lodo baba ta n wi lodo paito ti mo n wi gbogbo awon ile to wa ni siri ti lo ronu pipe yi lo pelu owo ara re to je pe awon na wa segiri le kan na ma yin omi adasu lati yàrá ẹ̀wọ̀n dáa wọ́n á yín omi adásù nínú ilé ìwẹ́ wọn ó ti ẹ̀jẹ̀ pé federal government náà ló fi eléyìí sọwọ́ ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́ tó bá pa kámọ́ tó yẹ pé inú ilé rẹ̀ nìkan ní sàǹfààní fún ta ní òbí lọ́wọ́ ẹ̀wọ̀ tèmi lè lọ bí ṣé mo lè lọ sí abuja kí n lọ rìpọ́ọ̀tù sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi tí wọ́n gbé omi yìí síwájú ilé rẹ̀ wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù ó wá mú owó ara gbogbo street gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi tó yẹ kí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ní ọ wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù pipe láti bí omi ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé wọn lọ ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé ìwẹ́ wọn lọ gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò ọ̀rọ̀ mi ò máa yé ni adéṣẹ́yìn náà ń sore máa wo mi ṣe ń sore ṣe á rí mi ní àbóre nítorí ọlọ́run lẹ máa ń ṣe adéyinka tó ti dé láàárọ̀ yìí aláwì ìjánu ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹ̀ ẹranko mo rà bá láàrin èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ni nínú àwẹ̀ látún wà yìí o ṣe sóre sọ́lọ̀n lọ́rùn ṣe sóre máwo bá ṣe sóre àbí ṣe ń sóre torí ká ilé bá mọ gbẹ̀yìn lọ́wọ́ àwọn kan ni. Ọ̀rọ̀ ti tó ń gùn mí, èdè ti tó ń gùn mí, mo ti ń làágùn. Inspiration tó ti ń wọnú agbárí mi wá wẹ́rẹ́.

Ẹgbọ́ntí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ wọ́n sì kírun tán tó fẹ́ gorí mi ń bà rí báyìí tó fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún gbèsè ẹlẹ́ẹ̀kejì ó gorí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ pé atánàbí ń ṣe àtọ́ ó tún gorí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gorí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n kírun tán láàárọ̀ ọjọ́ táwọn yìí àwọn sàárẹ̀ wọ́n ń bi àwọn disciples ànábì bí àwọn disciples Jesus àwọn Pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn Umaru àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọ́n ń bilé rè yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì ṣerú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ̀kọ́ ó ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì. Ọ wá ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dá wọn lóhùn wípé ó ń ṣe àmì ni wípé mọ̀lẹ́gà jòbìrì ìlú ní ń ṣe àwọn ìpè ní ń ṣe àwọn ìpè tán ló ń wá ń ṣe àmì. Ó ní ìbínú ọlọ́run ìgbé ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ ni náà tí ramadan oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ní wípé ẹni tó gbé orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan sí látara àwọn òbí rẹ̀ péjèèjì ó ní mọ̀lẹ́kà jòbìrì ló ń sọ pé ìbínú ọlọ́run darí ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ó lóun tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn ní sí olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ sẹ́yìn ní sí olóore kankan níbi tẹ́ ẹ sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tún ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́yìn máa ń sòrè máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyìn kamo tó ti dé aláwọ̀ ìjanu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ́ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: ẹ jẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kọ́mọ̀ ń sọ̀rọ̀ páìtò kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀ ọ̀run páìpù omi wọ́n ń yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn táìpù ọ̀tà láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlá bàbá páìtò yìí ládùúgbò mi Adéyinka lókè òròkí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọ̀run táàpù omi lọ. Ó tún wá ń sọ nínú landlord meeting landlord association wí. Tó bá ṣe kó ṣeé ṣe ni tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ọ̀bá rọ̀nu ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ tó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Ọlọ́jẹ́ pọ́wọ́ òkè lọ wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nu omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́ bọ́ ọ̀hún jìn púpọ̀. Kì í ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Àrídì gbogbo ohun tó wà ń sánmọ̀ àti ilẹ̀ẹ́lẹ̀ kò dá wọn lásán.
0: Ṣé ẹ tún mọ tí bàbá páìtọ̀ tí mò ń wí ń ṣe? Ṣé ẹ tún gbọ́ ohun tó tún ṣe tó pe àwọn landlord? Àwọn mítìnì àwọn landlord association ó tún sọ fún ọ wí
1: pé
0: bí àwọn èèyàn sì máa ń yà gbẹ́ sí padò lọ́dọ̀ ohun yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn bẹ́ sẹ́ máa ń yà gbẹ́ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́ létẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì síbẹ̀. Ìwà tí ò dalẹ̀lẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó ti ẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ̀ gbẹ́ ní sọ́kà àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíín lára. Ẹgbẹ́ sọ́kà àwẹ̀ o, ẹgbẹ́ lè yàgbẹ́ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀ ti ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní nọ́mà sọ́kà àwẹ̀. Kí ni bàbá páìtọ̀ yóò wá sí? Wọ́n ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn láńlọ́ọ̀dù ó bóun wálẹ̀ sádùúgbò kan. Tán bóun wálẹ̀ ní léríà nínú àdúgbò wa. Tán bóun wálẹ̀ nínú éríà ládùúgbò wa kóun ó gbẹ́. Sọ́kàwé fún wọn kán máa yàgbẹ́ bẹ̀ káwọn máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjì ó ti gbẹ́. Ó ti ṣe tán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí ó jẹ́ pé ó ní àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yín. Àdúgbò tẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín ń bẹ̀. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gí oṣooṣooṣooṣo gí o gí o gí o. Tẹ́ ẹ dàbí tí ọ rí ẹyin náà tí ọ rí ẹ ńlẹ́ o. Tí ọ rí ńlẹ́ ọmọ arísẹ̀ gíbà lẹ́kọ̀ọ́. Ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárìn onìkan ṣoṣo gí o gí o. Sẹ́yìn nìkan ṣoṣo gí o gí o lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánìkan gbénu pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin èso oore fáwọn ará àdúgbò yín. Bó tiẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ń lò. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ̀rọ̀ nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó náà tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọ.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ń lé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yìí ẹ wo buhari buhari buhari ààrẹ yín president yín buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́ mọ̀ gbà tó lọ ló bí oṣù mélòó kan bá yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nílùú èbó tọ́lọ́gbà tọ́jú mọ̀ kára rò tó wá ṣe kó sá kú. Buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjẹ́ àsìkò tẹ́ bá wù gan kódà tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ ní tí ò jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́ mi ẹ̀mí mi tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíì lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe ìwọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yán yán torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yín yẹn fanda tẹ́ fún mọ́ ń rí àwa náà bí èèyàn gbé bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn àràádúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: Tó ń kú síbi ìtaṣọ ẹ̀ ò sí yìí o.
0: Ẹ tẹ́jú mọ́ mi ẹ̀wò mi ẹ̀wò mi rẹ́sí ńlò rẹ́sí ń dáadáa torí kójú rere ni wòrí sí wà kákù ní ẹ̀yìn ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: Tó dá mi kí n.
0: Mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. Ṣùgbọ́n kí n tó mọ̀ lọ. Adéyinka Ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tún lọ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìgbésí ayé yín o. Iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Látòrí bàbá Fàtà Ìlàmídì Bàǹdélé ọmọ Ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ Lóńdó. Mádám Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Artist Michael Awúsọlá Angelo láti ìlú Àbújá.
1: Mo lẹ́bùn ńlá kan.
0: Adégòkè Isaac Abiodun ọmọọba Ládìbòlùmú Ìdínà Adékunlé bàbá mi Evangelist Moses Àkàndé Akíntóní Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa tí wọ́n ní ètèrè multi-purpose venture láti ìlú Pàápù. Mr. Yusuf ọmọ wọn ní Ìbàdàn tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ hospital Lọ́yọ̀ọ́ wa níbí Lọ́yọ̀ọ́ Aláàfin. Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníyàn. Bàbá mi Fàtáì Bàǹdélé Olúṣọlá. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù Lamẹ́ríkà.
1: Ìyá tó máa ń ṣe bàjẹ́ múnáfíkì ló.
0: Bàbá mi Adé Àríwọ́lá kó pàdé bàmí lánàá. Bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́. Wọ́n lé àwọn òtún mọ́. Ẹ ṣeun bàbá mi. Bàbá yìí fẹ́ la òjú ẹ̀. Àwọn yìí fẹ́ la òjú ẹ̀. Ẹ ṣeun mo kí bàbá mi dáadáa. Tó fi tún dé. Ọ̀dọ̀ bàbá mi, àwọn bàbá mi wọ̀nyí ní àti London náà. Láti orílẹ̀-èdè London nílùú Ọba lọ. Látorí sàn ní success Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn ìlú Ògúnmọ́lá Olódògo kẹ̀rí lójú ogun ọwọ́sọkọ̀tò kẹ̀m̀bẹ̀ ríbi ìyá.
1: Bàbá mi ní wá ìbàjẹ́.
0: Tóbi tó ń dé orí bàbá mi dáadáa. Lukman Akinoye. Lukman Akinloye. Lukman Akinoye. Lukman Fọlárin Akinloye. Ọmọ Ọ̀yọ́ ni bàbá o. London ni wọ́n ti ń gbé importer and exporter. Bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o. Ó kí yín gbẹ̀jọ́ gbẹ̀jọ́. Gbèjé gbèjé gbẹ̀sán gbẹ̀sán gbẹ̀wá gbẹ̀wá. Ó kí yín pẹ̀lú kọlọ́ pẹ̀lú kọlọ́. Ẹ kú àti tíṣẹ́ Ọlọ́run lẹ́yìn lára. Nítorí pé Adéyin kì í sèdè ni mo mọ̀ ọ́ pé kì í sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́ sọ. Ìfẹ́ Ọlọ́run lẹ́ni lára mi. Mo dúpẹ́ Ọlọ́run òní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wòye. Ọlọ́run òní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú olú. Àìmọ́se Ọlọ́run mọ́ kọ̀ díẹ̀ sí mi. Ọ̀rọ̀ ìdí àìmọ́se kò ní kọ́sẹ̀ yín náà. Ẹyin ṣe Ọlọ́run bí kúndúrà ti lọ. Lọ́la wàlà áwọn láwàlá kù wá táyé lábẹ́ láàlẹ́ ìlú Azim.
1: Pé mo dára níbi káwa kò lọ. Olówó ti bí ẹni.
0: Gbogbo ẹ̀yin tẹ̀ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: O ní
0: alátorí.
1: Lára láti máa ṣe bí.
0: Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbàgbé designer. Ọlánìkẹ́ Nixi Brandy. Tí mo lọ kí òun àti Esmalik nílé lánàá pẹ̀lú bàbá wọn. Bàbá yín náà Ọlọ́run ọba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. Ládàdúà ládà sàrà kọ́lọ́run jẹ́ ọlọ́mọ bá wọn. Bísímìláì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́ kó kà á.

0: náà ń lórí àṣepamọ́ lọ́dọ̀. Ẹlẹ́ ń lórí àṣepamọ́ lọ́dọ̀. Àgbórí gbogbo alákẹsàn ọwọ́ wa o. Àìsàn ló pàdé yẹn ìdí ọ̀rọ̀ rí o. Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́ tá a mọ kẹsàn rẹ̀ nígbà tó bá padà yá? Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́? Ọ̀rọ̀ lásán lẹlòmíì obìnrin ẹlòmíì lọ́wọ́ tí wọ́n sì kọrí sílẹ̀ fún. Yóò kàn sọ̀rọ̀ ẹni fẹ́nìkan tí ó wù tí ó títí tí ó ran irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ lòun náà bá di olóore lọ́dọ̀ Ọlọ́run. Yóò bá di ẹlẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba fún wa san ìsan fún. Ọ̀rọ̀ mi ẹ̀yin tèmi.
1: Ọwọ́ wípé tẹ́lọ̀ ní ń bọ̀ aláṣọ
0: yẹn. Ẹ̀yin tèmi, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ pẹ́ o fún.
1: Sẹ́yìn bàbá kan ló ṣàlàyé sí a tún bẹ́ ṣe bí ìṣe wa a tún lọ bẹ́ẹ̀ láti ìjọba sọ.
0: Gbogbo àwọn tó ń fiṣẹ́ ṣíṣe rán ara wọn lọ́wọ́ níbi mo bá dénú rótì ìmẹ̀jì graphic designer làwọn náà àwọn àti bá wa ṣe bánà rí láìgbà kọ́bọ̀ lọ́wọ́ wa. Adúpẹ́ o, best icon furniture lókè òròkì níbi táwọn jẹ́ furniture àti ọ̀dọ̀ rẹ̀ mi náà. A best icon furniture àwọn a máa gbẹ́ tébù, àwọn a máa gbẹ́ chair, àwọn a máa gbẹ́ couch. Àwọn náà bá wa kan tébù tá a mọ̀ tá a ń lò ní àyín tá a ti ní ní àyín. Wọ́n tún bá wa kan àga àjókòó rẹ̀ wọn àti ìkan tán. Mo bá lè kò yí rán létí best icon. Parí àga mi o. Kó o tètè yanjú àga ni abófẹ́ yàgbẹ́ ni.
1: Àfijì ẹ wọ́n rú gbàgbọ́ bàbá ọlọ́run mi kọ́dà wọn ṣàlékún ìkẹfùn ẹ ká máa sọ.
0: Ẹ jẹ́ káwa náà ká máa sọ orí máa rọbẹ̀ pé ọlọ́ọ̀ba nìkan ló lè ṣe ẹ̀sùn orí o ńláládé ìpè yẹ ẹ̀sán. Ẹ jẹ́ ń fa tẹ́ǹpù yẹn wálẹ̀ díẹ̀. Ọlọ́ọ̀lọ́run lọ́ba aládé ìpè yẹ ẹ̀sán o. Plenty fashion home tí mò ń bá wa ran aṣọ táyé fún lówó kankan lọ́kàn bá wa aṣọ lọ́dọ̀ gbé fún ó sì rán ànífún lówó òwú ànífún ní kankan lọ́lọ́ ọmọ ọwọ́ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀. Plenty fashion home 0707 0076 00 3202 0076 00 3202 0076 00 3202 àwọn a máa gbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti máa gé pété ó níyàn ẹsẹ o ọlọ́bẹ̀ ẹsẹ àti gbogbo tí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá a rán ti dákọ̀ ọlọ́run mọ̀ yín ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà ilé yín ọlọ́run ọmọ wà pẹ̀lú yín àdúrà ọmọ bá yín o ẹsẹ ohun tó dúpẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́ ẹ̀ ń ṣàdúrà fún wa ọlọ́run ọba yóò mọ̀ jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà. Ẹ já máa ṣe dáadáa o ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú kan tó dáa tó dùn lẹ̀ dọ́mọ́ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ̀ gbogbo alákàbàámọ̀ ẹni tó ṣe bí ó kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ ó kádà hàn ẹni tó ṣe kínkín ní ọkà ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ nígbà tí mo ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ti jù báyìí lọ. Ó ní ẹsẹ ọlọ́bẹ̀ ẹsẹ ọlọ́kà ẹsẹ gbogbo ẹyin tẹ bá fìfẹ́ jẹ ẹkọ àìbínú o. Ìyáyìn ní ti máa gé pété fóònù fi gáàsì fẹ́ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí èbó ṣe gbádùn tí ẹta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ àṣìbẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní a mọ́ bọ̀ nìkan ní bí bá ń lé mọ̀ bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí nítorí bó bá kù dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àrọ̀wọ̀ ayé tó ń gba gálílì náà lọ. Adé àbúmọ̀ bá jẹ̀rọ̀ májèlé o ǹjẹ́ kí n láyé ìgbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná o inú ilé tẹ̀ ti ń gbọ̀mì ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀mì ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀mì ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbà. Mo fà ilé ọlọ́ọ̀ba lọ́wọ́ mo fi ọlọ́ọ̀ba sọ yín o iṣẹ́ ọlọ́ọ̀ba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mí láti máa pàdé mi ìfi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní pèmí náà nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ.

0: فمن هنا الغنيمة والغرام.
1: Ìwọ ọmọ ìyá mi, obìnrin, kì í ṣe.

0: ṣàtà ọ̀hún.
1: Ẹ fara balẹ̀ jẹ mọ́.
0: Fàmì ní ọ̀nà
1: ẹ̀rọ̀lẹ́ni
0: ẹ̀rọ̀ tó wà rárá mọ́.
1: Fàmì
0: ní ọ̀nà ẹ̀rọ̀lẹ́ni ẹ̀rọ̀ tó wà rárá mọ́.
1: Fàmì ní ọ̀nà ẹ̀rọ̀.
0: Fàmì ní ọ̀nà ẹ̀rọ̀. Ìlà mẹ́ta jàlá.
1: Ẹ dákun Mùsùlùmí Ọlọ́run ló jẹ́ aṣọ́rí ìlú.
0: Sọ ẹbí. Wà mí lọ́nà bọ̀lámú.
1: Ọ̀gbọ́dọ̀ wá gbọ́ aláàgó.
2: Ọ̀gbọ́dọ̀ wá gbọ́ aláàgó.
1: Lágbájá ń ṣe ṣìná.
2: Lágbájá ń ṣe
1: ṣìná. Àǹfààní.
2: Àǹfààní.
1: Tàmàdó ń ṣe ṣìná.
2: Tàmàdó ń ṣe ṣìná.
1: Àǹfààní.
2: Àǹfààní.
1: Ta ló ní ṣìná ó dá?
2: Ta ló ní ṣìná ó dá?
1: Nígbà mí.
2: Mùsùlùmí.
1: Kò ṣe kọ́ ṣe
2: ìsìláàmù
1: ni ẹ tẹ̀lé
0: àdá.
1: Ìsìláàmù
0: ni sá àkùnrin ìrìnà ṣáàtà ọ̀hún. Fàmì ní ọ̀nà ẹ̀rọ ní mọ́tò ẹ̀rọ mọ́. Fàmì ní ọ̀nà ẹ̀rọ mọ́tò ẹ̀rọ mọ́.
1: Gbogbo àwọn tó ń fara wé.
2: Gbogbo àwọn tó ń fara wé ni.
1: Àbíyin lọ́jọ́ kan.
2: Àbíyin lọ́jọ́ kan náà.
1: Ọjọ́ kan náà kẹ máa kú.
2: Ọjọ́ kan náà kẹ kú.
1: Sàárẹ̀ yín kìí ṣe kan.
2: Sàárẹ̀ yín sọ kan náà.
1: Kálukú wáyé ẹ̀.
2: Kálukú
1: olú ayé ẹ̀.
2: Kálukú
1: máa kú ẹ̀. Kálukú máa ṣe sàárẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni.
0: Àlá.
1: Bẹ́yà bá fẹ́ ṣàgbákò lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Wà mí ní ọ̀nà
1: ẹ̀rọ ní mọ́tò wà
0: rárá mọ́. Wà mí ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà rárá mọ́.
1: Ànábì wa Mùhàmmádù.
3: Sọlọ́láhu aláìhí wasálàm.
1: Ó ní ṣam ìyá mẹ́fà.
2: Ìyá mẹ́fà.
1: Àti dáadúró.
2: Dé
1: gbogbo ẹni sì náyányá.
2: Dé gbogbo ẹni sì náyányá.
1: Kò sọ́gbọ́n ẹ̀. Kò sọ́gbọ́n ẹ̀.

0: Iná ṣáàtà ọ̀
1: yàtọ̀ ṣáfojúrí àfojúrí ikú tá a ṣe kú.
0: Fàmí ní ọ̀nà ìlànà ìmọ̀ tó wà rárá mọ́.
1: Àwọn ọmọ wa wọ̀nyí ẹ má jà kúrò.
0: Fàmí ọ̀nà ìlànà ìmọ̀ tó wà rárá mọ́.
1: Ó bá yà máa túbá. Àtúbá tó bá yá. Kí lọ jẹ́ ìmọ̀jí jẹ́ túbá.
2: Ẹsẹ̀.
1: Ẹsẹ̀. Bá ọ bá túbá ẹ̀. Annabi wa Muhammad.
2: O
1: ni a ta ibu mi na zambi kaman la zamba lawu kaman lowi. O lẹni ji o ba túbẹ ẹsẹ.
2: O lẹni tó bá túbẹ ẹsẹ.
1: O da gẹgẹ bi pe o lẹsẹ. Kò wí pé kò lẹsẹ.
2: Kò wí pé kò lẹsẹ.
1: Ẹsẹ.
2: Ẹsẹ.
1: Iwọ ni.
2: Ti iwọ ni.
1: Ọjẹ iwọ nísìn.
2: Ọjẹ iwọ nísìn.
1: Ọwọ́ arógun lò.
2: Ọrọ ògùn lò.
1: Ọpọ nísìn.
2: Ọpọ nísìn.
1: Láyé-láyé,
2: ọ̀lẹ́
1: dàbí ẹni tí ó jẹ́wọ́ ní pèsè ààyè jì ẹ mọ́.
0: Àlá
1: ọtí ṣàgbákò.
0: Yóò
1: máa rán ọ.
2: Yóò
1: máa rán ọ.
0: Fàmí ní ọ̀nà ìlànà ìmọ̀ tó wà rárá mọ́. Fàmí ọ̀nà.
1: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
0: Kísà.
1: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ tí ẹ níjọ́ sí.
2: Ẹsẹ̀ tí ẹ.
1: Àzìzé ni.
2: Àzìzé ni.
1: Kìí ṣe kó máa mọ̀.
2: Kò máa mọ̀.
1: Ẹ̀ẹ̀kan ṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
1: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
1: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí n ó tú àṣírí rẹ̀ fún gbogbo àárọ̀ mọ́bọ́mọ́ tó bá bí láyé.
0: Àlá.
1: Wọ́n ò sì ní bọ́ ọ̀sọ̀ rẹ́.
0: Wọ́n
1: máa pọ̀ kó bá àwọn alákòóbálẹ̀ Ádámà.
0: Alákòóbálẹ̀
1: Ádámà. Ó sọ ẹ́ dàbẹ́ lọ́dọ̀ wọn.
0: Wọ́n mi ọ̀nà ìlànà ìmọ̀ tó wà rárá mọ́.
1: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
2: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
1: Ọwọ́ àtúbà ẹ̀.
2: Ọwọ́ àtúbà rẹ̀.
1: A sì wá ṣe àforíjìn fún ẹ. Tó ń
2: jí
1: bẹ́ẹ̀ ipò jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú rẹ̀ láyé tó fi kú.
0: Àlá ìrìnà nìṣá àkọlẹ̀ kìnnà
1: ṣáà.

0: gbá. Ìtúbá náà gbá ó lásìkò. Ìyá àzìná náà ó wá jura wọn lọ. Ẹni tó sorí ibú jù. Nínú òní zìná. Ilẹ̀ ni tó bá ti lé láàdọ́rin ọdún títún wà ń ṣe zìná kiri. Ó dẹ̀ ni ègbé.
1: Àlá.
0: Ṣé ìwà pọmọdé ń ṣeun ni?
1: Fọ̀mí ní ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá.
0: Gbogbo tí ó sì jalọ́rùn ni ó mọ̀rí ṣe
1: fún. Fọ̀mí mọ́tò wà lè rárá.
0: Ẹni ó wá tún sófò jù. Ẹni ó sófò. Tó sórí ibú. Tó ṣàgbákò. Nínú onízìná. Iná lẹni tó bá gba ìbálẹ̀ obìnrin tí ò wá fẹ́ sílé mọ́.
1: Àlá.
0: Níbo ni ó gbé gbà?
1: Fọ̀mí ní ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Ìbálẹ̀ ni. Lọ́jọ́ tí ẹnikẹ́ni bá gba ìbálẹ̀ obìnrin pẹ̀lú ìjìnà ló fi gba ìbálẹ̀ obìnrin òkìkí ó kàn káyé yóò kàn dé gbogbo sánmà méjèèje yóò kàn dé ràfùràfù yóò kàn dé

ó padà wá di ẹ̀tọ́ fún un. Gbogbo ẹni tí obìnrin náà bá wá bá ṣe dìnà láyé, ó ṣe dìnà ń gbá báàsì, ó ṣe níyàn mọ́. Gbogbo orú ẹ̀sẹ̀ tí kálukú bá dá ń bẹ̀, ni ó máa lọ sọ́run ẹni àkọ́kọ́. Ẹ dákun mùsùlùmí níbi tá a ti ṣàgbákò jù láyé níbi ìsìn náà ni.

0: ọmọ ọlọ́mọ ọmọ wa sọ ayé rẹ̀ di sí báṣìbò ó wá jẹ̀nẹ̀ dín yán hànà hànà lẹ́kùn ọlọ́run
1: stamp
0: látọ̀dọ̀ ọlọ́run lẹ́kùn náà ọjà lọ́nà tí ò wúlò ọwá fìlẹ̀ òun wá ń tàràrà káàkiri ọwá ṣe bá ọmọ abọ́ lọ́wọ́ mi ni.

0: ọmọfo.
1: Ọmọfo.
0: Ó wá sí bọ́mọgé ni.
1: Ó wá sí bọ́mọgé ni.
0: Ó wá pe àwọn tí wọ́n súnmọ́ tó sí wípé ta ló mọ arábìnrin báyìí báyìí.
1: Báyìí.
0: Bẹ́ẹ̀ ni Áwúrà yá ń jọ́ náà, ìyàwó kan ló ní.
1: Ìyàwó kan ló sì ní.
0: Ànábì Dáúdà mọ́kàndínlọ́gọ́rùn-ún lóbìnrin
1: díẹ̀. Mọ́kàndínlọ́gọ́rùn-ún lóbìnrin díẹ̀.
0: Ọlọ́run ní Dáúdà.
1: Dáúdà.
0: Ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ náà.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀
0: wa ànábì mi. Ọwọ́ á rí ẹ̀yìn ọ̀hún obìnrin olóbìnrin.
1: Ọ̀rí ẹ̀yìn ọ̀hún olóbìnrin.
0: Àfikọ́ ọ̀tọ̀rọ̀ àforíjì mi.
2: Àlọ́.
0: Abáwí.
2: Kò lè fi náà ṣàtà.
0: Kì í ṣe pé ọlọ́run ó ṣèṣì ní.
1: Ó ṣèṣì ní kò fojú
2: rẹ̀ ní. Bàbá mi
0: náà lọ sí wa
2: rárá.
0: Ẹsẹsẹsẹ ẹ bá débi tẹ ẹ rẹran jẹ.
1: Ẹ bá débi tẹ ẹ rẹran jẹ mẹ.
0: Ẹ tún jẹran.
1: Ẹ tún jẹran.
0: Kò dùn lẹ́nu
1: yín. Kò dùn lẹ́nu yín mọ́.
0: Síbẹ̀ ẹ wá mọ̀ pé ṣàgbá kò mí.
1: Ẹ bá ìwé
2: àlọ́.
0: Ẹ kọjá kalẹ̀ kò tà mọ́.
1: Ẹ kọjá kalẹ̀
2: ṣà tà.
0: Ẹ tà. Èyí tẹ ẹ tà. Ibi òwú yìí kẹ́ ẹ náwó náà sí.
1: Ibi òwú yìí
2: kẹ́ ẹ náwó náà sí. Fàmìnà ọ̀ nà
0: Àwọn aṣobìnrin di wípé mo chance ẹ̀. Àwọn ń tì í síra wa. Àwọn ń tì í síra wa.
1: Àwọn ń gbà bí bọ́ọ̀lù.
0: A bá wọn láyé jẹ́.
1: A bá wọn láyé jẹ́.
0: A bá wọn lò.
1: A bá wọn lò.
0: Láì ní fẹ́ wọn.
1: Láì ní fẹ́ wọn.
0: Bọ́n bá fẹ́ fẹ́ obìnrin. Tọ́n bá ń lọ sọ́dọ̀ rẹ̀.
1: Tọ́n bá ń lọ́dọ̀ rẹ̀.
0: Ọ̀fẹ́ fẹ́ ẹ. Àfikọ́ ṣàlàyé fọlọ́run wípé mo fẹ́ fẹ́ ẹ ní lànà tànà bí mi.
1: Mo fẹ́ fẹ́ lànà tànà bí ni o.
0: Àmọ̀tẹ́lẹ̀. Àmọ̀tẹ́lẹ̀. Àmọ́bọ̀ bá wí.
1: Bọ́ọ̀bá tún wí.
0: Àníṣọ́ pa pọ̀.
2: Àníṣọ́ pa pọ̀. Àlọ́ ẹ̀ ṣá kò lè pinna ṣá tán.
0: Nǹkan fẹ́ láàrin wa wá. Kẹ́lẹ́ fẹ́ láàrin wa
1: wá.
2: Fàmìnà ọ̀nà lẹ́rẹ̀ẹ́ mọ́tò àlàgbára mọ́.
0: Ẹyin ìyá.
1: Ẹyin ìyá.
0: Àwọn ọmọ yẹn jẹ́ wọ́n lọ́kọ.
1: Àwọn ọmọ yẹn jẹ́ wọ́n lọ́kọ
2: lásìkò.
0: Ẹ má sì sọ wípé olówó ni ọ fẹ́.
1: Ẹ má wí pé olówó ni ọ fẹ́.
0: Ẹ má sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ yín mọ́.
1: Ẹ má wí bẹ́ẹ̀ fáwọn ọmọ yín mọ́.
0: Olówó ni ọ fẹ́.
1: Olówó ni ọ fẹ́.
0: Lágbájá ló fẹ́ fẹ́.
1: Lágbájá
0: ló fẹ́ kò lówó lọ́wọ́
1: kò lówó
0: kò lẹ́sìn lóye kan ẹni tó wò pé kò lówó ni olówó ni
1: olówó ni
0: ṣùgbọ́n a ti kọ́ ọ lẹ̀ wípé bí o bá fẹ́yàwó kò ní lówó lọ́wọ́
1: bí o bá fẹ́yàwó kò ní lówó lọ́wọ́
0: yóò fọ́mọ tí ẹ kó tó lówó kí wọ́n jọ bára mu.
2: Àlọ́ ẹ̀rẹ́ ní sáà
0: ẹ wọ àwọn ọlọ́mọ kan lè bá bá wọn ọlọ́mọ méjì méjì.
2: Fàmìnà ọ̀nà lẹ́mí mọ́tò àlùkàrọ̀ mú.
0: Ẹyin Sàmárì.
1: Ẹyin Sàmárì.
0: Ẹ wá ṣe bẹ́ẹ̀ kó bá ní.
1: Ẹ ṣe bẹ́ẹ̀ ní ọkọ bá ní.
0: Ẹ máa bímọbìnrin.
1: Ẹ bímọbìnrin.
0: Ẹ máa lóbìnrin.
1: Ẹyin náà lóbìnrin.
0: Ẹ wá gbọ̀ títí.
1: Ẹ gbọ̀ títí.
0: Ẹ ṣe bá a ní gbẹ̀sán ní.
1: Ẹ ṣe bá
2: a
1: ní
2: gbẹ̀sán ní. Àlá.
0: Níbi kálukú pẹ̀já bá nù. Bọ́n bá ń ṣàdúrà tí ó gbà ń tó bá nù.
2: Fàmìnà ọ̀nà ní mọ́tò àlàgbára mú.
0: Òpònú ń wá sí ìjọba mú.
1: Fàmìnà
2: ọ̀nà ní mọ́tò àlàgbára mú.
0: Ìwà ìsinmi láìlẹ̀ àzọ́mì.
1: Ìwà ìsinmi káàkiri.
0: Orúkọ Ọlọ́run tó tóbi.
1: Orúkọ Ọlọ́run tó tóbi.
0: Ẹbí òpònú.
1: Ẹbí.
0: Èwo ló kéré nínú orúkọ Ọlọ́run.
1: Èwo ló kéré nínú orúkọ
2: Ọlọ́run.
0: Àlọ́. Ìwọ lọ ṣẹlẹ̀ rẹ bẹ́ẹ̀.
1: Mo lọ pé.
0: Lóore ní lóde ní Ọlọ́run. Kò ní
2: bí ẹ ṣàtà.
0: Lóore
2: ní. Ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà Fàmìnàmọ́tò àlùkàrọ̀ mú.
0: Gbogbo olóríire.
1: Gbogbo olóríire.
0: Ẹgbẹ́ Ọlọ́run ọba náà tóbi.
2: Allah.
0: K yi se wipe awa yo wa tu wale
1: awa yo wa tu wale lasan
0: nko be ba ti ri ese ra yin aluka wa ni nbe laarin awa re
1: aluka wa ni nbe laarin awa
0: nko be ba se re
1: be
0: ba se keji
1: iya
0: nbe lode mi olohun amo ka toju ferele iya mefa na ti ojo nizi na ejo ba wa dele
2: ala inna nisa akhliqna shata
0: olohun ma ja sori bu
2: wa minhum ghanimatu wal gharam
0: awa muslimi
1: awa
0: ama bi won se nfe binrin
1: ama bi won se nfe binrin
0: ama bi won se nbimo
1: ama bi won se nbimo
0: ma a se nbimo
1: a se nbimo
0: ga an ko ba won omo
1: an ko ba won omo
0: an ko ba won aromo bo mo
1: an ko ba aromo
0: ke se ti zina yi
1: gbogbo
0: muslimi ni ko ra
1: gbogbo muslimi ni ko ni
0: eyi to n ba n gbo
1: eyi to n ba n gbo
0: oto ni
1: oto ni
0: wa fi kan pa mo sile ko ma ja so le
1: fun
0: gbogbo awon aromo bo mo re
2: ala
0: pe ti gbo yi e tun po be mo
2: nisa khuliqna shada
0: baba jo gbo odun laye be ba tun po enu wa ni
2: fa minhum al-ghanimatu wal-gharam
0: eyi ta ngbo yi
1: e tun po mo
0: afenuwa
1: oro
0: kekere le pe ni e ro pe oro to se wi pe olohun oba wa yo toju e oro ti o mo to atiran diran pere
2: ala inna nisa
0: kono ti so qur'an ni olohun ma so
2: فمنهم الغنيمة والغرام
0: انفانوني ابي بابا ولا ويه
1: ابي بابا وا
0: اتي غوري بي با بو لابالا لابالا كي سيرو يي
1: يسيرو اليي
0: nítorí náà ọlọ́run ò ní já sórí
1: ibú
2: ala inna nisa khuliqna

0: ọlọ́run o.
1: Sàìbì wà mí lẹ ọ̀rọ̀.
0: Níbo là ń gbé gbà?
1: Wà má yẹ kó fàrù bí sọ́ọ̀lì ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ wà má yẹ kó bọ̀ falẹ̀ ìṣẹ̀lẹ̀ ohun ti rọ̀ mú.
0: Allahu Akbar! Annabi wa Muhammad.
2: Wọ́n
0: ní yá máa ṣára ṣàbáàbù ẹ̀yàn ọ̀dọ́. Ìtàkùn ṣìnà ẹ̀bẹ̀rù ṣìnà.
2: Ẹ̀bẹ̀rù ṣìnà.
0: Nítorí pé àgbákò mẹ́fà ìlò yí ṣìnà po. Ìlò tòmá ṣìnà.
2: Ní
0: kúkúrú ń bẹ̀. Annabi wa Muhammad.
2: Ó
0: ní bọ́n bá ti ń ṣe ṣìnà.
2: Àkọ́kọ́
0: ọ̀yà. Tá a máa fi jẹ́. Òun náà ni ẹwà rẹ.
2: Ẹwà
0: tí ń bẹ lójú rẹ.
2: Tọ́hun
0: fi ń dá obìnrin lọ́rùn.
2: Tọ́hun
0: fi ń dá ọkùnrin lọ́rùn.
2: Àwà
0: ha. Wọ́n máa wá ṣẹ́ra wọn ní èékánná pé ẹ̀wò bí lágbájá ti sá.
2: Ẹ̀wò bó ti sá.
0: Àwọn tí wọ́n bá wá súnmọ́ wọn ní wàá lọ obìnrin. Lọ́rùn
2: ẹwà dídín dánlẹ́
0: ẹ̀yàn ojì
2: tẹ́lẹ̀ olò
0: kò ti dá tẹ́lẹ̀
2: kò
0: má wà á dá a má
2: kò
0: má wù ní má
2: kò má rùn
0: kò má wù yìí má ẹni tí ń tí ń lé kò dẹni tí ń sún sẹ́ni ọlọ́run ní ìyá kan nìyẹn
2: a
0: fi jo ní ṣìnà láyé.
1: Àlá ìrìnà ní sá kulẹ̀ kìnà ṣàtà
0: mùsùlùmí.
1: Fàmínà ọ̀nà rẹ̀ ní mọ́tòwà rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kejì.
2: Ẹlẹ́ẹ̀kejì.
0: Dàwà mọ̀lùfákùrù òṣì.
2: Òṣì.
0: Ẹni tó ṣe pé a ti tẹ́ ẹ lẹ̀ fún.
2: Ẹni tá a ti tẹ́ ọ̀rọ̀ lẹ̀ fún
0: bá. Àwa àdẹni tí ó máa ṣe ṣe tí ò ní yọ.
2: Yọ ma wá ṣe ṣe kò ní yọ.
0: A ní ẹgbà ń.
2: Ẹgbà ń.
0: Ẹgbà mí.
2: Ẹgbà ń.
0: Ẹyọ mi lọ́fìn.
2: Ẹyọ lọ́fìn.
0: Tá mo ṣẹ̀.
2: Tá ló ń ṣe.
0: Tá mo mà tó kó bá mi.
1: Àlá ìrìnà ní sáà kò lè fìnà ṣe.
0: Alákàlà.
2: Alákàlà.
0: Ńgbẹ́ ìjà rẹ̀ ò bá bálánsì.
1: Fàmí ni ọ̀nà wà ní mọ́tòwà rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kẹta.
2: Ẹlẹ́ẹ̀kẹta.
0: Fi sọ́ọ̀rù lọ́múrì ẹ̀mí kúkúrú.
2: Ẹ̀mí kúkúrú.
0: A dà lẹ́jọ́ ẹ̀.
2: A dà lẹ́jọ́ ẹ̀mí kúkúrú.
0: Mi bá ń rìn yín lọ.
2: Mi bá rìn yín lọ.
0: Tó bá sáré díẹ̀.
2: Tó bá sáré díẹ̀.
0: Yóò sì mọ̀ mí hẹlẹ́hẹlẹ́.
2: Bí
0: ẹyẹ sí oko.
2: Bí ẹyẹ sí oko.
0: A máa wá mi tín.
2: A máa mi
0: tín. Bẹ́ẹ̀ ni ọjọ́ rí ò débẹ̀.
2: Ó
0: ti ṣira rẹ̀ lónìí.
1: Àlá ìrìnà ní sáà kò lè kìnà ṣàtà.
0: Ó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ gbọ́ ọmọ.
2: Ẹ̀ níbẹ̀ gbọ́.
1: Fàmí ni ọ̀nà
0: wà ní
1: mọ́tòwà rárá mú.
0: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
2: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
0: Lọ́túnmọ̀ olùsí ní lágbájá. Olùsí ní lágbájá. Àmọ́ ọ̀rọ̀.
2: Ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ yìí ti jọ̀rọ̀.
2: Ti jọ̀rọ̀ sam.
0: Ó bá fẹ́ sọ ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́mọ.
2: Ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́mọ.
1: Àlá

0: ọ̀rọ̀ tẹ ẹgbọ́ yìí ọmọkùnrin yín ọmọbìnrin yín tí bá ti ń di ọmọ ọdún mọ́kànlá ni ẹ máa tẹ̀ ẹ́ máa létí. Ẹ má jẹ́ ó ṣàgbákò ayé. Ẹ má jẹ́ ó ṣàgbákò ọ̀rẹ́ tààtà. Ẹ má ti ìjọ síra rẹ̀ lòkẹ́jọ́ tó yé. Ó dọ̀wọ́ ẹ̀yin òbí. Kí àwọn ọmọ yín bá yẹ ànàmọ́ yín lọ́wọ́ ẹ ṣàgbákò mi. Àlá
1: Gbogbo
0: wọn rìn bí wèrè.
1: Fọ̀mí lẹ́hàn lẹ́mẹ́tùwà gàrọ̀ mú.
0: Àwọn ọmọkùnrin yín wọ́n ń lu jí,
2: wọ́n
0: ń dirun, wọ́n ń kórun. Ẹ wá ṣe bẹ́ẹ̀ rí nǹkan gidi yẹn.
2: Wọ́n
0: kórun sórí,
2: irunbọn
0: tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Wọ́n tún lu jí.
0: Àwọn ọmọbìnrin.
2: Àwọn ọmọbìnrin.
0: Àwọn ń wọ trouser.
2: Àwọn ń wọ trouser.
0: Wọ́n tún ń lo yẹ dodo.
1: Àlá. Ẹ̀ẹ́nà nìṣà kùlìkì náà ṣàtà.
0: Ẹ wá ṣe bẹ́ẹ̀ rán ọmọ bíbí náà mọ̀ pé ṣàgbákòrò.
1: Fọ̀mí lẹ́hàn
0: lẹ́
1: ẹ̀mí mọ́tò àrọ̀ mú.
0: Ìyá mẹ́ta.
2: Ìyá mẹ́ta.
0: Èyí tí ó jẹ oníṣìná lọ́rùn. Tísì iná bá pọ̀,
2: enísì
0: iná ò ní dìde bá a ti wà yí lọ́rùn. Ọlọ́run ní àlẹ́ ìhà bọ̀bára tó ń kù láìka ọmọ rẹ̀.
1: Àlẹ́ ìhà bọ̀bára tó ń kù láìka ọmọ kẹfàrà tó fàjàrà.
0: Tí ó bá dìde,
2: nígbà
0: kìí àmọ̀, kò ní jẹ́ èèyàn. Tí ó bá jẹ́ ajá, tó bá tiẹ̀ tún wá jẹ́ ni tí ó bá ṣe sì ná tán, tí kìí wẹ̀, ló wá dìde lẹ́lẹ́dẹ̀.
2: Ẹlẹ́dẹ̀
0: náà,
2: eku
0: erugbó tún wá mú dàrú.
2: Èyí
0: tó ṣe pé bí ẹ bá wò ó, ẹ máa wá wo ojú rẹ̀ fíjínfíjín níbi eruku.
1: Àlẹ́ àwọn bọ̀rọ̀ tó
2: kù
1: láìka
0: ọmọ ìkàwé tó
1: fàjàrà.
0: Bẹ́ẹ̀ yà bá tẹ oyún kan lọ́jọ́. Àlẹ́
1: àwọn bọ̀rọ̀ tó kù láìka ọmọ ìkàwé tó fàjàrà.
0: Oyún tá a ṣẹ́ ni.
2: Oyún
0: ìzìnà ni. Òun náà yóò tún dìde. A ní wọ màmá mi. Èwo mo ṣe wọ bàbá o. Kí ni dé ẹ̀kọ́ báwọn ẹ̀jẹ̀ kò ń wáyé ayé. Èé ṣe tẹ̀ jẹ́ kí òun ó láyé. Ẹ tún jẹ́ kó òun ó lọ́dọ̀ lọ́dọ̀ lọ́hùn.
1: Àlẹ́ ìhà bàbá tó. Ọ̀lẹ́ ìkàwé tó fàjàrà.
0: Ìyá náà yóò wá gbé àrùn bí ìkàkàjà bá gbé ẹja àrùn.
1: Ọ̀lẹ́ ìkàwé tó fàjàrà.
0: Wọ́n ìlànà òwúdà tún ṣá àláti bí ayé láǹbí ń kọjá lítà ní.
1: Wà ìdálmọ̀ òdà tó ṣá àláti.
0: Ọlọ́wọ̀.
1: Bẹ ayé ìdáwọ̀ bẹ kọjá lítà ní.
0: Ẹ gbọ́dọ̀ títí ẹ ń paṣẹ ní
1: ẹgbẹ́ ìṣẹ́ mi. Wà ìdálmọ̀ òdà tó ṣá àláti.
0: Ẹ wá bẹ́ kémi ó fún ṣẹ́ ti yín ṣe.
1: Bẹ kọjá lítà ní.
0: Iṣẹ́ mi. Èyí tí mo dáwọ́lé, mo dá ìwúṣẹ́, mo dáwọ́lé sẹ́mi, ẹ̀yin ẹ̀dá mi, ẹ̀jẹ̀ ń rí yọrí. Ẹ̀láyà títí ẹ̀bà mi ń ṣẹ́jẹ́. Ẹ wá fẹ́ kí n báyìí tún ti ń ṣe kàáyé yín.
1: Wà ìfẹ́ mọ ọ́ dá tó ṣá àláàtì.
0: Ọlọ́wọ́.
1: Bẹ ayé náà bẹ́ẹ̀ kọ́ tẹ̀ tà ní.
0: Ọlọ́run ní lọ́jọ́ náà, àwọn oyún tí wọ́n sẹ́ ni, wọ́n wà tó sáfún síwájú èmi ọlọ́run. Wà máa wá bí èmi ọlọ́run ọba wọn léèrè. Ayé zambi ń kù jí lí tú.
1: Wà ìlà mọ̀ ọ́dà tó
0: sáà
1: láàá.
0: Ẹsẹ̀ wọn mú sọ̀tà nítorí ẹ̀pá ní.
1: Ṣé ayé zambi ń kù jí lí tú. Wà ìlà mọ̀ ọ́dà tó sáà láàá. Ṣé ayé zambi ń kù jí lí
0: tú. Ẹyin ìyá o. Alùpùpù ọmọbìnrin rẹ̀ sọ̀rọ̀ àsìkò tó.

0: su illa bi ayyi dhanbin qutilat.
1: Ọmọbìnrin.
2: Ọmọbìnrin.
1: Oyún àkọ́kọ́.
2: Oyún àkọ́kọ́.
1: Tó ní.
2: Tó ní
1: òbí.
2: Òbí.
1: Ẹ̀jẹ̀ wa dámọ́.
2: Ẹ̀jẹ̀ ọ̀dá bọ̀rọ̀ kọ̀dá o.
1: Ẹsẹ̀ bí nǹkan mi.
2: Ẹsẹ̀ bí nǹkan mi.
1: Kò sí ti ń bẹ ń bẹ́. Bó bá ṣe sì ná tán, ó ní ti ń kó mi.
2: Ó ní ti ń kó mi.
1: Nǹkan náà, ìwà ń fọ nǹkan ọmọbìnrin kúrò níbẹ̀. Bí ti ṣe ń fọ nǹkan ọmọkùnrin ni, bẹ́ẹ̀ ní ń lu àpò òbí rẹ̀ jéèjé.
0: Wà ìbẹ́ mọ́
1: ó ti mọ tán, ibi tí ò yẹ kẹ́kẹ́ ó gbà, ẹ̀jẹ̀ ń gbà bẹ̀.
0: Ṣé ayé ẹ̀dá omi ọ̀tá
1: ọ̀tá ni? Ẹ bá jẹ́ wọ́n kúrẹ̀ ní àwọn ọmọ yín.
0: Wà ìdá mọ́ ó dàtú
1: sókè láti. Ẹ bá jẹ́ wọ́n pàṣẹ jẹ́jẹ́.
0: Bẹ́ ayé ẹ̀dá omi ọ̀tá ni?
1: Dúgbọ́gbọ́ ẹ lọ wà látàkùrọ̀ bú sí náà.
0: Wà látàkùrọ̀ bú sí náà.
1: Ọjọ́ lọ.
0: Ẹnà ó ká.
1: Àkọ́kọ́ ọ̀yà.
2: Àkọ́kọ́ ọ̀yà.
1: Èyí tí ó jẹ onízìnà lọ́rùn.
2: Èyí tí ó jẹ onízìnà lágìámá.
1: Bí n bá ti ń dìde.
2: Bí n bá ti ń dìde.
1: Àwa kọ́ sí i níwájú.
2: A kọ́ síwájú ẹ̀.
1: Wípé lágbájọ́ ọmọ alágbájá. Ó jẹ́ kan nínú ẹni tí èmi Ọlọ́run ọba rẹ̀ ń bínú sí.
2: Ọlọ́run o.
1: Kò gbọ́dọ̀ sún mọ́ mi.
2: Kó má sún mọ́ mi
1: bẹ́ẹ̀. Kò gbọ́dọ̀ pè mí. Kò gbọ́dọ̀ kún mi. Èní ọjọ́ ìṣòro ni fún ìṣòro rẹ̀ kó máa jẹ́ ti kókókó ń bínú.
0: Alẹ́ wà láti kọ̀rọ̀ bó sì dá.
1: Alẹ́ mọ níwájú
0: mi. Ìnáwó kàdà fà iṣẹ́ ta ọ̀.
1: Kò sí ní kú rẹ̀.
0: Olúwa
1: wa o. Ẹlẹ́ẹ̀kejì. Bàbá wa débi ìṣirò. Àwa sú ulè ṣáàbì ìṣirò tó burú lòun ó ṣe.
2: Ìṣirò tó lé kókó kò ní ó
1: ṣe. Yóò yànyàn kò ní rí
2: yàn.
1: Nítorí pé ẹni èmi Ọlọ́run bá ń bá ń bínú sí máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹni ń bá wá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ bo ni ó gbà lọ lọ́wọ́ mi.
0: Wà lára tó kọ̀rọ̀ bó sì náà.
1: Ó ti béèrè rẹ̀.
0: Ẹnà ó kára fa iṣẹ́ tán wà sá àṣẹbí ńlá.
1: Ọlọ́run.
0: Ẹnà ó kára fa iṣẹ́ tán.
1: Ẹlẹ́kẹta. Azabu nari. Enisina.
2: Bó bá
1: dẹnu
2: iná.
1: Ìṣe ni ó dàbí ẹ̀ẹ̀kan tó ti gbẹ.
2: Nígbà
1: tí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mi tí a bá dàbí igi bí gbẹ. Ẹ máa wo bóun ti máa wá yára jónú iná tó.
2: Wọ́n yára jónú náà níbi ń bẹ
1: lára. Òní ó máa wá jẹ́ mọ̀njàlá nú iná. Ó bájú àfáká. A máa bọ́m̀bù ẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀mí ń bẹ lára.
0: Wà lá tó kọ̀rọ̀ bó sì náà.
1: Ìgbà
0: ó kára fà iṣẹ́ tá ó wà sá àṣẹbí lọ́wọ́. Ìgbà ó kára fà iṣẹ́ tá ó.
1: Nítorí kò lè bá ìyá wa. Ọlọ́run ní ilá máa ń tábà wà á mọ̀nà wa àmìlà àmàlà ń sọ lè à ń fa òlà ìkà yóba dìlù lọ́hùn sẹ́yìn àti mímú àṣàlá.
0: Ilá máa ń tábà wà á mọ̀nà wa àmìlà àmàlà ń sọ lè à ń fa òlà ìkà yóba.

0: Abdul Wahid bande nitori wa si nbe lago mewa ka to ma wa lo si gbaja lago mokan la illa
1: mutaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: olohun
1: wa amila amalan saliha
0: olohun illa man taba gbogbo n ta wi iya ti o je onizi na niyan
2: iya ti o je onizi na nu ni
0: afeni o ba tuba
2: afeni o ba tuba
0: o wa tun ni wa amana o wa gba emi olohun oba re gbodopin
2: o gba emi olohun oba re gbodopin
0: ki pofo
2: ki pofo
0: ki soso kuso ki pegede
2: ki pegede
0: ki maranro
2: e pade yan je
0: o wa je ni to gba fẹ́mi ọlọ́run ọba rẹ̀ yányán
2: lẹ́yìn
0: ikú gbà wá àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan nínú àwọn ṣẹ́ rẹ̀ ó wá ṣe títí ó fi kò yọnú èmi ọlọ́run
2: ọba rẹ̀
0: ó wá ṣe iṣẹ́ kan kò tún wá sọ wípé ní wá ń ṣe báyìí kò tún láàjá nítorí kò lè ṣe wàhálà kó tó kò yọnú wa amila amalan sole han
1: illa mutaba wa amana wa amila amalan salihan wa amila amalan salihan
0: wa se ko kẹsẹ̀ rere kan èyí tá a ti kọ wípé ni ó pé tó ayà náà bẹ́ẹ̀ ti súra dùn lóru
2: ayà náà bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀
1: wà á àgbàlẹ̀ bàládé láàmì
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fún ọmọ ádámà gbogbo orúkọ gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin èyí tá a sọ kalẹ̀ fádámù níjọ
2: sí
0: ẹni ó bá hàn
2: án
0: ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀ ẹni tó fẹ́ lówó lọ́wọ́
1: wà tí ní wà
0: zàyètò ọ̀rọ̀
2: ló bí ọ̀rọ̀ wá
1: wà tó rìn sí.
0: Allahu akbar. Allahu akbar.
1: Allahu akbar.
0: Allahu akbar. Wo wá ní zina ti ń bẹ̀ ń bẹ̀. Àwa adébí tá ń lọ.
2: Adébí tá ń lọ.
0: Àbábìnrin bá rí ìfẹ́ ìpalọ́ lọ́lọ́run ò ní wí nǹkan kan.
1: Wà tí rí ni wà zà ètò
0: òní.
1: وطورسي
0: الله اكبر
1: الله اكبر
0: الله با وا غي يغي تي كالوكو نا كاله فون
2: الله
0: وا
2: غي تي كالوكو نا كاله فون
0: يغي نا
2: يغي
0: نا وان بي فني كوكان وا نا بي فني كوكان وا نا بي الله با تي نبي ولا تقربا هذه الشجره وان بي ولا تقربا

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé kí èèyàn bá tiẹ̀ fẹ́ wá ojútùú sí i náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti ẹ̀fẹ́ sá lọ. Sáwàtà lówó. Táàbí wọkọ̀ dé.

ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n làwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rọ̀ ẹ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o tó dòdé sò ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wà ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, ọlọ́ mọ̀ jà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́ mọ̀ jà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́ mọ̀ jà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn nù ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tó bá kà àdàgbà tán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà.

ẹni tó bá wẹjú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹrù ẹni tó wẹjú inú ńlẹ rúmbà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ̀ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ń jápa ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tí ilẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbéèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyé wá ń fún mi ní làbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Pé níṣe ló ń bú àbúrò rẹ̀ pé kí ni tó wá ń pe òun sí? Pé kí ni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ́ para àmọ́ rẹ̀ ò yá. Ọtọ́wọ́ kan ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná.

0: òun lábẹ́rẹ́. Àbó ní nọ́ọ̀sì tí ó fòmí sí ilá tó fi ń pè òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 ká dẹ̀ téèkì ká tékọ̀ ọ̀pù iṣu yẹn. Bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ̀ lù mí láti lu ọba lánàá. Ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: ó
0: pé kódà kọ ọmọjọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Ọ̀run mọ́rú
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany ẹ̀yin ti Faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀nu ẹ̀yin ti UK ẹ̀yin ti United States of America síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti attend sí ọ̀nà bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀ ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì.
1: Àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí.
1: Olórí ló ń ro kààrọ wa ń sàn.
0: Ìyá yìí láti rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó di ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí ó ń jẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ̀.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jo olórí ilé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lo woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Sáà máa ń wòran ni. Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wàhálà, nǹkan kan ò ní chéǹjì o.
1: Kò wọ́.
0: Nǹkan kan ò ní chéǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ ẹ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card.
1: Wọ́n ń sọ̀rọ̀.
0: Èyí tó ní voters card ò ní dìbò.
1: Olórí ló ń rò fọ́.
0: Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kan kan jápa.
1: Ọ̀run.
0: Kán sá lọ, kán gboko bò míì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o.
1: Ọ̀run.
0: Wọ́n kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mi àdónkẹ́ kò kàn mí àdónkẹ́ kò kàn mí ní kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀.
0: Ẹ gbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o. Àlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: Gbogbo a rí.

0: Àrùn ò mòoru mọ́ o. Ayé gangan ní mòoru nísìn. Nàìjíríà ní mòoru o. Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́ o. Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́. Ẹyin ajínigbé látùn lọ́sì. Agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípasẹ̀ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan. Ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́.
1: Ọ̀run mòoru.
0: Àwọn bàbá wa sì bọ̀. Wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bọ̀rùn mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́. Wọ́n tó ló lè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà. Ọba àmọ́ pọ́n mítà. Olè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì òsì tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ò ní ká o. Mo sọ lánàá o. Ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́ sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi é ṣe ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń è ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata kùkù mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọn èso lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́lùmọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́ kún gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yí nǹkan kan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́ẹ̀mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀. wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ sẹ́ẹ̀sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyí sì bàjẹ́ bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni ò jáwọ́ máa lu jìbìtì ó sọ òyí sì bàjẹ́ bàjẹ́.
1: wọ́n ti ju wọ́wá rọ́bà wọ́n sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó ni wọ́n lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ràn wa o era o era wọn fẹ́ pòpò òdénú o era o fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn ìṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòótọ́ ọ̀rọ̀
1: ẹni lọ́ọ́lù mọ̀.
0: àwọn ni wọ́n máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò wọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyinka pẹ̀mbọ bí àwọ erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan o. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ní ìfẹ́ dànù dúró mọ́. àròyé ni sẹ́ ẹ̀ bá kà igbe kíkẹ́ ni sẹ́ ẹ̀ yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹ̀jẹ̀ awójútu sí a ti mà pa nísòro ẹ̀jẹ̀ wá ojútùú sí sòro wa tọ́ adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú Olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bà mí èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ẹmọ́ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù báyìí làárọ̀ dẹ́ tútù báyìí náà làárọ̀ bàbà. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtún máa pàdé mi fílẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fi mi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù báyìí làárọ̀ dẹ́ o tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Sen gbogbo se njala la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba eni kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba eni kokan
2: igan fowo so opo ikan mole awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo sowo po gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfífà ò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tí ó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa Ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní iyẹ ni yóò yẹ wá o orí iyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga yóò máa dé bá ìlú Ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ Adéyinka Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ náà Ọ̀yọ́ àti Fàyí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánà ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ìjó àti wípé Ajisebi Oyo la rí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Lẹ́yìn bẹ́ẹ̀, ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ méjì mọ́lá ní ẹ̀pẹ́ sọ, àmẹ́jọ́kọ́ yìí sọ ọdẹ ọ̀kan. Torí pé bàbá wa ṣe oṣù Aliu, wọ́n ti ń tẹ́ mi lọ́rùn pọ̀ ti pẹ́, èmi náà lá ní ẹ̀pẹ́ tẹ̀yìn lọ́rùn lónìí. Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè. Àmọ́lá ní bá àsìkò náà jẹ́ mọ́. Ẹlẹ́kùnrin sọ pé sọ́lọ́láhu aléhi wasọ́là.
1: Sọ́lọ́láhu aléhi wasọ́là.
0: Bólúdì ànábì là ń ṣe yìí.
1: Sọ́lọ́láhu aléhi wasọ́là.
0: Ẹlẹ́kùn ta ní jẹ́ ànábì gan.
1: Aláhu akọ̀wà.
0: Irú èèyàn wo ni? Báwo ló ti lo ayé? Kí lọ́lọ́run wọn ara wa ṣe? Afa Mahmudu sára rẹ ti balẹ̀. Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà.
2: Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá. Sayyidi limusinina.
0: Anabi wa Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
0: Ngba to to asuko ta anabi o fa aye le. Oware anabi Muhammad.
3: Sallam.
0: Are na po 16 days la anabi o fi gbanu njo 16. Ètò jẹ́ fẹ́ sọ yìí ti ń sọ yìí kẹ́ ẹ lè mọ̀. Ike mòlúdì ànábì tá ń ṣe yìí, bá a bá ṣe láṣẹ tún ṣe nínú tọ́lọ̀ ń yọnu sí ni.
2: Fàmọ̀gídá súlù lẹ́yìn, àlẹ́ ìsọlátù wa sálẹ́mù fi àárín ìṣàrí ìsọfà.
0: Nígbà tó di pé ànábì ti ń bá ṣe ọlọ́run bọ̀, nígbà tó dọmọ 63 years, ọdí ìgbẹ̀yìn oṣù Safar. Ara ba ki ani Muhammad.
2: Wa kana maridu samal yatasa yawman.
0: Ara na se o si wa fi lo ojo 16 lere are ti o le dide.
2: Yahudu nasi lehi.
0: Ngba ta seri are na si.
2: Yahudu nasu ilehi.
0: Ah! Ara na nbe pelu anabi de bi ke anabi o le jade sawon eyan. Afa dahun ojo ti lo
2: wa kana ibtidau ma di lesi ma ta fi sudan.
0: Are to pa nabi ngba ti o bere eri ni kokon fu anabi ipe are sa nabi are to pa gan efori lo kokon bere babo
2: wa bo isa alayhi salatu wa salamu ya muslimi.
0: Are na bere lojo Monday gẹ́gẹ́ bí wípé ìgbésí ayé ànábì Monday la bí. Nígbà tá a fẹ́ gbé dìde gbé ọmọ jísí ọlọ́run ojú Monday iná làwọn ọlọ́run fún níwèé gbé ìjẹ́ ànábì dé.
2: Wà máa ta fi yìí.
0: Ànábì sì tún kú lójú Monday.
2: Fọ́lọ̀ máa kálẹ̀ ọmọlì ìsìnlẹ̀ ní sàkúlà máa rí dùn.
0: Nígbà tó di láàárọ̀ lójú Monday tá a ní káàárẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé.
2: Fọ́sínà bìlẹ̀ lọ àṣàlọ̀ ṣọ̀bá.
0: Nígbà tó a di láṣùbà. Bìlẹ̀ wa lọ sẹ́nu ànábì láti lọ gbàṣẹ pé mo fẹ́ lọ pèrún gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹnu ànábì.
2: Wà kọ́ mọ̀ bí bá bí oṣù lè lẹ́yìn.
0: Ó tún lẹ́nu ànábì ń sálámà.
2: Fọ́ Fakola.
0: Ebi la ba pe.
2: Assalamu alayka ya rasulallahi.
0: Ike Olorun ko ma ba iwo ojisi Olorun.
2: Fakola ti Fatimatu.
0: Fatima ni dide si Bila, anabi o le dide.
2: Fakola ti Fatimatu.
0: Fatima ba so fun Bila.
2: Inna rasulallahi masgulo binafusi.
0: Olorun anabi, anabi o le dide latana. Ore anabi in so be fun Bila mabo
2: fada ala bilalul masjida
0: Bila o le lo masalasi o duwo lenu ona ngba tolore anabi ko ti e gbo ti wi dada lo ba pe
2: fada ala bilalul masjida wala mu yafu amukalama
0: Bila gbo ti Fatima wi assalamu san anabi ko gbo je anabi Allah masalasi o tun pada wa
2: fala ma asba suba
0: ngba to adi pe asuba agumerin ti koja marun koja agumefa lo lu to ye ti mele
2: ja bilalu saliya
0: ya ba tun wale le keji pe ile mo anabi oni jade ni
2: wa ko ma bil babi
0: o duro lenu ona anabi
2: fa ko la gasa wa gasa
0: abadu salama salu ona anabi pe ka anabi o dide asiko asuba fe koja nobo
2: fa semi a rasulullahi sautahu
0: o anabi wa gbo un bila tin salama si un mabo
2: faqala
0: eh
2: idkhulu ya bila
0: odun bila wole
2: inna masqulu bila busi
0: are mi gbadun latana
2: wasaqula ala ya maridi
0: are na le debi gbati didi odinira
2: ya bila ilu
0: wo bila
2: mu wa baba ki ayu soli ya binasi
0: lo so babu bakiri ni masalasi ni mo ni kokirun fa awon jeme
2: Faraja Bilalu bakia buka sedida
0: Ngba ti Bilari la ilaha illallah aso pe sallallahu alaihi wasallam Ngba ti Bilari bi inira ti ba nabi to Ngba ti o jade Bilabadamu mabo
2: Faraja Bilalu
0: oyayi Ngba ti Bilal jade
2: bakia buka sedida
0: o ba bere si ni sunkun ekuna po
2: wa do aye jeda o ala razi
0: en fi o ala re gba re leri
2: wa la yunadi
0: eh iwon pariwo pe
2: wa musito
0: eh on si agbako wa la so be olorun si agbako
2: wa ki to roja
0: eh agbo kan le mi lo fe jayi
2: wa ki sa sauna
0: egbe yin mi ni okan yi
2: Ya laitani
0: Ama se won o
2: La muteli didi ummi
0: E se ti ya o tun sinu aye Ya laitani
2: Ya laitani
0: O sofo loni
2: Ya laitani
0: Ase aye to n gbe yi aso wa pada ri joba unu je nbe
2: Ya laitani
0: Iru aye o lo won yi
2: La muteli didi ummi
0: E se ti ya o bi un sinu aye yi o n foju ri ta nabi ri nira Mabo
2: Fada ala al masjida
0: Igba to di pe Bilal wonu masalasi
2: Faqala
0: o ba pe
2: ya baba kiri
0: wo abu bakiri wo baba omoge
2: inna rasulallahi
0: oju si olohun ni so fun o
2: ya muka tu soli abin nasi
0: onni kin so fun o pe ko kirun fun jeme
2: kuwa masigu la bilabusi
0: ore anabi anabi nbe leri are anabi o le dide eni agbojule o le dide ore afa wa ko lalafia bi Abu Bakri ti gbo oro yi ti Bilal jise fun
2: falamma wa Abu Bakri mi wa rasulillahi khaliyalihum
0: ngba ti Abu Bakri dide ni bi ti Bilal ti jise fun pe ore anabi ke abi sawada ni ngba to wo mi rabi anabi ebi ta anabi joko si ko baba anabi be
2: lakina
0: da mu baba Bakri na tamallak nafsahu emi re daru mabo
2: fasara asraham
0: lo ba pari oke oniye
2: wa khara magish ya alayhi
0: lo ba wolu le lo ba daku gba ti ora nabi ta u ba kiri ba daku pe kore nabi ri ati to ta ti se islamu oni kirun fun wali ki lo fe sele
2: Fado jali muslimu na mawam.
0: Kukwa ha muslimi tembe nu masayasi. Idamu bawa kalukuban daro pe ye. Awama sofo. Awama padanu. àwọn ọmọ ṣe rí ibú mọ́ bọ̀.
2: Fásẹ̀mí ànàbíyù, àṣẹ̀mí ànàbíyù. Àlẹ́ ìsọ́látù wa sálàmù dọ̀jí ìjà ọ̀ọ́.
0: Ànábi wa ń gbọ́ táwọn èèyàn ń dárò tí wọ́n ń sunkún nínú ilé. Ohun kálukú ń lọ bá ànábi níbi tó sùn sí.
2: Bàkọ́ láyà fà tọ̀mà.
0: Lẹ́ẹ̀kan náà, ànábi bá yíra padà, ó ní wọ́n Fátímọ̀ ọmọ mi.
2: Máa á sá sí àhù.
0: Èsì táwọn èèyàn ń sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò kí ló ṣẹlẹ̀.
2: Fàkọ́ láti.
0: Fátímọ̀ ni bàbá mi.
2: Dọ́jà lè fakidíkà mi ní òun àrò súlà láyé.
0: Wọ́n dárò pé wà ànábi fẹ́ kú ni, ọ̀fẹ́ kú láàrin àwọn. Wọ́n dára ipa àwọn ò ní rí wa ànábi mọ́ ni. Wọ́n sunkún pé ìwà ànábi ọ̀fà àwọn ilẹ̀ náà ni.
2: Fọ́dà àròsúlùlá ìyàlíyà.
0: Bá ànábi ti gbọ́ páwọn mùsùlùmí ti ń banú jẹ́ lọ́bàdìde ó ní ẹ bá ń pèsè náàlì wá.
2: Wàlífọ́dìlù bùnú àbáàsì.
0: Ẹ bá ń pè fádìlù ọmọ àbáàsì wá.
2: Wọ́n tàkà àlẹ́ yìí máa.
0: Ànábi bá dìde lọ́bà fọwọ́ kún àwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́ ó ti rẹ ànábi débi pé kò lè dìde. Ànábi ò lè jẹun. Ànábi ò rọrùn sùn mọ́. Ànábi wá dìde ó ní ẹ pe àlè wá fún mi. Ẹ sì pe fádìlù ọmọ àbáàsì wá fún mi. Ànábi wá fọwọ́ kún àwọn méjèèjì ó fi ọwọ́ kọ wọn lọ́rùn báyìí. Mọ̀bọ̀.
2: Fọkàrà já ilẹ̀ ìmàsíjídì.
0: Ànábi bá wọ ọwọ́ jáde láti inú ilé rẹ̀. Ọwọ́ ni ẹ gbé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí n lọ yọjú sáwọn sábẹ́ ẹkún tí wọ́n ń sùn yìí ni mí là.
2: Wà sọ ńlá ní ẹ̀rà káàtẹ́lì fajiri mi ìyàwó mi ní ìsílẹ̀ ẹ̀ẹ́lì.
0: Ànábi wá dìde ọwọ́ arọ́jú ọwọ́ ayẹnẹ́ fìlà méjì fáwọn sábẹ́ ó kírun àṣùbọ́ àjọ náà pẹ̀lú nira lànábi fi kí i ó fẹ́ nu àwọn sábẹ́ nú. Ọwọ́ akírun náà pẹ̀lú bára rẹ̀ ò ti yá ó sì kírun náà fún wa.
2: Súnmọ̀ wà láàbíwájú ìlànà sí.
0: Nígbà tá ànábi wá kírun ni wọ́n wá fẹ́ yàn ànábi tì lára mọ́ṣáláṣí ọwọ́ akọjú sáwọn ìjẹ̀mọ́ lọ́wọ́ pé.
2: Kọ́lá.
0: Ọwọ́ akọjú sí wọn ni.
2: Yá máa sáálì mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀yin mùsùlùmí mo rí i pé inú yóò dùn láàárọ̀ yìí.
2: Yá máa sáálì mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀yin mùmí ní tẹ́kọ́jọ sínú mọ́ṣáláṣí.
2: Yá máa sáálì mùsùlùmí náà.
0: Ó ní mo pe gbogbo ọjọ́ àwọn mùsùlùmí pátá.
2: Àtúnfí wíjọ ilẹ̀ ìtàlẹ̀.
0: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní máa jíṣẹ́ iṣẹ́ tó ní máa jẹ́ pin lónìí èmi ànábi ọ̀fà yẹlẹ̀.
2: Wà lé ikùn bí tẹ́kí wà láà ìwàtọ́ àti ìyẹ́.
0: Wà lé ikùn bí tẹ́kí wà láà ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọwọ́ yín bí bá sí láyé mọ́ wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
2: Fà í ní ẹ̀mú fárí ikú dunia.
0: Èmi ànábi fẹ́ fà ayé lẹ́ni. Fà í ní ẹ̀mú fárí ikú dunia. Mo fẹ́ fi ayé lẹ́ni. Mọ̀bọ̀.
2: Wà á sá àwálù yẹ omi mi náà lẹ̀ áhùn.
0: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pé ayé mi.
2: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Òní ni mo ráyè mọ́ léyìn bá a ti ń sọ̀rọ̀ yìí èmi ànábì yìí tún fojú kan yín mọ́.
2: Fàkọ́ máa wá sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láyé ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Ànábì ni o, òun ní kú lọ nítorí tiwa yìí. Mọ̀ bọ̀.
2: Fàkọ́mà.
0: Wọ́n
2: sábà yìí lábẹ́ ìtì ìyẹ́.
0: Ànábì bá dìde ní máa ń lọlé nígbà tó bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ tán.
2: Fọ́ọ̀há lọ́wọ́ tààlà ìlà mẹ́ràkù ìmáwọ́tì.
0: Ọlọ́run bá ara màláìka tí pààyàn ìpínkọ́ lọ ọba ànábì.
2: A ní àhàbítọ̀ ilẹ̀ àbíbí.
0: Lọ́ọ́ bá ń gbẹ̀mí ọ̀rẹ́ mi wá, mo rán ọ sí lọ́ọ́ gbẹ̀mí ẹ̀.
2: Bí Ásán ní ìṣúra tí.
0: Bọ́ bá ń lọbẹ̀ má gbé àwọ̀ màláìka wọ̀ múra dáadáa gbé àwọ̀ rẹ̀ wọ̀ débi pé bá ànábì bá rí ọ àtàlálẹ̀ rẹ̀ kò ní kó dààmú bá ànábì.
2: Fàyín ní àsìnà láàka à ń tẹ́dí húlà fàdí húl.
0: Bàbá dánú ọ̀nà ànábì tí ọba fún ọ láyé bí ọ wọlé ọ gbọdọ̀ wọlé lágídí.
2: Fàyín lámúyà sí ńláka àfàlà tẹ̀dí húl.
0: Bàbá ní ọmọ wọlé ọ gbọdọ̀ wọlé.
2: Fàbítọ̀ ọmọ alákùnrin máa ti àlàásù àti àròbí.
0: Nígbàdí màláìka kú ọ̀sọ̀kalẹ̀ láwọ̀ ọ̀lárúbáwá ọ balẹ̀ sẹ́nu ọ̀nà ànábì. E come and sing John. Mabo.
2: Bakala.
0: Baba kwe.
2: Assalamu alaikum ya la beti nubuwa.
0: Malaika ti pa ye lo ti du le ro na nabi. O salama sile nabi. O ni salamu alayka.
2: Ya la beti nubuwa.
0: Eh nabi. Salama si ni ti Olorun ko ma ba ni. Nje mo le wole
2: fajabati fatima tu
0: fatima ni da lohun in da malaika ku lo
2: pe babalati
0: o so fun pe
2: ya abidallahi
0: wo to mo dada yi ya abidallahi
2: ya abidallahi
0: wa fa to to du yi
2: ya abidallahi inna rasulallahi
0: anabi te wa wa te tori e salama
2: masiku la binafusi
0: anabi o rai lasiko yi ko le da yin lohun ibi ta nabi wa nisi ko le ri talu baba
2: fa qala assalamu alaykum ya rasulallah
0: malaika ku tu salam lele keji ipe ki olohun ko ma ba wa na muhammad
2: wa ya ala bayti nubuwa
0: e ro le nabi ki olohun ko ma ba yi
2: adkhul
0: ijamu le wali
2: fa sami'a rasulullah sautahu
0: baba gbo wa nabi ni jina jina
2: Fasemia Rasulullahi sautahu
0: Anabi wa gbohun malaika ku tin salama lekini in salama lekeji in salama leketa
2: Faqala ya Fatima
0: Fatima wa da nabi lohun pe
2: Faqala ya Fatima
0: Fatima pe
2: Mali Faqala Rasulullahi ya Fatima
0: Fatima anabi so fun Fatima pe tanu
2: Mali ala libabi
0: Tani mbele nwone.
2: Fakolati.
0: Awa sofu anebi.
2: Wajilo arabi yo.
0: Alo kuni lalu bawa kani. Koma ekpe kuti okpa baba honi mbele nwone. Oni rojulo.
2: Rojulo arabi yo.
0: Alo kuni lalu bawa kani.
2: Nada.
0: Okuni neni salama.
2: Fakulitu.
0: Ah. Anebi ba sofu Fatima kwe.
2: Fakulitu. Inna rasulullahi.
0: Oh, oni Fatima ni moti sofu.
2: Inna rasulallahi masiku la bilafusihi
0: mo so fun pe wa nabi oraye o le jade si yen lasiku
2: suma na da saliza
0: oba tun pepe e tun salama be ne
2: wa kulitu misila o
0: baba ku nbe un da kojo ti lo
2: fana sa ilayya nasawatan
0: ngba to wa di wi pe fatima wa ni kun o jade kun o lo yoju si pe mo ti so fun yin pa nabi oraye fatima ni gba to okunrin na woju
2: fakisa jilidi
0: o je un pelu ese merin ohun gbo ohun re tele ni ohun ori ara ohun ba change le kan na nigba to foju kan
2: wa khafa qalbi
0: emi un bere si ni magan idamu ba igbesi aye ohun
2: wa ta gaya ola oni
0: awo yi pada koja awo to un lo mo ohun ri pa awo ohun ti change
2: fa qala nabi alayhi salam atu wa salamu
0: opada wonu le osala iba nabi pe to nkan le mo laro kunrin ti wa yin ni
2: ola
0: la nabi ba pe
2: atadirina
0: njo meni ti wa mi ni atadirina
2: atadirina mali wa
0: njo meni to foju kan ni
2: atadirina mali wa
0: njo meni ti salama lenu ona
2: atadirina mali wa qalati la
0: fatima ni ma imoluwe mori ke salama ni mo si ri pe ilo wa wa e mo ru eni ti se
2: qala alayhi salatu wa salamu
0: anabi ba so fatima pe
2: adimu lasati
0: wa adimu lasata eni ti fo le adu lori ni adimu lasata mo bo
2: adimu lasati
0: eni ti ba le ayo je lori ni
2: wa qati ushawati
0: eni ti ba gbogbo adu to da ti ba je le kan na
2: wa
0: lori ni
2: wa mufariqul jama
0: Eni ti fa yo ku laarin jama egbe ito se to olori ni
2: wa mo amole kubur
0: eni ti mu yan lo sare lagidi olori ni
2: fa ba ka ti fatima to di allah wa li abuka sadida
0: adawo de anabi tu fa ara re fo ma re fatima ba sunkun fatima sunkun fa anabi wa re fatima ki omo sunkun ma bati le u kape laye to afira ni le jo kan anabi re omo re mo bo
2: faqala ti ya fatima
0: lo ba ni wo omo mi
2: qalat qalati ya waylatau
0: ah oni ya waylatau
2: qalat fatima ya waylatau bi mawti li khatimi li anbiya'i
0: bati ma lohun ma sofo pelu pe iku eni to gbe yan awon nabi olohun soju oju la nabi be bi ku wa la debo
2: wa muzitau limama ta khayul atkiyai
0: eh eni to daju to si lo laju ninu awon tin beru olohun ohun lo fe ku laye ni
2: wa si atau likitai liwayu min asamai
0: bati gbo la to olohun ti malaika jibril wa soro fun wa eni ti gbo fun wa lo fe ku yi
2: fadi uri matili yawma min kalamika
0: eh la ilaha illa oni tin ba wa nabi soro yi uri mati o ti de won fun mi
2: min kalamika
0: ile ri o ba soro mo wo baba mi ko soro si so mo la re awa re nenu o wa nlo nenu ni
2: wala asima u ba dali o mi salamaka
0: to salama si mi to ma sadua fun mi adua to se fun mi o ja lo ninu
2: ni la nabi sallallahu alaihi wa sallam la tabuki ya fatima
0: eh nabi wa fo gba omo bayi o wa wo omo ya oni wo omo mi ma sukuma
2: la tabuki ya fatima
0: Anabi fi aso nu Fatima loju pe ma sukuma
2: la tabuki ya Fatima
0: bobo
2: fa inaki
0: wo ma mi
2: awal ali
0: wala koko aso ara mi gbogbo ti mo bi lomo oju emi mi na won ti ku Fatima yi nikan lo ku awalu min ali
2: awalu ali
0: wala la koko ti won ba n pe ta la koko ninu ile mi ti o se ku bi ba silaimo wo Fatima yi na ni ma bo
2: abayi ma kola nabiyu alayhi salatu wa salamu
0: eh anabi ba so fun fatima pe
2: kola nabiyu alayhi salatu wa salamu dukhul ya malakul maut
0: fatima sarare giri so fun malaika ti o pa mi pe ko wole ko gba emi mi
2: fada
0: lo na ba wole lo ba wole ti anabi
2: fa kola
0: lo ba pe
2: salamu alayka ya rasul allah
0: ki olohun ko ma ba iwo ji si olohun
2: Fakala alayhi salatu.
0: Eh, anabi na da salama
2: pada. Ya malakul maut.
0: Wo malaika to gbe mi. Emi na ki obo ti ki emi na.
2: Ajita sahiya amiko bido.
0: So wa ki mi ni abo wa gbe mi mi.
2: Bala.
0: Anabi ni bi tin wo yi, oju yo se wo. Ajita
2: sahiya amiko bido.
0: So wa ki mi ni abo wa ba ile mi nu je. Mabo.
2: Bala.
0: Eh, malaika ku ba so ra pe
2: kitu sahira wa qabida in

Àmì gbogbo àwọn tó ti ń lò fúnra lọ́wọ́ mi má jẹ́ wọ́n wálẹ̀ láéláé o. Kò wá máa gbé mi náà sókè. Tó gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti

0: lọ́wọ́. Wà láì kò síṣẹ́ tí ò lè la ni o.
1: Lọ́wọ́ àní ọ̀rọ̀ mi lọ́wọ́ lọ́wọ́ bá mi
0: rọ̀. Ẹ máa yẹ àwọn tán ta owó robo, tán ta owó robo, tán ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́lọ̀ dọ́lọ́rọ̀. Ẹnu mi àgò, wọ́n ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́rọ̀.
1: Olúwa wọ̀ lálá ìlà ìlàlá.
0: Bí Ọlọ́run bá fẹ́ sàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti sàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo oòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

0: ba se nso pe covid 19.
1: O fi wa mi ri
0: se gbagbe awon odun kan seyin to je pe awon agbe onje bi kan gbin ege ko mota owo ti oni towo tan na soko ni won ma nri ngba na ewo iru sele to sele ni asiko covid 19. Ewo gbogbo asiko lockdown awon olonje nikan na nlowo lo daada o gbogbo awon eyan yoku ni won ari bi se lo atopa awon ise ijoba ta to n gba salary. Mo mọ ọrẹ mi kan ti n gbe nilu Eko to je pe Lin ati Oyo lati n fo ounje ranse si Eko ni si n gbe geje pe o sise o sise o sugbon ko ribi ise lo lasiko lockdown. A wa le debi pe awon baba ati mama ni n fo ounje ranse lati Oyo Olorun saanu awa Loyo State ti po pelu gomina to lo n bun wa Olorun a ba mo meme si ti alukun a ba mo ti Fulani pe ni bu e ọpẹlọpẹ GSM lara wa Loyo State. Ẹyin tẹ wà nílé òkèèrè ẹ bá àwọn èbó ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọ́dọ̀ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba àwọn ò ní rú kanlẹ̀ wọ́n kàn gbé pọ́lísì jákujàku kan dé ni wọ́n

níjò ní kí ló dé tá tún fi wá sí padà ṣe bọ́n sọ pé twitter fẹ́ bírèkì nàìjíríà ni kí ló dé tá tún fi sí padà sọ yẹ wọn ó sì mọ́ nǹkan fẹ́ bírèkì nàìjíríà àwọn tí wọn lọ́pọ̀lọ́ wọn yóò ro nǹkan wọn ò ní ro wájú wọn ní rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ncc náà tí wọn àjẹ́ká ṣe registration new sim mọ gbogbo àwọn sim tó sọnù lásìkò tí wọn ṣe àwọn òfin yìí wàhálà wàhálà sí ọ̀sẹ̀. ẹ jẹ́ ń padà sẹ́yìn ọ̀rọ̀ covid-19 tí mo bẹ̀rẹ̀ ń lásìkò covid-19 pa láì gbogbo àwọn tí wọ́n ní ẹ̀gẹ́ lóko ní ọdún náà lọ́hùn ọlọ́hun wọ́n ń bọ́ọ̀lù ni o tẹ̀bá ń gbọ́ bowling on a bowling level bowling upon bowling wàhálàì àìmọye àwọn èèyàn náà kọ́ lọ ilé wọn àwọn àgbẹ̀ ní ẹ̀kẹ́ pẹ̀rin ẹ̀rín pẹ̀kẹ́ wọn. àdúrà àwọn kan fẹ́ gbà ọlọ́run lo covid-19 ní sábàbí ọ̀rọ̀ mi ò yé yín ni mo fi ní ìdí iṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nǹkan tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ má lọ rò pé iṣẹ́ rẹ ó kéré wàhálàì tá a bá ti jalè kò síṣẹ́ kan tó kéré o kò síṣẹ́ kan tí ò lè la ni ọlọ́run ọ̀rọ̀ sísọ a máa la ni o wàhálàì tààlà àwàdà ṣíṣe ìṣe ńlá ni o ńlá ni tààràrà tí ńlá ni sówó ní tó ń pò kìkì èèyàn káàkiri àgbáńlá ayé o ẹ̀bùn a máa ń gbé ni tayọ.

0: bá wa nílẹ̀ Yorùbá tó máa ní ọmọ ọ̀lẹ́ nìkan la Yorùbá. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì tí yàásín wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún ń gbọ́. Ògún rèé ojúbọ rẹ̀ rèé o.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ. Wákàtí yìí tún lọ.
0: Ẹyin tèmi ìgbàwo la bẹ̀rẹ̀ àárọ̀ yìí ná. Ìgbàwo la jísáyé làárọ̀ yìí ná. Tá a lọ mọ́tẹ́lásí láfẹ̀ túmọ́. Aago mọ́kànlá ló tó ti kù sẹ́jú méje lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o. Mọ́kànlá àárọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù sẹ́jú méje. Wà láì ẹ mọ́ dúró wo kò sé dúró wo bó se ń lọ ní ká ẹ mọ́ fún ní close market. Ọlọ́run ìní tuntun.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá tí ń dẹrù bòsì ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kórè àti Edo Ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbàgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Mo ka
0: inú mo ka bíbélì kan ní alẹ́ àdúgbò.

0: àánú a sì sèmi tí ń bá rí àwọn kan. Monday sọ́ọ̀sì ni wọ́n ní lọ bíṣẹ́. Tuesday orí òkè ni wọ́n nígbà bíṣẹ́ kankan lọ. Wednesday ẹ tún bá wọn lórí òkè. Thursday ẹ tún bá wọn lórí òkè. Jimọ̀ ẹ bá wọn lórí òkè. Orí òkè orí òkè orí òkè orí òkè sáásá lójoojúmọ́. Ẹdúná sẹ́ mọ́ ọ̀kẹ́ Ọlọ́run ni. Ó ń gbàdúrà fún iṣẹ́. Ó ń gbàdúrà kó lówó lọ́wọ́ ò gba bíṣẹ́ lọ. Ojoojúmọ́ orí òkè. Ń bẹ nínú àdísì tá a rí kà pé níjọ́ kan ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà àwọn kírun àṣùbà tán láàárọ̀ ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí òun lọ. Ngbò tún di ọwọ́ pé òórùn kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì un lọ́bá tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni. Ó tún lọ ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta lọ́bá tún bá wọn lórí ẹni lórí àdúrà. Ọlọ́run wá fún àlówó Ọlọ́run wá fún àlówó Ọlọ́run wá fún àníṣẹ́ Ọlọ́run wá fún àlówó yà lọ yà lọ yà kàrín yà lọ yà sàlám yà lọ yà yà yà lọ. Yarasak, Yasala, Yarasak, Yasala, Yarasak, Yalatif, Yalatif. Bose yoko boku. La yoko boku si an. Abela alele. Ek babi se yi lo, en yon de yi. Ek babi se yi lo, en yon le afa jo yi.
1: Olohun ba mi ran won lowo.
0: Iru won, yon man je ka won yon le ro pa dwa igba. Igba te mba dwa. Te babi se lo. Nibo ni gbigba do ti debo sebi to tin joku to nso leni ah kemi mama wa seto lojojumo bawo ni awon baba wa nilu ebo won se gbohun mi ti won fi ran alo pe nkan ta mo yi to need re ja kun lowo ni bi tin se
2: lowo olohun ba mi ran won lowo
0: bo ni baba so ni Sussex o se fun mi lowo data lana ke mama wa ke mama gbeyanju mo fi olohun ba se lawon ana ijeta ijerin tin ba ti ra glow card won wa bun mi ni data 40 megabytes tin ba ti ra glow card mu ri marun won bun mi ni 40 megabytes bi mo se se nu ti mo nse ti mo fi n tele re jo ti mo fi n wa ko to di pe baba bun mi lowo data lana ke wa ma joko ke ma sadua lasan se so ni success si won kan gbo won kan wo pe mo fe bo enikan lowo won ba jo owo sori afefe iyun ni o ba dodo mi bo la do se gba ki n joko sinu masalasi lasan odun yi tun tin lo o e yara in brain e ma lo opolo adua n gba ehn adua n gba o adua n gba
2: e wa
0: adua n gba awa ni ka funra wa ni brain ehn ka mo bi a se si soto adua leyin ta se si seto adua leyin ta adua fi ma n gba ani e ma wo ran odun yi lo tun tin lo yo si yi tun ti ba.

alaitalai enu mi ago to ba da bi aso jam die o ye ki won regulate religion ni orilede nigeria o ye ki won regulate religion ni orilede nigeria kina si ni o je won le regulate re awon ijoba ngori pa awon na won ti ba orilede ije gina won ti improvise awon eyan jina jẹ́ má sì di regulate religion táwọn èèyàn bá ti lè lu ọpọlọ wọn díẹ̀ díẹ̀ wọ́n mọ demand fún ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba nítorí gbogbo nǹkan tí wọ́n tá mọ̀ rawọ́ rasẹ̀ sọ́lọ́n lọ́rùn pé kó ṣe ìjọba lọ́yẹ kó máa ṣe o torí pò tí ọlọ́run ti fún àwa ní resources tó yẹ kábi bẹ́tà aláìwo gbogbo wa tiwa ní káwa náà lo ọpọlọ wa he gave us so many valuable resources. Ẹgbọ́ sọ́lọ́n ni kó tún máa wá spoon feed wa a ní crude oil a ní góòdì ńbẹ lọsùn ńbẹ ní sàǹpàrà ńbẹ láwọn káàkiri káàkiri a ní láìmù a ní ètò wọn fi bí túmẹ̀ tó fi ń sọ̀nà tó fi ń sọ̀dà ẹ̀gbọ́ a tún ní limestone tó fi ń ṣe sìmẹ́ǹtì ẹ̀gbọ́ kí lọ́lọ́run kí la fẹ́ tọ́lọ́run fún wa bá a bá tún gbé nǹkan yóò hù ọlọ́run ti ẹ̀sàárùn wa púpọ̀ ní south west níbí ilẹ̀ aṣálẹ̀ ló pọ̀ nílẹ̀ haúsá ẹ mọ̀ wá wò àwọn náà ń fìdí wa pẹ̀lú ẹ̀wà àwọn náà ń fìdí wa pẹ̀lú tòmátò pẹ̀lú àlùbọ́sà ilẹ̀ aṣálẹ̀ sí lọ́dọ̀ wọn dẹ́sà àti lọ́dọ̀ wọn àwa tá a wá nílẹ̀ ọlọ́ra ń bí tá a nílẹ̀ ọlọ́ra bó la ṣe ń utilize ilẹ̀ ọlọ́ra wa àánú yín ò ṣe mí mọ̀ demand right yín lọ́wọ́ ìjọba ẹ rí wà láì tàláì àfẹ̀mọ́júmọ́ wọ́n fún wa níná lálẹ́ àná àfẹ̀mọ́júmọ́ ilẹ̀ fẹ́ẹ̀mọ́ báyìí náà mú lọ kótó ẹ̀ tó di pẹ́ntì ẹ̀ tó ń fún wa lóru mọ́júmọ́ gan kọ́ gbogbo ojú òní wọn àti ẹ̀dínná pẹ̀pẹ́ ẹyin àwọn àmọ bẹrẹ àwọn agbàdúrà ọlọrun jẹ wọn múnádé nígbà tá a fi kéré ọlọrun jẹ kí wọn múnádé ọlọrun dàkú jẹ wọn múnádé lálẹ bọyá ní fíìmù tá a fẹ wò bọyá ní fíìmù tá a fẹ wò ọlọrun jẹ wọn múnádé.

owó dá o èmi àti yàn ní mo sí o owó dá o wà láì o sì a máa fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò da sí orílẹ̀. O sì ò dá o kò sì ò dá o èmi àtẹ̀yìn a nítòsí o ẹyin bàbá àwọn èèyàn gan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn adé àfẹ́jì ọ̀wọ̀ràn tí ọmọ rí rẹ méjì lóòjọ́ ẹwífà lára pé mo ríre o ire tó sọnù ìrèwọlédé ẹwífà jèrò pé mo ríre ire tó sọnù ìrèwọlédé ẹwí tó ń fọ́ràn ẹ̀gbọ́n àgàn sọ pé mo ríre ire tó sọnù ìrèwọlédé o ire lójú owó rí èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí wọ́n tó máa gbọ́ mi ńgbọ́ bá yá àtàwọn olólùfẹ́ mi tí wọ́n sí online tí wọ́n máa gbọ́ wa báyìí báyìí torí pé afẹ́fẹ́ kan kì í fẹ́ kọ́mọ kan gí okola gbogbo àwọn olólùfẹ́ mi yányán gbogbo àwọn tí wọ́n fẹ́ mi fẹ́ dáadáa gbogbo àwọn aláàánú wa alátìlẹyìn wa ẹyin àní bàbá àwọn èèyàn kan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn adé àfẹ́jọ́.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. Àti ìta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

0: ọkàrí bàbá lẹ́gbà.
1: Ìlú alẹ́bà lọ ìlú lẹ́bà lọ.
0: Bàbá Yusuf Bọ́lá Túnjí Kérédù ó dẹlẹ̀ báwọn ẹni ilé. Lọ́rọ̀ àwọn tí wọ́n ń fi àwọn ìmọ̀ ìjìnlẹ̀ àwọn ọpọlọ làákàyè tí Elédùà tó fi jíǹkì wa àwọn tẹ́ ń bá wa sókèsí rẹ̀ náà ni ó. Nínú ọ̀rọ̀ táwọn ti sọ́lẹ̀ láwọn tó ti máa ń rí mú lò tá a máa rí mú lò tá a náà máa yànnà hàn áyín.
2: Ìṣọlá
0: mi ló ń gbogbo ara wa.
1: Ògo ògo àìsàn àlejò.
0: Tọ́ ẹ̀yin tèmi, ó tún ti dé pọ́nmọ́ ti kán bí ó ṣe rin o. Èmi náà lè dè bábá èdè, èmi lọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀. Inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀, ìmọ̀ bábá ìmọ̀, ìwà bábá ìwà, nítorí àtúnṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ̀ mí kásà máa ṣe dáadáa. Ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o. Sẹ́mi gangan tún lọ ọmọ ọba aládéjì ganjigan. Èmi lọmọ ọba àtàndá lówó lódù bí ìyere. Tógbó tògbó tọ̀gọ́ tọ̀gọ́ abọ́gbọ́nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru o. Sẹ́mi tún lọkùnrin sìbà olórí aláròyé. Yẹ́sì mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn. Àròyé ni ṣe ẹ̀bákà, igbe gígé ni ṣe ẹyẹ lóko. Nílànà onímọ̀ ní o, títún wò sùnsùnsùn. Mọ́nàmọ́nà mi a máa káríbọ̀nú nígbà mí bí ẹni tí ò lọ́gbọ́n nú. Àgùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó wò. Alágùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó tún wò sùnsùnsùnsùnsùnsùnsùnsùn. Ayin bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ń kọ́ ọgbọ́n nù mi.

A ni tẹnu kọ tètè bọ̀lì kọ́. Emi gangan dẹ́yìn nǹka ọlásùkàn mi kásàmì àti dáadáa pẹ́ ń bọ bí awo irin. Hàn-ín ajá àlú Ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀bá rẹ̀ranko mọ́ra bá mi èèyàn ni o. Emi gangan wá lọ̀rọ̀ ẹni tó bá kàn wù kó tún máa sọ mí zó ni. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn àròyé ní sẹ́ẹ̀ bá kà ìgbé kíkẹ́ ní sẹ́ẹ̀ yẹ lóko.

0: a kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa pe ibo ni kudie kudie wa ku si ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju sugbon inta ba nje lenu lowo lowo nla wa mo eni kan soro ninu group kan nisin oni ni Africa wa nbi oni in the next 50 years e je kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling on to the past itesiwaju ojo waju o je ajoji si a fe itesiwaju ojo waju awa cling mo past e ma wa wo bi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan ni seyun so ba won kan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o ta bi improve le lori ni improve le ni kan so so pe baya ni isin na ba pa se wa pelu owo ta na owo naira owo ka so pe naira ki ma fi yun sapere naira owo paper naira pelu coins naira mo ti ati foju kan 1 naira ti 50 kobo nisin olorun lo ma ye odun inu ebo gan won na coins l'America won na lawon ebo to ba wa nbi a ma fi pon pe ati ju ka ma ko coins towo lo je ma dun woro lapo wa a si fi ba gbogbo nkan je yanyan ko si nkan sile marun ko si nkan 1 naira mo ice water ta ma ra nigba kan 50 kobo nkan ko ti ice water ka ti so pe ko ti ice water mo ko si nkan 5 naira gan tipa le fi agidi le fi ri nkan naira marun tori igba agidi kini nkan naira marun to je wa gan ko si nkan naira marun se nkan naira marun be ni be be ra e pa yiri tan yan muri kan le ti bere magi da mo bi so be pon marun ni pure water ta mu 15 naira ni si nkan naira marun mo ko si biscuit naira marun o wa like ko si o mo ti fe ma digress die sugba ti mo so ni pe owo naira ta na paper pelu coins ka de je pe ko si coins ni Nigeria ta na awon ti awon oyinbo si to improve innovation ti wa nisin nijo ni ta n soro pe kini ta awon te ma n bun alo won wa l'America ni o emi wa Nigeria emi o wa ni UK emi wa Nigeria won kan ni Deyinka o lasukan mi ka se ma se dada papin elenu gboro sali elenu gboro send account number re o ni ka ju account number si won ka te ni gbera wara laarin bi seju marun bu lowo ba ti wole sa account mi nimba to ti bi thousands of naira nínú bí wà richard nínú bí lówó lọ sí ní tí mò ń fààyàn ni wípé ní ayé ọjọ́un nígbàtí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ ọ láti ẹni tó wà nílùú èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o bàbá fẹ́ kọ lẹ́tà láti ìlú èbó tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yìí oṣù tí bàbá mi ọ̀wọ́n se àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní ààyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàá mi ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko o tàbí ń fi owó ránṣẹ́ sí yín bàá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o ọkọ lẹta o le lo su mẹrin ko to de Nigeria sugbon nisin nti mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rulu agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa General Overseer Baba Segun Baba Sina Pastor Sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo be sadura fun mi laaye John ati abe koleta olorun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je pa Africa nle le nbe ni sugbon latari innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma nro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pe olonu pe olonu latori phone pe won di send owo sile pe ile wo lo n ba mi ko lo iya lo se video call nibe ma fi so gogo yara n kaakiri fi han mi document ni aye jo ta ro yan mo ti won ma send owo lati ile ibo kan ba won call ti won ni call o ta ma fi le o nle han won nisin fi document han mi latori phone ni won ti mo ya ma scan re mo ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi tama fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu agbon majinle awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan
2: ikan fọwọ́ sọwọ́ pọ̀ ìkan mọ̀lé àwọn èèyàn wọ́n fọwọ́ sọwọ́ pọ̀ wọ́n máa kìí àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni ọyọ́ àti bàbá ní tipo rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi kápọ̀wọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìpìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti pòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ ní iyẹ ni yóò yẹ wá o torí iyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókèlókè láàmọ́ wa lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́ṣùkàn mi lè ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò ti sọ lórí ọ̀rọ̀ náà ọyọ àti bàbí ní tí kò rọ ni ó rán mi níṣẹ àárín àná ni mọ lọgun ọrọ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.

0: ọyọ mi ti o.
1: Tila n ba bọ measurement and evaluation pe baba ti wa nijọba o baba fe gbe policy kan jade o ka evaluate re ka ro daada mo tun fi n soro te ba gbagbe eyin te n ba mi bo tele lati le bi pe pelu awon eyinbo awon ma won ma n lo opolo won daada ina ni n je ki won ma lo adu wa lori o ni n je won ma je olori wa o mo ba fe ta product naira 5 pere won le koko fi muri 5 se research lori re lati fi je pe won fe improve lori product yen tebi pe product ni o agbada ma mu millions of dollars billions of dollars wa won o ko na won le lori product naira 5 won le na muri 5 le lori research nikan won ati se ti won ko na muri 5 lori research nikan mo fi wa soro pelu awon policies to wa awon tan wa ni joba tan ma se won atin won ni won kan ro alo bayi ni pe kini yi da guru guru guru guru guru guru won kan implement eni bu lime kana won ni koko wo won ni ro lo waju kan tun ro lo seyin pe kan evaluate won tun kin joko pe nigba ta se policy to ti e wa ri bayi o ka wa evaluate ka tun wo pe ewo la se to ku die ka to ewo lo ye ka tun pepele mo ka to continue lati ma se daada lo da lo ti mo nso pelu product pelu awon lebo mo bi nso oro pelu awon website ti awon oyinbo yi tan dale survey website awon tan wa nlo ebo be lomi o ba ni se nlo ebo to ba joko ti survey nikan lasa gan yo yi to ma rowo nbe awon e te mi gangan fun ara mi ti mo ti participate nbe VPN la ma nlo tan ba ti dictate pe VPN la nlo ba won kan block wo wa ni sugba awon tan se to ye pe won ti be gan lowo lowo to ye pe ise gan ni loto fa awon kan in to si wa fun na ni pe boya won fe se product kan tabi won ti se product yen o won wa ma beere oro lowo awon ti won lo product yen pe kini ta se o ewo le o pa tun le improve le lori o boya policy kan ni won na se orisirisi company orisirisi ba ma ka awon mi tun wa to je pe boya application kan na build ni won wa san o fa awon kan pe kan ba won explore application kan wo kan lo tinu teyin ewo ni o ku die ka to kawon improve ewo ni kawon yo kuro ninu awon functions to wa ni bi application yi awon software ba won se ma npe won na be na ni gbogbo awon software yo don se ma se awon brand brand big brand bi awon moto awon cars awon na won ma se iru awon won ma san won fun ra awon survey website yi latun ti fi improve wo product won ìbálọ́dọ̀ wa ń bí bẹ́lá àwọn tán wà ní ṣáájú wa àtàn ṣáájú wa yìí orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí ẹni tọ́bọ́ wa ń sọ fún wọn pé eléyìí tó ọsẹ yìí ó kù díẹ̀ káàtó ọba sì gbìyànjú ọba má ṣe báyìí o wọn wà fẹ́ gbé múru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kú díẹ̀ káàtó sí wọn èyí táwọn ṣe tọ́ dà nìkan wọn fẹ́ kí wọn máa fọ́n rere wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà kéèyàn padà sẹ́yìn.
0: Bá
1: bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o wọn ní bọ́mọ kékeré bá ṣubú a wò wájú bá gbà àgbà kán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o kó tó di pé mo wá ṣubú níwájú ibo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ní facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún ṣèyí Mákindé ẹ má sì mí gbọ́ ṣèyí ń ṣe dáadáa lọ́yọ̀ state o ń ṣe dáadáa lọ́yọ̀ state o wọ́n wá ń kọ orin kíní kan mo ti gbàgbé orin já ń kọ wọ́n ń kọ orin ìra wọn ò fẹ́ pòpò òde nu o ìra wọn ò fẹ́ pòpò òde nu o kí ṣe pé torí pé wọ́n fẹ́ràn ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ìní wọ́n fi ń kọrin yìí o na bi nkan ri yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun eje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon ti an pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni eyin Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan loni Olorun lo modun to ti ri imi ninu won gba yin bawo eyan se ri nu nature awon eyan nu o ibi ma e ta ma nje lowo nikan na mo ayo dodo te ma wa nje gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa ni pa asaju ke se gbogbo awon tan wa ni pa asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo so ba awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ tiwantiwa yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mí bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́ dé gbo sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ níbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èfi lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kéṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé àwọn pé owó tá a fi ń import rice pọ̀ àwa block importation of rice ẹyà ẹ máa gbin àwa ẹsẹ̀ ń ronú pé ẹja a máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice lẹ̀ àgbà tó ti ń wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹun lè kàn sí yín má ṣe bá rẹ̀ tó àwọn ibi tán tí wọ́n máa ti ń ṣàbòsí rí àwọn tán bá nu kínní yìí foreign rice ni wọ́n ń jẹ o wọn ò jẹ́ tiwantiwa o ibi tán ti yà alábòsí nù tí wọ́n bá ṣe pé irú ní ìsìn bá ṣe bá nu rẹ̀ wọ́n wá stockpile Nigerian local rice Nigerian rice wọ́n stockpile ẹ̀ sí aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń so fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù ú tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tán wà lókè lọ́hùn ẹyin tẹ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹyin against gangan lẹyìn gangan náà ń ṣe ní abẹ òrùlé yín ọrọ mi ò yẹ yín ni mo fi mọ ń pariwo tí mo fi mọ ń sọrọ pé alábòsí ni.

0: agbogbo.
1: Rájí Àlàmú náà lẹ́ ń gbọ́ o. Bàbá Rahim Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìta bá ń ṣe o.
1: Measurement and evaluation.
0: Àrẹ
1: tẹ́ bá tiẹ̀ tó wá ti ṣe gbogbo kíni, ẹ tó wá wọ ẹ̀yìn wò pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú awọ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o, kí n má tún ba lè ṣerú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú. Ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubú lébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń ju wa lọ́nu o.

0: Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan, innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan, báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast, ní Nàìjíríà, níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà, ní United States of America, láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tí o bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o, torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio táàyò máa ṣètò lórí rédíò ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovation, innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi, mọ wà láì lórí káùchì, lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé, tí mo fi ń bá yín sọ̀rọ̀, tí mo fi ń rojọ́ yìí. Lórí ayé Android fóònù mi náà ni mo fi ń yin òkè, tí mo fi ń yin ilẹ̀, tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp, tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o, kò yé yín. Àìlápàlà dọ̀mú o, ayé ti rọrùn o, ayé rọrùn, ayé ti rọrùn. Àwọn èbó, àwọn tẹ́ ń ronú, àwọn tí ń kàṣì, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn.
1: Àlímí àkànbí onílé ojú wo.
0: Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwa. Tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wọ̀, wá nífẹ́ paṣọ ìsín dà. Àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsín dà. Àwọn ò ní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares ti táwọn òyìnbó ń lò, táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀ díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí, wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé. Wọ́n bá fi corruption, à ń béèrè owó, à ń demand owó lọ́wọ́ wọn, yín wọn lọ́rùn. Wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣébi ọ̀yọ́ online radio.
1: Ají ṣébi ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣébi bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe tí wọ́n ń gba sálárì fún wọn. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dé pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: láyọ̀ máa pè nígbà.
1: Rájí Àlàmú rèé o, lọ́yọ̀ wa aláàfin bí. Ṣé bàbá Rahimi Àwẹ̀dá náà kọ́? Bàbá Rahimi Àwẹ̀dá, tọ́yàn táwọn náà ń kọrú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dákọ̀ yìí, àwọn ti di aráàjọ̀. Ìbáṣepá ìkú láyé ni àbábá Muhammadu àbábá Muhammada, kódà àtúbá Jésù Kristi Olúwawa, pẹ̀lú gbogbo àwọn wòlíì, àwọn màláyà, àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ. Àtọ́wọ́ ìpá ìkú láyé ni gbogbo wọn làbábá o. Kí Elédùà kó dẹlẹ̀ báwọn tán ti lọ. Ń fi àsìkò yìí bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ̀ ládàdúrà ládàsára kọ́lọ̀nkọlọ̀ mọ́ mú bá wọn. Bísímìláì kan kú ló wà láọ̀kan. Kọ́mọ lọ bá wọn lọ́hùn. Káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín. Ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí. Adéyínká Ọlásùnkànmí lèmi ń jẹ́ ọ̀. Mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Ó kù ó kù ní mọ́rò. Tẹ́ ẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́pẹ̀ sí 0706837 4274 0706837 4274. Ẹlẹ́ lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. A wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio. Ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà. Ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà. Gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ̀dẹ̀ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté. Gmail wa ó wà lókè téńté. Bẹ́ ẹ bá tún scroll lọ ṣàlẹ̀ gàgàgàgàgà, ẹ rí logo WhatsApp. Bẹ́ẹ̀ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín. Ẹ bá tún bá wa chat lọ. Facebook Messenger náà wà ńbẹ̀. Tẹ́ ẹ bá click rẹ̀ lẹ bá ń bá wa chat lọ lórí Facebook. Gbogbo àwọn idea, gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa. Káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún Nàìjíríà sí. Ọgbọ́n àtinúdá kálukú àkàbí tún Nàìjíríà sí. Adéyínká Ọlásùnkànmí pẹ̀ ń bọ bí àwọn erin ajá ló ọ̀yọ́ tí èé gbó lásán nítorí bẹ́mi ọ̀pẹ́rẹ́ ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ jẹ́nu oòrùn ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá. Agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi Adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfún. Tọ́ a máa bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà gbogbo ẹni tó bá ní a máa bọ̀ nìkan là ní dé bá ń lé o nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.

0: débí ẹni bá lè yóò mọ láyẹlẹ ní rí.
1: Ibi ìbánikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi fọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá yẹ ni àjùdàbí ẹni bá ní kú mọ láyẹlẹ bẹ́ẹ̀ lágúnláyé àrọ̀rùn lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yàn bí ẹni bá lè jà láyẹlẹ ní rí.
1: Bẹ́ẹ̀ ni wọ́n
0: máa wá ara wọn talẹ́ta. Ẹ̀yẹ́ wo ìyàwó àṣẹṣẹ gbé bí bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ lé ọkọ rẹ yóò sì máa ná máa yà á lé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ wí òtún.
0: Ìyá lè bíbí ní sẹ́yà má bẹ̀rí ènìyàn jẹ́mọ́lá yé gbígbẹ́ rọ́kàn ẹni kankan. Àgádágodo kò fínú ara wọn èèwọ̀ ni a kì ń gbé fi kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ ẹ̀ kì í máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tún mọ́ láéláé ní
1: rí.
0: Bí àgbàrẹ́ ní ìparí rẹ̀ fún wọn tó ń wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́gàn ìyọ́ tàyọ̀ lóṣù ojú ọba lágbọ̀nà tó yàn àti ńlẹ́ rí kiri tí sọgbẹ́jà yìí ò ní tán láéláé. Ojú àti kẹ́ni máa ní ọdẹ rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti síjà ní
1: sọ̀rọ̀. Ìwọ̀n
0: ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbẹ̀ mọ́jà kan sí. Ajá máa tán ní kòsòsòsò náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí ti iná ni. Títí ọtí aláyé ti dáyé. Ilé yín pẹ̀lú àwọn ń dín bára wọn jà àwọn ọkọ ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbé lé wọn àtúnjọ mọ́ bẹ. Kẹ́mi kankan ò sì ní yẹra kú òfẹ́ nìkan tó oníkálukú ó sì tún máa ń bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú èjò rọ́ọ̀tún. Ọ̀rẹ́ mi dà mí ń gbọ́dọ̀ rẹ̀ mi lọ́dàlẹ̀ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹ̀ bẹ̀tẹ̀. Olúsáwá fi yàrá ìní òjò kó rọ́ọ̀tún lẹ̀. Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní. Ẹ máa jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òfò rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìjálábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó ṣe lè lẹ̀ ẹ́ dà.
1: Gbọ́dọ̀ yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrò pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sáàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òṣì lọ́rọ̀ àwọn àfibiṣó lóore péńgbéjú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwọn ló ń ṣe fi wá ọjọ́ oré gbẹ́ àṣeré gbàgbé bó oré bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oore níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìlè kó o fọ́ yẹn mo.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ajẹ́rì
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ní kí òun àìsọ̀jẹ̀ káṣojú ń dì mí gbogbo ẹni tí máa ń tijú òun lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀fẹ́ dún.
1: Àdúpẹ́ lọ́dọ̀
0: rẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ dájí gùdùgùdù nífẹ̀lì ìdájí. Kò tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olódùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa lọ. Ó jẹ́ àjọ̀lá lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn báwọn bá kú. Báwọn bá tètè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ. Ọlọ́wọ́ fọ aṣọ.
0: Torí bẹ́ẹ̀ ni ọba bí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú dolú wa rẹ lópin. Èèyàn tí yóò sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀. Ẹni tí ọba aládì bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtètè lóbìnrin ogungun ikú kárí ọmọnìyàn kárí ènìyàn. Kò jẹ́ni tí ò lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní. Ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúù tí ń gbowó ní àárọ̀ tí ń dún dáwó pamọ́. Kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn alákejì. ẹni tó kún òkú ẹni tó bọ̀ ọ̀run aládébí ọ̀run dákun mọ́tàn jùmọ̀ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé
1: òwò
0: bá ní bẹ́ẹ̀ náà lèbi ẹnìkan ti wọ́mọwọ́mọ tí òdòdó yíbí bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́
1: ibi
0: ẹnìkan ti wọ́mọ tí òdòdó yíbí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ibi ẹnìkan ti lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀rẹ̀ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run
1: èèyàn
0: tó di bí ò ní kú ẹni tí ò sì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlúwa rẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí ókun kékeré báwọn ọmọ náà bá dàgbà àtẹ ọlọ́run ọba ò ní jí ọgbọ̀
1: abẹbẹ
0: gbẹrin ògùn ẹgbẹrin àbẹ ẹgbẹrin
1: ohun
0: rere lájọ mọ́ ṣe ẹgbẹ́.

sádùá ìgbà ọlọ́run gbàdúrà kẹ ṣùgbọ́n ńgbà tọ́lọ́run ti ṣe àwọn nǹkan kan fún wa òun náà expect pé ká ṣe àwọn nǹkan kan in returns ni he gave us valuable natural resources we have minerals coppers name it a ní nǹkan tó fi lè sọ̀nà bitumen ń bẹ londo state a ní epo crude oil kódà wọn tó ti rí lẹ́kọ̀ọ́ ìgbọ́n tó sọ pé wọ́n rí lógun state náà nbẹ londo state nbẹ ni river state nbẹ ni àwọn bayelsa nkankan yẹn tá a fi lè sọrọ ajé a ní kòkó láwọn bòmíì a ní kí la gbìn tí ó wù torí ọlọrun kí ni nǹkan tá a ṣe tó ń jẹ wá fi wọn gógógógó báyìí ẹ mọ gbọ a tún sọ pé tó bá torí bá àwọn import àwọn kan ẹ mọ gbọ wọn ń sọ nísìn wọn ń lé sí a ti dangote refinery bá ti tún bẹrẹ sí ní ṣiṣẹ epo wà lẹ petrol wà lẹ ẹ mọ tan ara yín mo yín mú sí sùkẹ dangote ṣé ọmọ ṣe cement ní nàìjíríà njẹ ò lẹ ti import cement wọn ṣe bí nàìjíríà náà ti ń ṣe cement kí ló dé tí cement fi gbówó lórí gẹgẹgẹ ₦4,300 náírà ní last week ní sojú omi ₦4,300 ní cement tá ń ṣe ní nàìjíríà ẹ mọ wá yín mo yín mú sí tẹmọ ní
Dangote refineries ni o mu ke po wale nigba ta wire tan wa ni awon wire awon ti won lopolo tan wa ni agbon ijanu ijoba wa ti won mo policy won akin checkmate awon people yi won kaluku se n to wu ni kaluku se ti won ni ko nko jabele ni in to ba wu kaluku ni ntaja ko si consumer protection unit kankan be ba lodu card bi o ba wole ba ye lodu e fori ara yin ko wole fori ara yin nu ko sa won kankan to je ka ijoba ti o ja fun yin pe network yi o ki lo gba e mo tani yi bi lodu card to sanwo re ti o wole ko sa won kankan tan checkmate ti won tan ba di fun won lowo ba won tan wa ni kini yi e wa e mo a so kini olodun si fun wa ni natural resources stable better lives each and every one of us nigbati nko ojo otun ti la to bayi won mo baba mi basiru baba mi fatai lamidi a jo soro at length ni joni nigbati baba fi lo ilu ebo nigbati won ti ni bi odun ta se nbi awa ni 30 years ago ti baba fi lo america ti baba salaye bi pe yeah, ati lo America o le kankan bayi nigba ohun o so easy ba be lo United Kingdom won ma nsu ara ni ni gbogbo gba ti Nigeria ese gbominira won ma nfe kan wa be nitori owo nbe won ma powo koko nbe owo gbogbo everything is bare nigba yen ni isin ko e mo ye millions billions of naira billions of dollars tawon yen wa tan waste ni US embassy tan ma ma gba won ma gba kanan ku visa o de be bayi won wo lu won se pali won ni won ni je kon lo won ni won decline request won won e be kan refund owo won se mo ye billions millions of dollars on sonu lojumo be ba lo si Kensington adugbo na pe adugbo nle ko tan ti ma nlo se interview fun American visa kini won ni be se ba won yan be ni a mi ti e fe so be dile atarok tukutu atalele ba won yan be elomi o ti wese wa lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí nàìjíríà ò dá ni o àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn fẹ́ẹ̀ lè mọ fún wọn ní físà lọ́fẹ̀ẹ́.

0: ti an ri boot ara won yi ba ba tun fe lo tun wo tun fo mo won be eh mo oko okorocha ni Imo State Imo bi je governor deputy chief of staff ana re lo bi be ana re ni ana re oko omo re lo bi si be oko omo re lo bi si be ni iroyin kan mo nka ni jeta ba na ni olopa ti won ti mu yun won ti arrest re won ma recruit ara won be ni tan ba tun ku nbe tan won yi be ku ngba to ku governor o si governor odun mejo o tun lo si senator o di tun wa senator bayi bajimo bi na se fe sunu loyo state wa yin o se o di se senator ri tele boyo odun mejo na lo bi se yan ranti mo ni se mpp abi kilo ti e bi se ngba o to tun se governor odun mejo o tun gbegba ko tun fe lo si another senator ti o ba le pa awon eyan awon eyan foot against e nigba ti won ri yi ati bi won se yi to ti o bi wole to ju bi ti oju odidi sitting governor ti o wole senate odidi sitting governor ti o bi wole senator mama won ife ku nbe won ife ku nbe e mo yo odun ti Buhari to ti se are abase wa ni orilede wa yi tun ku lo nku tan lo siru re lo yo mo se daada nku tan lo o tun wa nbe lowo lowo ba ti nku tan lo
1: e ma se wa yin ti dabi
0: kin e wan se nigba ma wa nbe ki lo se nigba asolohun fe ta siri re na loju o wole tori ti o ba lo wole nigba ni a ma ni the best we never had the best president we never had in la ba ma so eh ba lo n se fi ku bo mko na lasi boya won na boya won na tan ba de be boya je bu je ra ni won baya sugbon lo n fa iku bo won lasi ri a ma so pe orilede yo ba da ni to wa pe mko lo wole ngba na baba je ma so no ki Buhari to wole ngba to lo n fe ta siri re igbe se re ni te fe gbokan le te n gbokan le ase ko futu fe te bayi ni asa ti o ni kanu pue ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o ẹ pé àrókè pé ọ̀dọ̀fin inú yìí o pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkè táwọn èèyàn wa táwọn nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn kẹ ẹ máa gbá wọn ń gbólóhùn kẹ ẹ máa bí wọn ta ẹlẹ tani wọn tiẹ fẹ́ dìbò kẹ tó fún lówó bó tiẹ ní nàìjíríà ta bó ni bí nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ dìbò fún inú wọn tó bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ wèrè retí ìgbọnú o ebi ìyà ètí ìjẹtónú ebi ìpadàdánú o torí retí ìsílẹnú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: mo bá láwùn ṣọ ẹ o.
0: torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ o kí brain wọn máa ṣiṣẹ lẹ ni o ká máa count down 2023 ọkọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà network ló disconnect wa ó já wa tíntín ni ṣé ẹ mọyẹ wọn ń ṣẹ náírà ní ìsinsí dọ́là ṣé ẹ mọyẹ minimum wages ṣé ẹ mọyẹ tó jẹ tẹ bá calculate ẹ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà yìí só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọ jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n níkẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan ó blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọn.

0: wàhálà ẹ̀wọ̀n ti jọ ìwà láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà. Ọlásùnkànmí kásàmọ̀ ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ajá lu Ọ̀yọ́ ti gbó lásán pé mi ò bá rẹ́ranko máa sì rábà mi ọ̀rọ̀ jẹ́nu oòrùn. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́n, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà rìlíjíọ̀sì jù. Tẹ̀ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ńbẹ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi. Ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò Faisik. Ẹ dìbò fún Ramani. Abdulrahman. Abdulrahman. Isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mí àbí Christian ni mí àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ èrè mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan mọ̀ lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ni ò jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Bá ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn mọ́ gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì Páìtó Olúwo kékeré yín rèé. Adéyinka Kásàmọ̀ ṣe dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé Ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé Ọlọ́run ọmọ ti ń ṣe, Ọlọ́run ọmọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́ mọ́ jọra wọn, kí àwọ̀ wa kọ́ mọ́ jọra wọn, kéde wa kọ́ mọ́ jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n lé Ọlọ́run ọmọ ti ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹ lẹ́sìn kan.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà la wà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀.

0: ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni ó sì ti a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la yọ̀gbà ibi gbogbo náà lọ́gbà lágbára.

0: Ọ̀hìn. Ṣé gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù àmẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìyún tá a wẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán, ká tó tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́, ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí Paradise, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo orí tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ ká sáà máa ṣe dáadáa. Ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè. Ọ̀hìn ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéèjì àmà àkọmọ́ra.
2: Ìbàdàn ọdún kan.
1: Wọ́n ní ká ti ṣàmùsù
2: ìwà ọdún
0: kan. Ó sì ń tàbí sẹ̀tàn dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú Paradise lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní kán máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbú láìsí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún
1: sẹ́kù
0: á sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ru wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Freedom. Àwọn tá a ní freedom. Tọ́lọ̀ ń fún wa ní freedom.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní.
1: Abọ́dé.
0: Láti lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Àwọn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí pẹ́ lára tó fi ṣe jòkó.
0: Ní mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Olóńgbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: tija.
1: Ọlọ́run wa ni fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu.
0: Mo gbà fọwọ́ mi agbárẹ́.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Wọ́n fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ afúnni ń gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ni o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín pé kí Ọlọ́run kó bu ọlá àgbàgbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ lè máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́rọ̀ àwa náà ipa ká máa bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni sá ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni táfi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
0: Orí kan bá sùn wọ́n tó rọgbà.
1: Bórí kan bá sùn wọ́n àárán gbá
0: ni. Ẹ̀ṣẹ̀ sùn ní ilé apẹ́ lógún kó má ṣàbá mọ́ wíwá yẹn.
2: Orí kan tó sùn wọ́n tó rọgbà.
1: Gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa nílé lóko pẹ̀lẹ́yìn ó
2: di.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ̀rọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdínì, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn ti àninú Ọ̀yọ́ Àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹlẹ́mọ́dé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ashiru Ahmadu Adeniyi Afa Glo Zani Ekiri Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A tún gbà dúpẹ́ gbogbo ẹ̀yìn alátìlẹyìn wọn. Bàbá bá a ṣerú ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adé pọ̀jù. Ọ̀yọ́ ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́ wọn. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrò abẹ́sà èké ò sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre l'Éko. Àwọn ìyẹn nígbà sáka sí wọ ọkọ̀. Kílé l'Éko yà díẹ̀ sí. Ọmọ òjòrò abẹ́sà èké ò sójú. Onílùkan ìlú kan tí ń dún gbomúgbodò mù lójú di ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adé pọ̀jù Ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Àyìn níbi já sí ń tókólówó kò ó kí wọ̀ fó fọ gbàálẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá dákan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti. Àwọn alágbèngbà ọ̀dọ́ ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Aṣọ bó ti ju ìdí mì, àti ṣe bí Ọ̀yọ́ online radio, àti tìbí àràrà.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ àti àánú tó ní sí wa. Nítorí pé kìí ṣe mímọ̀ ṣe o, àánú nìkan náà ló fi ń gba àwa o. Nítorí àwa nímọ̀ àmọ̀ lámọ̀ dájú wípé ọ̀pọ̀ ojú náà ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A máa wá jẹ́ pé mímọ̀ ṣe wá ní. A máa jẹ́ wípé ọpẹ́ kan la máa dú, a máa jẹ́ pé ẹ̀wẹ̀ kan náà la máa gbà ní. Àánú ló fi ń gbà wá. We thank you for your love, your grace and mercy.

báyìí wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láti Italy orílẹ̀-èdè ìtàló àwọn ti ìtàló lọ́hùn. Ṣé mímọ̀ ṣe wá ni? Ṣé mímọ̀ ṣe ni? Sọ̀rọ̀ ni mo mọ̀ sọ. Ẹyẹ ìjájọ sọ, let's reason together. Ẹjájọ pèrò pọ̀ ná. Sọ̀rọ̀ kan ni mo mọ̀ sọ ni. Abédè kan lẹ̀ ń gbọ́ ní àyín tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Sẹ́fẹ̀ kan lẹ̀ mọ̀ ń gbọ́ lọ́dọ̀ wa ń bí tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Àmọye àwọn tán bẹ́tà wa tán da jù á lọ. Ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti àánú Ọlọ́run, pẹ̀lú ìfẹ́ tẹ ní sí wa, ẹ sì tú sí wa pé ní wákàtí àti àsìkò yìí o, èmi gangan ní àsìkò yìí ẹ chúùsì ẹ ti pinnu pé ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ yìí èmi gangan náà lẹ́fẹ́ gbọ́, iléeṣẹ́ ajíṣe bí Ọ̀yọ́ náà lẹ́fẹ́ gbọ́. Ṣé ọ wá jẹ́ pé èdè kan ni mo mọ̀ pé bí ọ̀rọ̀ kan wá ni mo mọ̀ sọ tí ò bá ṣe fẹ́ pẹ̀lú àánú Ọlọ́run ọba lójú márì. Ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ àṣọ òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ń tá jẹ́ ká tó mọ̀ jẹ nǹkan láti inú àpò òdùkẹ́ mọ̀ mọ̀ wa ló ti mọ̀ ń tá jẹ́ nílé ayé àyín gbogbo nǹkan tá jẹ́. Ẹbí máa ń sọ pé omi ti ẹja tí ó mu kò ní sàn kọjá ẹnu rẹ̀. Gbogbo ń tá jẹun nílé ayé àyín o. Kò ní kọjá wa o. Èèyàn bá wa sáré kọ́sọ́ra rẹ̀ dọ́kọ̀. Ọkàn ráàkì sórí àrè sísá ni. Iṣẹ́ bọ̀ ń sóògùn bá a ṣe wáyé párí òun náà là máa rí o. Adéyinka Aláwí Ìjanu èdè bábẹ́ èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ọ̀kan bí ẹni tẹ ọmọ ọba Aládéjì gajigan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ ò ń bọ̀ ná. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ẹyin tèmi ẹ ma bínú tá sọ rẹ báyìí ló kù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ayin lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi òkè ayin ni ò járí tọ ọhún ni ò jẹ ti mọ gbọ wa aláì ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ògbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà ló kù tètò ó fi tò tán. Pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó su yẹn mọ̀ jó su yín o. Ọ̀rọ̀ yín náà ò ní su ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà máa kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dáàbò káàtà yín o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Látòrí Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn Bàbá Fàtáì Lámìdì tó ń gbé lọ́wọ́ Londo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá Àbọ̀dẹ Hospital lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn nìbàdàn. Asiru Ahmadu Afa Glo tí wọ́n ní Estiri Multi-Purpose Pension láti ìlú Pàpó. Ọmọ ọba Ládìgbòlù mú ìdí ni Adékunlé Adégòkè yìí sí Àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi bá Siru ọmọ Adé níran. Bàbá mi Sàmínú ọmọ Adé pọ̀ jù lamẹ́ríkà ebu dọ́là àjàní ọba. Tó fi dórí bàbá mi pátá ìbánilélé Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láti Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tó fi dórí bàbá mi dáadáa. Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ìfiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látòrí Abdul Rahman Abdulbasir ti graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixie Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Aróti Ìmẹ̀jì ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njẹ́ Ẹ̀núdùnjúyọ̀. Graphic designer wa kẹta tó fi dórí furniture wa best icon furniture tó fi dórí télọ̀ wa àwọn tẹ̀ mọ̀ ràn sọ́ sí àlọ́run. Tí wọ́n gbowó lọ́wọ́ wa. Àrọ̀ Wolf Culture lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá à rántí orúkọ yín. Àbúrò Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. I have dominion mi mo fi ṣèwọ nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o adúpẹ́ pé o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ń ṣe tún ṣe. Adúpẹ́ o iná ò ní tan wo yín láíláí fà bàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ ha Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ adúpẹ́ pé òkun o. Ẹ ṣé o títí láíláí làwọ́ máa ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidá tán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

Live and Direct náà lẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti yẹ̀wù wa tó wà ní òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí náà lẹ̀ ti ń gbọ́ ohùn wa tó ń jákẹ́lé tó ń jákò yẹn tó ń takálé tó ń takà.

0: gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wálẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnni ń gbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ torókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n máa ń pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tí wọ́n máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí. Abíkọ́lọ́ ọmọ bá wa sọ kọ́ máa bá wa sọ ẹnu rẹ̀ tádùá yín ṣe ń gbà lórí wa. Ọlọ́run ọmọ ọba ayọ́mọ wà pẹ̀lú ẹ̀yin náà ẹ̀yin náà ò ní ṣìṣe ẹ̀ ní ṣìṣọ́ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ń ràn wá lọ́wọ́. Gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dábí ẹdùn táwọn èèyàn fi ń débi dán dé àjíṣe bí ọyọ adéyinka ọmọ sí gbìyànjú tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹyin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa. Ẹyin náà ẹ̀ ní wálẹ̀ láéláyọ àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o.
1: Ìgbà ìwé ti lọ.
0: Lání nǹkan kan kì í níwu ẹṣin o. Gbogbo àìní tiyín náà Ọlọ́run ọba yóò mọ bá àìní tiyín náà pàdé o.
1: Ẹwà yìí tún.
0: Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o. Ẹ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ.

gbogbo àwọn tán ti ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan o ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń forúkọ wọn ṣe tọ́rọ àwọn iná dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá a bá gbọ́ wa tán mọ̀ wọ́n ò fi lè máa bá wa kí wọn wọ́n máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wàlẹ̀ láéláyé o ẹ ní wàlẹ̀ láéláyé ẹ ní ringi sọnù bí ò ṣe bí ọmọ.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ ọmọ owó tà sí ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wálé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wa yìí sú nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: èmi ààyìn náà ní ti máa dágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ èmi máa dágbére pé mo fẹ́ yẹ̀ fàájẹ̀ mo sì lérò pé ti ń gbádùn gbogbo àwọn ìtakùrọ̀sọ wa owó bá ṣe ń dúpẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ dá àtijọ́ sọ gbogbo àwọn ètò wa lọ́lọ́kanjọ̀ kan tẹ́ ẹ ti ń gbọ́ látàárọ̀ náà mo rò bẹ́ẹ̀ ti jẹ ìgbádùn wọn ní ṣísẹ̀ntẹ̀lé ṣe mọ̀ pé ṣísẹ̀ntẹ̀lé náà ní fáàgbọ́n mi rèé mo tún ti ń ọ̀pulóòdù lára àwọn prógíráàmù wàkàtà àti lọ́ọ̀sì sẹ́lẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo pe àkọlé rẹ̀ ní let's legalize corruption nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra àgọ́ ètò náà ọlọ́ọ̀ bá ń gbọ́ ọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni ó pọ̀ ń bẹ̀ gan ni àwọn tó ti mọ̀ ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta mo pè ní part one part apá kìíní apá kejì apá kẹta ṣùgbọ́n full episode rẹ̀ part one part two part three lójú kan náà ilé tí mo ẹ̀sẹ̀ ń upload lórí sábà wa yìí bó bá ṣeé ṣe ń tún gé sí onímẹ́ta náà tí ó máa jẹ́ ìgbádùn yín ọ̀pọ̀rọ̀ mi ò yé yín sọ̀rọ̀ mi yé yín ẹ máa ń jẹ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀ let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we've all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́dé bí dájọ́ bàjẹ́ dé. Wọ́n ní ìfọ̀tọ́ sí ni máa ń pè lára àmọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri. Tẹ́lẹ̀ wọn sàánú wa. Ìyá yín ní ti máa jáde náà ní ààyín. Tí n fi lọ mójútó èyí tí mò ń ọpúlóòdù lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé kò tí ì lásìkò. Bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wá lọ́wọ́ alálẹ́. Ìyẹn ṣe mọ̀ pọ́rọ̀ mi ọ̀jọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wọ̀ ẹni tó bá ní àmọ́ bọ̀lá ní débánlé nítorí bọ́ bá kù Adéàfún bàbá jẹ̀rọ̀ mọ́jẹ̀ lé o ǹjẹ́ kí láyé ìgbín ṣe ẹ̀yin tèmi ẹ̀rọ ọwọ́ náà láyé ìgbín ṣe o ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ ti ń gbọ́ wà yìí ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ wà ibiṣẹ́ tẹ ti ń gbọ́ wà ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fi ọlọ́run ọba sọ yín mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wọ̀rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi pẹ̀lú ẹ̀yin títí dìgbà mi ìdáàtò máa pàdé ààfin ilẹ̀ sínú ìbànújẹ́ àní báyín nínú ìbànújẹ́ o ẹ̀ẹ̀fẹ̀mí náà sínú ìbànújẹ́ ẹ̀ níbẹ̀mí náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ọ̀bì ọjọ́rọ̀ fóònù nọmbà tẹ́ lẹ́ pè mí sí ni 0706887-4274 ẹ lè fi bá mi chat lórí WhatsApp náà 0706887-4274 ìpàdé wa mo ló di wọ bí ọjọ́rọ̀.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọ̀yọ́ online television and radio www.ajíṣebíọ̀yọ́radio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọ̀yọ́ online television and radio www.ajíṣebíọ̀yọ́radio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́run ó kó ayọ́ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde párò.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ ba nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ ìjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju sí àáfàá lọ ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bà mí. Ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ. Ọjọ́ kan burú àpè ǹjọ́ méje máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́ṣù ọmọ àmà pè. Ọ̀rọ̀ kan òsì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀ ń gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kíní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: Nàìjíríà.
0: Ọlọ́run náà ló yé. Owó ti wọ́n láyé. Tọdún náà ní ìsinyìí wolé wolé oṣù jẹ́ àrílé gbé awágbó ọdẹ òjì adéjú pẹ̀rọ tọ́bádà fẹ̀ẹ́ jùmọ́ ẹ̀dáwó onípò àṣìtàn kánimọ́lé ọ̀pẹ̀yàn lọ́fẹ́ṣẹ́ eléṣe ní orílẹ̀-èdè èyí owó píláì ní òjì ó lè ṣe ẹtún ní kágbà ìwé orí kágbà ìwé òde káṣanwó ná káṣanwó ọdẹ táwọn bá ṣanwó ọdẹ tán káṣanwó àfàmì kágbà ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan òbílánjẹ kọsọ́ngbó ó dí afọ́mọ bọ̀ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni òun ni wọ́n lọ́rùn òòlù àrẹ owó ọ̀pọ̀ wa dogun ká mọ kára òde papọ̀ mára lé ó di ta nkára lé papọ̀ mára òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan ìjọba ọ̀pọ̀ èèyàn ló bínú torí ọ̀rọ̀ ìtófilé bàbá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe báálé lọ.
1: Orí ẹ̀ pé
0: kọ́ ọ̀rẹ́ òṣùṣù ń ṣe la ìlẹ́yìn ìwọ̀n àparun pé dúró ń bá ọ. Obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ létí àgbálé ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájúmọ́ró gbé kò mọ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn. Ní lọ́dá fún Balùwẹ̀ tó borí tí ò ní gbàdí ilé ìdáná mẹ́ta fò faraba. Etí gbígbá bí anlá yín àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tójú ti mú àjàlura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà. Àlùtúnlù ń tọ́mọ ẹ̀gúsí. Arílábà tó ń ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrí ìbáàbò òde. Mbẹ́lẹ̀ òyìnbó sọ́jà gbẹdúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajútajú lẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní ta ni. Gbogbo wa la ǹjẹ́ alulẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosin ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ni lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ̀mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngun àjò gbọ̀njo. Ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni ń fi tí í ṣọlẹ̀ bí àpò yeré. Ọ̀gá kan bíi tó lórí wọ́n bá fò

0: ọ̀rẹ́ wa ṣáàrí ra mọ́.
1: ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ ni ò jẹ́ rí mi.
0: Ẹ rí pé ìhùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí.
1: ọ̀rọ̀ náà dùn mí pọ̀ ńgbà tí ò rí bẹ́ẹ̀ mọ́.
0: Ẹ ṣe ń garun mi.
1: Ẹ bá ma ṣe ń jà lọ́ọ̀kan jọ náà.
0: Àbòṣe ò jẹ́ ẹ̀dọ́dọ̀ wa àbòṣe.

0: Akin ola o ni were oko la ni hun omo ya mo o a abiye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re njo yin kan la baba re nje la ni ran mo jade ba won ka ja te mbelekun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo majorun la baba David
1: baba dada
0: akin ola owo re tete oko le ogbe yawo obi mo to langa ni o si to loju ti kun iwo ni baba esita de ka okin aya deleke omo badan di buredi njo si
1: on buredi ti ona
0: omo ya lari aye re dun joyin lo edumare o ni joko tori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye meta kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye nsale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun alekun nu gbawo bu oya o le pa pa wodo ore to le madu bi oya nu ogan sun baba la ni ran enu eni kan ogboro egan ni gboro ogbo mo so igba to di josh de to wa gbe ya re sin oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ka won atata eniyan bi dikin bi paito bi lawyer bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi àtàwọn ẹlẹyin ju ẹgbẹ òrèké lẹwà obìnrin jàǹkànjàǹkàn tá a fi ṣe pé obìnrin àwọn ọmọ sọ pé àlàdí ẹdùn ṣe kí yàǹjọ òun àti ewumi elédìkó aláàdú ọsùn afẹgbẹ bí adé ẹmọ àjùmọ bí ọkan tàánú elédìkó ní kápá ajọmọ bàbá ni òtó ká fẹràn ààrẹ ni ètò ìkó àbọ lọràn kó fìṣànfìṣàn akin ọlá ló ní ń dúpẹ lọwọ gbogbo yín ọlá ẹkú àgbọ wá ọjọ ẹ yìí kú dìde ẹkú ìnáwó ọjọ ẹ mọ kú àṣeyẹ à ń sílé à ń kómọ à ń gbéyàwó là ń fi ṣe pàdà láàrin ara wa
1: àmì
0: èmi náà pàdú bí ọjọ tó gbé ìyá rẹ sí mo gbowó lé yín mo gbaṣẹ ọtọtọ èèyàn lókùn ọgbà ìbò sí aláàárò owó ni mo ké tí mi délé wa tẹ ẹ fi múlé pọn tí ẹ mọ náà ròkà àgbàdà lẹ fi ń dé ẹran akin ọlá pa màlúù kára bàdà ó tún ẹrẹ lẹ mọ mọ ọkọ láni ìhun ọpẹ ńlá ò ní gbogbo wa ọ máa jẹ ọjọ tá a wí yìí lajọ dídí màlúù tẹyin tẹyin
1: àṣé màlúù a máa lẹyìn ọgá mi ẹyin
0: ọmọ bébí lẹyìn bágbé jojú màlúù ẹyin ẹran ló bá rẹ jẹ
1: òótọ ni
0: èmi ọgbà pé ọbẹ ẹran tá a fi jẹun lálẹ ẹjọ kìnìún àyàn wá ń dé àlàfi onílù ọdẹ mi ní ìṣàlàyé fún mi wípé epo ni wọn fi ṣe bẹ náà èmi kọkọ ṣe bádìí ni wọn ṣe bẹ náà ni àṣìyàn agbára náà njọ náà ni àfìgbà tẹmí ó bò kèlè kan tí gbogbo rẹ ràn mọ̀mọ̀mọ̀ ìgbọ́n lè pọ́ mú ndé ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkú dé jẹun létè ń òde léwu ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ̀rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: pẹ̀lẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín, ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ̀n nǹkan ẹ̀yin ní wa kàn, ẹ mọ̀ pé kúlẹ̀ ní kú lọ yín ni.
1: Fọ́yán mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wa ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀ rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báun.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rú nítorí wọ ọ̀gá mi?
0: Ó dìjẹ fàdí mọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wà ń sọ bẹ́ẹ̀ ń ṣọ̀ṣù ń bẹ̀ gbáà.
0: A wà ti ṣe ń pàtàkì pọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi, ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe obìnrin gbànú.
1: Obìnrin gbànú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ̀ ọ̀gá mi.
0: Òkè nílá ẹkú àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹkú àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayì kú ọ̀pọ̀ òjò. Òjò tọrọ rọrọ tí ọmọ dúró mọ. Omi délálé Adélọ́sìn Adélàárín òru gbọ́dọ̀ wà bẹ̀ẹ̀ júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dí ń dara alé láàmú ara ọ̀pọ̀ ọ̀gbádùn ọ̀ṣẹ́ wọn bí sun ti ń já mi lóko lẹ̀ gẹ́ńrà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbóná tí gbogbo rẹ̀ fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀tọ́ bá ní ọ̀gẹ̀dẹ̀ nú gbòòrò àtìṣín kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ilọ́ bojú ọ̀nà àbàdàn tẹ́ edé kò jẹ́ gbogbo orí títì lóbú pẹ̀pẹ̀pẹ̀. Níṣẹ́ ló ń dá rélùwéé padà lọ́nà ojú rin. Ọṣọ gbogbo mọ́tò ti panadà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lù lọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yọ gbàna òṣogbo ni. Àgbàrá di bojú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọpẹ́
0: ẹja ẹ̀la àbábíníyàn ogun ogun mọ́lá. Ará Èkó la àbábíníyàn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tù.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́ọ̀yà lúmẹ̀tà wá tí mo rí dẹ́fà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ mẹ́ ǹjọ́ náà tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò owó dànù. Pèlè ntaṣe yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣìwò gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣìṣẹ́ ni tí ọ̀dájọ́ lẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú Olódùmarè.
1: Ọlọ́run darí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo oníbàdàn tán mọ́ ń darí bọ̀ wálé ọrùn márùn-ún mosùn lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́ lọ pé àwọn obìnrin lé wa. Ìyáálé ọgbà ìyàwó yìí yọgara wa tí wọ́n fi ń rọ àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ọjà yẹ pé mo mọ̀ wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́ wẹ̀ ọdẹ abómi lọ. Mọ̀gá ro mọ́tà pá ìwẹ̀ rogojo lójú omi. Àgbàrá òjò

0: wọn bẹ́ẹ̀ ni réèbù wọn máa gbòwe ni òjò lè mí wọn bẹ́ẹ̀ nìkan ṣọ̀tà ẹni tí ojì bá lè jí ń pa orí mọ́dẹ́lẹ́ wí olúwa rẹ̀ orí nǹkan tó nira ni ẹni lẹ́fìlà dógbìn ìgbọ́njú ẹni bà kú dírọ́rí ọ̀gbádùn òun àbẹ̀wò ṣòní ṣe mí kẹ̀kẹ́ wà apá mú mẹ́múra àwé aláìníye nù àfọ́nú fọ́ra mọ́ bẹ́ẹ̀ nìkan kan mọ́ abí ṣòkòtò ògbótókùn tókùn ògún òní jí oníye nkùn dandan bí ẹni fi ni ṣẹ́ bí ìlú wa rẹ̀ òní jí oníye nànà láíláí òkú gbẹ awáyé má gbéyàwó tọ́kárúgbó alárúgbó dira kẹ̀ǹkẹ́ kẹ̀ǹkẹ́ àtàrí bí àgbọn gbèsè tí ń kọrin bẹ́ẹ̀ nìkan ti tẹ́ ń gbòòrò lọrin ẹ má da lóhùn ọjàre irọ́ nípa ìlọrin àwọn àjálọ ọmọ wà torí ọ̀tọ̀ mi ó ti tún gbéyàwó fúnra rẹ̀ òṣìṣẹ́ máa rẹ̀rẹ̀ lé ọkọ ọ̀rẹ́ mi ní ká mú ni mọ́bìnrin òpè àrònú kákú ọ̀rọ̀ tó yẹ kí ọmọlúàbí ó ronú kú sí ń lò lè jíjà akáyín olórin tí ògbédè àbọ̀rà lójú ọ̀fọ́ lójú eyín rẹ̀ ká kì í ṣe pé òní pẹ́ láyé ọmọ ni òní tẹ́yìn rẹ̀ ṣe
1: ìwọ
0: jẹbẹlẹ jẹbẹlẹ ètè bí aṣọ táwọn obìnrin fi ń làpọ̀ àbí wọn bá ń ṣàkókò lọ́wọ́ wọ̀kìlú mọ̀ ọlọ́tàn onílé ń kárí.

0: ṣe bàbá rẹ̀ ní tẹ́lẹ̀.
1: Olórin dáhùn bá di mú mọ́lẹ̀ lẹ́ẹ̀kan tó bá ní kẹlẹ̀ kú àrà ńlẹ̀ aṣọ́lẹ̀ náà ní gbogbo ẹ̀. Ojú òṣì tí ọ. Ọjáde láti inú ẹ̀wọ̀n tán ó tún rójú kọrin rẹ́gbẹ̀ kiri.
0: Ọdẹ orí ń dà láàmú ni.
1: Olórin tó bá gbìyànjú mọ́ta àti orí ṣe. Ẹ jẹ́ ká gbà kó fi ṣẹ́ olè jíjà bọ̀ ṣẹ́ orin ni. Ìjẹkújẹ ni òjẹ́ ẹdẹ mọ́ta mọ́ ń jọ́jú dẹ́ fi ṣá padà lójú ọ̀nà. Àlùfáà ti ń jajá ògún ti ń jòdò àgbà àyà ti ń jẹ léṣẹ̀ẹ́ ti ń jẹ mọ́ṣáláṣí. Ń gbà wẹ̀ lọ́wọ́ ń jẹ ní ìdí òrìṣà oko. Èmi wá ń bíán léèrè pé ká fi rí aléléyìí ni àbó mọ̀ lè gbàgbọ́ ni àbábọ̀ ìṣà. Bí rẹ̀rin àṣà ṣàmọ̀sí bí ẹni ọkọ̀ jálẹ̀.
0: Oúnjẹkújẹ ni ó lè jẹ ti ọmọ.
1: Òkú gbẹ́jẹ lágànnà bí mú ọjà ṣe wí tẹnutẹnu ó sì jọ wèrè tẹ́ṣẹ̀tẹ́ṣẹ̀. Bó wí ní ọmọ rìn lágbàdàn lágbàdàn bí aṣọ tẹ́lu àlàkún ètè bí aṣọ mẹ̀tẹ́ẹ̀. Ojoojúmọ́ ní rìnrìn yá ká bí ọlọ́kọ̀ kò dúró gbarí abí ká da lórí bí ọmọ ṣá oko. Ìké èmò lórí bí ọmọ jímẹ̀rì. Bóbi tá ń bẹ láyà bí ìbàkalẹ̀ bẹ́ ń bẹ lẹ́nu bí ẹja ìkù ń bẹ ń bàdí bí ìkún rẹ̀ gbà. Àbí kobikobi wájú bí akọ pẹ́pẹ́ yẹ. Àgá àràmú bí ẹṣin làgbẹ́jà. Abẹ̀lẹ̀ yá pàpàrà bí ẹbọ́lẹ̀ ẹ̀mọ lè
0: fẹ́.
1: Oko bàbá rẹ̀ ìdọ̀rọ̀ bí afárá oyin ẹ̀kẹ́ ìyàwó ọ̀bí ẹni dí fa. Ojúgun bàbá rẹ̀ ìpèrègede bí ìfáfọre. Ẹ̀ṣẹ̀ gbogbo ló búpẹ̀ pẹ̀pẹ̀ bí ilẹ̀ àmọ̀. Kọ̀jọ̀ yá kọ̀jọ̀ bàbá òkú gbé adíjà alẹ́ ọmọ àbí wájú kọ́ńkọ́ bí ènìyàn mọ̀lá.
0: Káàbọ̀
1: pa alábòsí.

0: kọ́ni tààtàn.
1: Ìtàkùrẹ̀ káàkiri wọn lọ náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyàwó wa, Rama, ìyàwó kìíní, Rama, ìyàwó kejì. Nǹkan tiẹ̀ wa, ó tiẹ̀ wá dùn ní ọ̀kan jáde lọ, ọ̀kan wọlé wa. Wọ́n sílẹ̀kùn fún kan, wọ́n palẹ̀kùn dé fún kan.
0: Allah.
1: Èyí ti ń wọlé bọ̀, Ọlọ́run níjọ́ jáde lé wa yìí mọ́.
0: Ami.
1: Èyí ti ń jáde lọ, Ọlọ́run jẹ́ orí bí irésẹ́ orúkọ.
0: Ami.
1: Torí báwọn obìnrin lé bá tò, àánú ìyàwó tán bá tò sí, àánú rẹ̀ máa ṣe mí ni.
0: Ẹ bá níyàwó àánú rí láìpẹ́ yìí o. Ẹ bá níyàwó àìyàwó rodo mọ́. Bí wọ́n ti kóra wọn jọ àkèké ń bẹ́nu wọn. Ṣèbẹ́ ń bẹ́nu àwọn obìnrin lẹ́nìí. Ẹni ọba sì kọ́ làwọn obìnrin lẹ́nìí.
1: Ṣé wàá bẹ̀rẹ̀ kún káàsà? Máa lè ṣe rẹ̀sì kí máa wo olúkú Amúdá Bàṣírú Ràfíù Amúsà Ṣènábù ìmọ̀ wọ́n ràn ní. Ẹ gbà mí o, àwọn tọ̀hún wá jáde pé ṣé ẹ̀sìn tọ́ bá àwọn ọmọ wa ni bàbá kìíní lọ. Ọmọ tèmi ò jẹ́ tí ẹ o lákùn gbà. Ẹ ò bó ti bá tọkọ jẹ́. Kálukú wa ń wò pé ọmọbìnrin yìí da àṣírí rí búlọ́kọ ẹ̀ yìí. Ìrẹsì tó fún àwọn ọmọ wa ló ń lù sí. Ẹ dákun èèyàn mélòó lọ́kọ̀ wa rú, ọkọ̀ wa ń sunkún, ọkọ̀ ń banú jẹ́ pé wọ́n lọ́run ta ni wọ́n wà fi kíní yìí hàn báyìí ọlọ́run. Bàbá mi kò gbà mí gbọ́, ìyá mi wọn ò gbà mí gbọ́, ọmọ ni wọ́n ń pobi yìí. Nísìnyí fi náà jóminú lé ọlọ́run. Gbogbo bọ́ kan ti ń pè wọ́n lọ́run ta ni wọ́n wà sọ fún yìí. Gbogbo tó lè bí láyé wọ́n sẹ́rù ni. Wọ́n sẹ́rù ni ẹ̀ ń yàwó, ẹ má fi wà pamọ́ o.
0: Olùbọ́sẹ̀ làátù obìnrin rẹ̀ kọ́ni tààtàn. Rama ìyàwó wa méjèèjì, ẹni tí ń lọ ẹni tí ń wọlé bọ̀.
1: Ẹni tí ó ṣe wá lọ́dà bọ̀, ẹni táwọn náà ń kíkà bọ̀ nínú ẹ̀yìn méjèèjì. Ọ̀dọ̀ wọ̀ yín o, fàṣẹ́lẹ̀ hàtù, obìnrin gidi lórí èmi ọlọ́run, kọ́ni tààtún, orí obìnrin tí ń bá ń tẹrí ìbápọ̀kọ ẹ̀. Ọ̀rọ̀ ọ̀run lè gbọ́n bá àlùkùrá nínú. Kọ́ni tààtún, ọmọ bó ti sọ́kọ̀ tiẹ̀. Ọkọ̀ náà ń ṣe bí ọkọ̀ nù. Àríyá, ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ nílẹ̀ gan-an lọ bí kinní kan. Ọ̀ gbọ́dọ̀ lọ, wáyé kí ni bàbá fi ọsùn nílé. Bọ́ báyìí tó bẹ̀ tó bá lọ, òun dédé kó kó ẹrù ẹ̀ bọ́ta. Ọkọ̀ kan wá rúbẹ̀ ọkọ̀ wa sọ̀tọ̀ kan ní òfin mi sínú mo ti sọ́nù ni. Ìlọ́bíṣẹ́ wá wá ṣáàdù wá ọkọ̀ nù wá ọkọ̀ wá rúbẹ̀ ṣáàdù ọmọ tiẹ̀ ń pàṣẹ. Èmi ni kí n bá lọ, mi bá lọ dẹrù mi ta. Wọ́n sọ fún ọ pé o ti lé múlíkà tó léṣe náà bùtọ́ pàjára ti ẹ̀ wọ́n dúpọ̀ ẹ̀tàn lẹ́yà ara yín. Wọ́n sọ fún ọ pé mi ti máa wọlé wáyìí. Wọ́n ṣe ṣége wọ́n torí tiẹ̀ lọ bí tí n máa ń lọ ni. Wọ́n sọ wọ́n kí oru pọnpọ́n oru náà wò máa lọ. Ó sì lọ lóòótọ́ wà láyọ̀ lọ bí ẹgbẹ́ ènìyàn darí dé. Ọkọ wa ń wòrán léke àwọn àyà ọkọ wa ń pè sáfilẹ̀ o filẹ̀ o torí wa bá lówó sì nǹkan fọmọ yìí ọ dáná o gbọdà ìní kọsẹ sí àmì lẹnu ìsì ń wọràn yóò gbọǹjẹ fún la lẹnu o oúnjẹ ni ẹbà tó sẹkùnù màmá tó sì sẹkùnù èmi ti mẹran èmi àti gani bí a ti ṣe láti jẹ eléri wú owó ẹ̀ mọ́ bí wọ́n tán sí lọ́tà ọ̀rọ̀ tó dé nánu ọkọ tún wà ń wò pé alájà ṣe tún gbọ́n tí yẹn tún wí ìyá ń pè mo ní o ṣe báyìí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ dá sí ó sì dákẹ́ ọlọ́wọ́ ó sì dá sí lóòótọ́
0: ẹ̀yin àwọn méjèèjì ọ̀dọ̀ yìí ẹ bọ̀ wọ ọkọ fàṣọ làátù
1: ẹ mọ̀ kọ́ yín lọ́kọ̀
0: kọ́ni tààtàn
1: ẹ mọ̀ sọkọ yín dọwọ́ ọ̀tá yín o kẹ́ ẹ lè bá ara yé lò kọ́ni tààtàn òun làwọn obìnrin tí ń bá ń tẹrí ìbáfọkọ wọn kọ́ni tààtàn àwọn obìnrin tí ń bá ń bọ́kọ wọn sínú ọ̀hún bàbá kú ọgọ́rùn omi ẹ̀yọ ni wà láì lẹ́yà ṣùgbọ́n àtúmí ìkínlé wọn gbogbo èyí tó kù lónìí wọn ò kí àsìkò tí wọn è kí ijó ni
0: bisimilahi yade
1: òun ni ó sì ṣáájú gbígbà tí wọn ń ṣe ọlọ́run lọ́kàn
0: bisimilahi yade
1: àṣẹnu gbígbà wọn gbé oru ọmọ láì sí lọ́hùn láì sí lọ́hùn ó sì gbàgbé ijó kan tí wọn ó pè lágbájá tán ìwọ ọ̀yá ó sì gbàgbé ijó kan tí wọn ó pè lágbájá àti sí lánàá kí lọ́wọ́ àfi jábọ̀ ṣé bisimilahi yade ló ń gbé lọ́nu sáré.
0: Ẹ yàwó wa ẹ̀sìn ọlọ́run
1: ọ̀dọ̀ wọ yín ẹ̀bọ̀kọ̀ yín sin lọ́hùn ọkọ̀ mi sì ní ìyàwó tiẹ̀ ọmọ sin lọ́hùn ọkọ̀ ò ní kí bí wọ́n máa ń pè bàbá sáídá bàbá sáídá olùkálukú ní màá wọ́n máa rí yín ọyá were ni àbọ̀dọ̀ ọkọ̀ ọkọ̀ rẹ̀ dàsí ọ pé ńgbà náà òun níwà lìjẹ́ náà ọlọ́run ti kọ́ ó ní wọ̀ ó sin lọ́hùn ó lè wọ̀ ẹ̀ yàwó wa ẹ̀ máa kírun gbogbo yóò tẹ̀lé ma ṣe tẹ́ bá débi wọ́n bá ń ti ń jó tábà pèrún ẹ̀yà abẹ́rẹ́ pé ẹ̀dàkùn tóbi ẹ̀dàkùn bọ́ mọ́ta àwọn tóbi wà ń bẹ̀ ẹ̀ jókòó.
0: Fàṣọ́làátù Fàṣọ́làátù kọ́ni tààtàn.
1: Ibi àdénù ẹ bọ̀ wà àwọn ọkọ yín o e si teriba fun wa iya ko e mo ri won fin awon iya ni won bi wa bi won ba bi wa e ri wa fin e bowo ya ko o lo si obi mi ani ah ah wala won alaja abi ka lo rent ile o wala won alaja wa fe po bi nse be won bonu won yo panu ni tani o ba tun yo panu bi e ba se ya to bi nkan en je won mo ni e jo je won mo ni o lo bi nkan aba yi paye sin ni e won mo ti won ni sin ni omo won gbogbo okunrin ko gbogbo okunrin ko okunrin gbogbo mi na si go mi gbogbo mi ko o mi lo afa e lo ma je ba mo nisin e lo wa ye nbe won be nbe asko ti be don ni lo wo na nbe orun mi orun mi orun asi wale e asi to pe eh ora won loja mi ni ajajaja ti je ba ki won da si ni ti de nisin ma je ba mo nisin tin bo olodun bo tin fin pa ma foko re won iwo ko na wo bi to tin bo gbogbo n tó yẹ kọ ọ̀nà fún ìyàwó obi ọlọ́run náà sí alọ́ níbẹ̀ ni ẹ méjèèjì ń gbìn rẹ̀
0: alùbọ́sọ̀làhàtù
2: bàṣọ́làhàtù
1: obìnrin gidi
2: kọ́ ànìtàtàn
1: òun obìnrin tí ń bá ń tẹ̀rí ibà fọ́kọ ẹ̀ ń sì ń bọ̀wọ̀ ẹ̀
2: hàfizọ́tàn
1: nínú àwọn obìnrin rẹ̀ tẹ́bi ọlọ́run ọba tó ń fẹ́ òun obìnrin tí ń bá ń sọ
2: lẹ́ẹ̀dì
1: obìnrin tí ń bá ń sọ ojú ara rẹ̀ o ti wa lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ kò wá ṣe sì ná mọ́ gbogbo bí ti jáde tẹ́lẹ̀ kò jáde bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn àlè rẹ̀ ó juwọ́ pé rábànà mo ti wọnú ilé ọkọ mi èyí tí mo ṣe sẹ́yìn ọlọ́run fi rí jìn mí obìnrin tó bá sọ ojú ara rẹ̀ ọlọ́run láwọn obìnrin rẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run ẹ wá wáyé lónìí ẹ wá àwọn ìyàwó wa láyé lónìí ọmọ olù mi ń bẹ nínú ilé àfa bí àwọn obìnrin dàrú dé ọmọ olù bọ́ọ̀lù ni bá gba òde mẹ́jọ wàláì tí ò ní ráyè tálẹ̀ rẹ̀ sì dé pé mo ti fọnú fáwọn yòókù mi o àfi kan yáwá bí òde wa ó sì wá ni aago méjì sí aago mẹ́ta wákàtí kan lè lù fáwa yóò sì wá lóòótọ́ mú ìsìnkú àlè rẹ̀ ni wọ́n jọ múra wọn jọ ṣàṣepọ̀ pẹ̀lú òǹlù yé oyún òǹlù oorun máa fà lọ́wọ́ àfọ́mọ̀ kó lóyún àfa náà sábà oyún dé ọlọ́kọ̀ òun náà lónìí ẹ dákun ìyàwó tí a ń bẹnu ilé ọkọ náà kò ní ọkọ lóhun lọ náà ní àbá ó dijọ́ ọmọ wọn gbé wákà
0: ọmọ tó lọ bàbù àjẹ ọgbẹ
2: o ọmọ tó lọ bàbù àjẹ ọgbẹ
0: ọmọ tó lọ bàbù àjẹ
2: ọgbẹ àmì ọmọ tó lọ bàbù àjẹ ọgbẹ.
1: kálukú ń wò pé àwọn ọ̀rẹ́ tó sì máa wá pé ọmọ bàbá ìyá bọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mọ̀ ìyá tí ń dábàá gàárí pé wọ́n ń fura òun bá tún wẹ̀yìn
0: ẹ̀yẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yẹ ti gbé
2: ọ̀rẹ́ àmì ọmọ tó lọ bàbù àjẹ ọgbẹ
0: tó ti dókítà kan ti rárá
2: o àmì ọmọ tó lọ bàbù àjẹ ọgbẹ.
1: ẹ̀rọ kò tí kò tètè fura òun tún gbé owó jáde àwọn ọ̀rẹ́ kan ní ọkọ̀ta pẹ̀lẹ́pẹ̀lẹ́ alájà wọ̀ fẹ́ wà sóbi àwọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn kẹta àdáwọ́ká wà sóbi àlẹ́ fún wa ayédàkùn ẹ̀ sì lẹ́yìn bí ọyọ gbogbo àwọn ọ̀rẹ́ bóyá kàṣà ọmọ àkàn bí olú ayílà
0: ẹ̀yin obìnrin ha níjọ́ kìámà ọ̀rọ̀ yìí àfi ha
2: fàfọ́ látò
1: obìnrin rẹ̀
2: kọ́.

abẹ́ yín bọ́lọ̀ ti ní ẹ̀sọ́ ọlọ́run láwọn obìnrin rinu ìwọ ìyàwó ìwọ náà wòye tó ń dálára ọ iṣẹ́ kí ló ń ṣe wo iye aṣọ tó ń wọ̀ bọ́ba kúrò lọ́rọ̀ eléyìí ọ̀bọ ohun tiẹ̀ mú kan bọ́ọ̀ bọ́ sọ́rọ̀ eléyìí ọ̀ bọ́ sọ́rọ̀ eléyìí bọ́ọ̀ bọ́ sọ́rọ̀ tọ̀hún ọ̀ bọ́ sọ́rọ̀ tìyín ìwọ náà ní gáréèjì ìwọ náà ní lókè mòrò bàbá tìyín náà ìwọ náà ni bọ́n délé olóògùn bí wọ́n yẹ nǹkan wọn ni ha ẹ kú alájà alájà ẹ̀kọ́ yẹn jáde ná wọlé àyọ̀ká ó tún gbajúmọ̀ lọ́dọ̀ bàbá olóògùn náà kò síbi tí wọn ti mọ̀ ọlọ́run ni mo ṣe ń so eré rẹ̀ ń bọ̀ wá gbọ̀n lọ́rùn rẹ̀ ń gbọ̀ báyà bí wọ́n ti di olú ayé ni bó ti gbọ̀n ni ìwà níjà yóò tètè mọ̀ pọ̀ dá nǹkan bẹ́ẹ̀ lára wọ́n jọ ń yà kó tó kú ó tún jìyà nù sàárè ó tún wá ka gbangba gbangba wájú èmi ọlọ́run tètè túnà sí mo ṣe ń so wòye ọmọ tó bí wobi tó rú lọ bàbá wọn kọ́ ń fa ọ̀dà gbogbo ẹ̀ pọ̀ ni wọn agbọ́n mọ̀ mi wálé wàhálà dé àní tètè mọ̀ kọ́ máa wá kọ́ àwọn ọmọdé ṣe bọ́mọ wọn ṣe bọ́mọ bàbá àwọn ni èyí ṣe bàtà ìgbòho kálukú ló ti wọlé kí ìwọ lọ́ni àwọn àṣẹ bọ́mọ tàwọn ni wọ́n bá gbà ń kọ́ kọ́ ilé kéwù kò ń dáná lórí mi gíní àkó dáná yàrá yàrá yìí ọmọ gíní kọ́ ìwọ́n ni náà ni bẹ́ẹ̀ ọmọ òjẹ̀bi ọmọ sọ fún yín kó wọ́n sọ mọ́nu lé yín àmẹ́yìn ọmọ ìyáwó ni ọkọ̀ bọ́ta ọgbàgbé ọjọ́ àlè kíámà ẹ dá tún ẹyọ kan tí mo dúró tì yín lọ́dá kan ẹ má ba lùlùkulù ẹ má ba lùlùkulù ẹ dá tún wọn náà sì mọ̀ kọ́ máa wọn kọ́ ó gbé wá ni ó di sàárè

0: ọkọ àti ìyàwó ẹ tọ́jú ara yín ẹsẹ̀ ra yín lọ́mọ ya ẹyìn ìyàwó bàbá ẹni àṣẹ wọn ti fúyẹ́ níjọ́ téèyàn bá ti wọnú ilé ọkọ àti ọkọ òun làṣẹ lọ́dọ̀ ọlọ́run ẹtà láti ọkọ yín o ẹ sì bàbá ara àwọn ọkọ yín àwọn alábàágbé àwọn ọkọ yín ẹ bọ̀wọ̀ wọn àwọn ọ̀rẹ́ ọkọ ẹ bọ̀wọ̀ wọn ẹlẹ́mí àní wà láìka láìní kan mọ́nà wọn wàá fẹ́ nìkan àdìsá mọ́ wàá fẹ́ ó ń ṣe rẹ̀ àdìsá wò lọ́ wàá fẹ́ àwọn ẹbí gan lọ́ wàá fẹ́ àwọn ẹbí àwọn lọ́ wàá fẹ́ bọ́kọ̀ rẹ bá fẹ́ràn rẹ di ọ̀tún la mẹ́wàá báwọn ẹbí ọba fẹ́ràn rẹ wà láyé ó pọ̀ nulẹ̀ ni àwọn ìyá tí wọ́n ti dé ayé káwó tó dé bọ́yẹ ní arúsí ni ìyá mi yóò máa wù wọn ni kẹ́ ẹ́n ọkọ̀ rẹ lọ́ wàá fẹ́ ó di lóru nígbà tó ọba ti ń régún ti ń yanu sí ẹbá yìí lóru ọ̀jáde àbò ní jáde bọ́ ọba ti kọ̀tọ́ lọ́jáde tó mọ̀ ń sunkún láyé bẹ́ẹ̀ di tiẹ̀ nìkan tó ti gbé wọn nìkan lọ ń gbẹ́ àwọn àyánu wọn wí fún ọ kó lọ ní ìsẹ̀ ọ̀dọ̀wọ̀ yín ẹsẹ̀ rere o ìyá kọ̀dọ̀wọ̀ yín kí ọlọ́run tó wá wí ní kátó sàdúrà.
1: Wà láti.
0: Ọ̀run wá fi àbọ̀ sẹ́ẹ̀rì ọkọ.
1: Sàkẹ́ fún ànúṣù záònà.
0: Bàbá wa ìṣe hákà ní lákà wọ́n ti dìde. Bàbá wa ìṣe hákà ní lákà bẹ́ẹ̀ ti lo ayé ẹ̀yin àgbàlagbà jọ̀hún. Àwọn ọ̀dọ́ ọ̀sìn àlò bẹ́ẹ̀ má ààrí lò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ti ṣẹ̀tọ́ jọ̀hún àná àwọn ọ̀dọ́ ọ̀sìn ààrẹ tọ̀ sí bẹ́ẹ̀ má. Àwọn ọmọ àjá àràbùkà ọ̀jọ́kọ̀ gbádùn ìyàwó ẹ̀. Àwọn ọkùnrin lòsì náà jẹ́yàwó gbádùn ọkọ ẹ̀. Báyé ti rí nu ọmọ rí ọmọ wá hùwà rí pé me and my husband èmi àtọkọ mi ó ti tó mi tọkọ mi tó mi. Ẹ̀yin ẹ̀jẹ̀ tọkọ yín ó tó yín. Ẹ má wo bò mí mọ́. Njẹ́ obìnrin bá ti ń lọ wo tẹlifíṣàn nulẹ̀ ká tọ́wọ́ adé tí wọ́n ń banú ọkọ rẹ̀ jẹ́ pé ọlọ́run o ń bá mọ̀ ni tẹlifíṣàn sì náà ni. Níjọ́ tí ti bẹ̀rù bí ọ̀nà yìí náà mo ti bá kínní ilé rẹ̀ tí ti sọ fún ọ pé ọwọ́ mi ń ṣe bọ́ ìyàwó rà mí náà ni. Bí kábẹ́ẹ̀tì yìí ti yanu láti jọ́ náà lọ yanu bí sin inú ilé yàrá sílífà náà ti ń bọ̀ yìí tẹlifíṣàn bí kí n náwó múra mi nínú ẹ̀ báyìí rọ́ọ̀gì inú ilé ẹ̀ bí ti ń sọyìn ókè ni sí àánú ilé ẹ̀ bí ti ń wọlé ẹlẹ́gbẹ́ àti mọ̀ wánú ọkọ̀ àjàgbé ni. Kì í sobìnrin rè bó ti ń banú ọkọ rẹ jẹun èsobìnrin gidi má bọ̀ kọ̀ọ̀rẹ́ nu yẹ jẹ́nu ọkọ̀ rẹ ọmọ ọdún ni bẹ́ẹ̀ bá jẹ́ dúdú lásán sì máa sọ fọ́kọ̀ rẹ máa fàdúrà náà lọ́wọ́ pé àwa tá a jẹ́ dúdú lásán yìí náà máa fi tọ́kì lérí yàn ẹ̀sà máa ṣiṣẹ́ yìí sọ obìnrin nu àmọ́ wọ́n nígbà náà kọ́ kó o sí ọbẹ̀ yóò kó o bí rúsí lásán pé kò sí ọbẹ̀ ọ̀wá ń tutọ́ ọ̀ jẹun ni ọkàn máa ń rìn mí ni bá mọ̀ pé ìta máa jẹ níní wọ́n fi ọ jámi rìn bá fẹ́ ọkọ rẹ di mẹ́ta nísìn ọlọ́mọdé yẹn ò sí léwọ̀ ni ọlọ́mọdé yẹn ò sí léwọ̀ ọkọ wa ń pẹ́ láàrín òru làwà kálukú gbọ́n tó mọ́ ní wọn mọ́gbọ́n ní àbúmọ́lá gbogbo bọ́n ọlọ́mọdé a sí léwọ̀ ìyá òun lẹ́fẹ̀ẹ́ kọ́ mọ̀ wọn ó sí léwọ̀ lánàá ẹ̀fọ́ nìkan la jẹ kò sí irúnú ẹ̀ ó tún lónìí ó tún máa lọ́ máa rúkẹ́ máa rẹ́ lá kí n máa fi rúpò ọlọ́run ò ní jẹ́ mi ó sí léwà o òbò jẹ́ àṣẹ ìdáàbà ṣe èmi tiẹ̀ ń lè kó lọ́ọ̀ ṣiṣẹ́ ńlọ́nu alájí wa yúnúṣà gbogbo tó fi máa tọ́jú àwọn ìyàwó rẹ̀ ọlọ́run ò ní fi wọ́n o
1: ami
0: ẹ̀yin ọkọ nítorí wọn náà máa fi tọ́jú rámá ọlọ́run ò ní fi wọ́n wọná o
1: amina
0: abdulkabir ọdọwọ aliyu ọdọwọ wọn náà lákùn tọ́jú ìyàwó rẹ̀ dáadáa. Tó ọlọ́run wá ní wàlá tí tàká fúnà ọlọ́run ọgbà.
1: Wàlá tí.
0: Àwọn obìnrin tó ṣe pé.
1: Tàká fúnà nùṣú náà.
0: Àwọn obìnrin tó bá ṣe pé yẹn ọkọ obìnrin oní alájàngbìlà ni wọn onípákàlẹ̀kẹ tẹ́rù yín bá ń wá ń bà wọ́n tẹ́rù wọn bá ń bà yín.
1: Fáàrísù náà.
0: Ẹ̀yin ọkọ àìna obìnrin ìwọ ọkọ tó ń lu ìyàwó rẹ̀ òní láárí. Láti máa ń nobìn agbáwo lobìn ní agbáwo lobìn ní tẹ́lá sọ̀rọ̀ ayé lórí kúkú nulẹ̀ ìyá kọ́ wa ń sáré wa ìṣá ọmọ pa ìwọ̀n mi nígbà tí ń jà pẹ̀lú ọkùnrin ẹ fi mí lára jà ẹ sọ mi lẹ̀ lérí ìyàwó èso ọkọ tó níláárí ìwọ kọ́ àìlú ìyàwó ẹni má lù ọlọ́run ní ẹ má lù wọn àmọ́ ń wọ́n fún yín ní nǹkan option wà kí ni mo ṣe ní ìkìlọ́dé tí mo fi ní ẹ má lù wọ́n rárá fáyì tù húnlẹ̀ ìkìlọ̀ ní ṣáájú ó kìlọ̀ fún ìyàwó rẹ ni wọ́n ìyàwó mi mo níbo tí ń fi kọ́nsẹ́ẹ̀tì lásájò kóńtà yìí mo ní wọn fara mọ́ ní tí mo kówó rà náà nù mo ní wọn máa jókòó nù lé bá jókòó dáadáa borí wọn máa pé ìyàwó aláàjì kìíní nù ọlọ́ni fá ìzóhùnà ẹ kìlọ̀ fún wọn ni aláàjì wa yunusa ọ̀ngbọ́nù ìkìlọ̀ lákọ́ ṣe fún ìyàwó ẹni wọ́n kà jẹ́ pé ayé tá ń lò lónìí gbogbo àwọn ọmọ gbà ọkọ ọkọ gbà obìnrin ìyàwó gbà ni wọn bá ti ìlú ẹlòmíín ní ìkúùkù mú àwọn ọmọbìnrin òun kì í gbọ́rọ̀ gbogbo fáàrí obìnrin ọlọ́run ni ó ṣe sọ́kọ rẹ nulẹ̀ ìwọ mú níyà níjọ wọn ti sìn ọ fọkọ ẹ níjọ olómẹrí ọkọ rẹ tọ attract ẹ rí níjọ olọdàmú ọkọ rẹ débi pé kọ́mọ̀jì olòdè pé ọ̀gbọ́n ma ja lo bi kankan lojo lo su yi wole nje re se be re ama ta ba de ta gbugba so ti oda ni ewo won ni wa ji o ya mo ra babo lulu gengam gengam babo lo ma pe won ma po to babo lulu mo baba to won pe ke to kini to hun wo yi won bo na won bo do palu liru sin nje lo se be so pe ri keri oko e o daru aha
1: walati takhafuna nushuzahunna
0: yunusa faizuhunna
1: faizuhunna
0: bawo yawo yin ba se aliyu ati yunusa ko si ijo ti obirin pe tan tori nu fata ha wa lohun ti da won nje won ba ti se nti odun mo yin e fin rera be ba le fe kan mo te tun fe fe mi hey olodun mo ru yi te yin tun lo fe la fi ni suru pelu yawo awon bi o se mo se si obe dadan ni e wa ni suru olodun fa izuhunna a kilo fun yawo eni ni ko da to ba se be to ba lo ni ataju e lo ife ma se pele okunrin mi elomi o pade pelu olodun yo tun asiri obe ni ah ye alaja e gugu eri mi tin gbona iwe le ri bu obe won ko le yin ni ah wi be o lo ife ni bata tin ju olorun ofun ni na o ma orun mo ni ah o si obe to ni gugu o ma orun mo ni o si obe to ni gugu ko da mo gbadun ju gugu awon bobo na fun mi o ti e clear ama awo gbe olorun die kini lata de
1: faizuna
0: e kilo fun won
1: o duruna fil madaji
0: e yogunrin e de ba kilo fun ti o ba gbo kedija olorun wa juro fun na fil madaji eri ilana keji nuni olorun ni bo ba kilo fun ti ogbo o tun se ntoni o ma se ni ah ah ko se nkan kan on lo wo television lo do bo da mu dan lekeji ngba to ko ri o ti olorun o tun wa lo ni olo ni lo daada olo mu aso o ro mo gba ya ni kene concert lati jeru ni tin wo afi jarun o ti funfun ni o ti di dudu o wa gbe lo bebe na ba yi da ka ba silekun ninu yaro yin yara e wa were fa baba to won to na tin wa tete pe njo titin be owo won o kan ri baba le ya o ro gogo o fowo gba o bo ti fowo gba o ni o ji awon bi olohun
1: faizuna
0: iwo ko baba kilo fun e ti won ba gbo kilo tun wa ka
1: faizuna fil madaji
0: olohun le wa yan o yan yara re lodi ma sun mama e wo fi olohun olohun o pe o ti na o baba kilo fun ti ogbo wa yan yara re lodi e dakun njo won na awon aya wa gbo awon aya ru olohun jo da fun yin wa ni ba won oko won ba sun mo won eh obi o si lo kunle alaji kin ma se mo re ti yin ati jerin e wo yara mi e wo yara awon ti sin ofin olohun yi ko da ko je won loju pe en se ni wo yara re mo yo ko wo na ke e asi baba muda mo re ti lana ni emi mo ti so fun o ke bo tin lo wo kini lodo yi sane mo awon ma bi awon mo leyin mi mo so fun o

0: rẹ kò lè já ayé.
1: Nígbà tó yọ wò wò kú wọ.
0: Tọ́jú aya rẹ kò lè já ayé.
2: Mo débi àdúrà.
1: Àárín ọkọ pẹ̀lú ìyàwó kọlẹ́lùbáríkàlántọ́rọ́.
0: Kọlẹ́lùbáríkàlántọ́rọ́ kọlẹ́lùbáríkàlántọ́rọ́. Àárín ọkọ pẹ̀lú ìyàwó.

0: rẹ.
1: Bóyá ẹ̀yin ò mọ̀ tẹ́lẹ̀ pé ajín làwa wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Aago kan ó ku bí ìṣẹ́jú bílé ń já díẹ̀, táago kan òru aago kan òru ó lù.
2: Àdúrà ni mo rí gbà lọ́wọ́ rẹ̀ ọ̀wọ́ bá padà.
1: Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé pàápàá jù lọ ẹ̀yin tẹ̀ wà nílé òkèèrè pé ẹ kéré òkò délé o. Ẹyin tèmi ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o, ojoojúmọ́ náà ni kẹ̀ ẹ̀já àjọmọ̀ wárí fún.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ni kẹ ẹ̀jẹ̀ àjọ̀mọ́ wa rí fún ẹyin tèmi mo wò rere lọ sí gúúsù mo wò rere lọ sáríwá mo wò rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ ọ̀rọ̀ bá bí ọlọ́run mi
1: o olúmọ mi ló ṣayé mi rẹ kábíyèsí
0: wà láì mo tún wá lọ ìlú èbó kò sí èèyàn bí ọlọ́run mo wá wá sílẹ̀ áfíríkà nílẹ̀ àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyè ní bíríkà ní ààyè wà láì kò sẹ́ni bí ọlọ́run ọba bí ọlọ́run ọba ò sí o no king as god o ọba lánàá ọba lẹ́ni ọba títí ọjọ́ gbogbo ọba láíláí tàn gbá.

0: Ọlọ́run ba nìkan Ọlọ́run ba nìkan làwa ọmọ sin o. Ọdọ́ rẹ̀ nìkan láti mọ wá ìran lọ́wọ́ wá. Àwo ní sin tí Ọlọ́run dá. A ní sin tọ́lọ́run dá. Ọlọ́run gangan ti ká lára rẹ̀ láàmọ́ sin.
1: Ìwọ̀ lolúwa
0: torípò náà lolúwa.

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Radio.
1: Ẹyin tèmi ìbéèrè náà rè o ta ni ò bá mi dá sí ta ló fún wa ẹ fún wa ni ẹ wá làá lọ́yẹ àwọn ọmọ kéékèèké sin torí mi gan náà kí n lè bá mọ àwọn gẹ́gẹ́ ń kọrin yìí tí àbá yìí kọ nígbà pé ìbá máa pójú ogun láyé o ìbá máa ti múra sílẹ̀ láti gba ìwé mi níbá máa ti múra sílẹ̀ o wọ́n bá ra àtù àti kínní kan ìbára kínní kan ìbára gbá ìbára wo ẹ wá já mi sí o kí n lè bá múra lẹ̀.

wọn pa ni àwọn tán bá ṣẹ̀ ń da pọ̀ mọ́ wa níta ń pẹ̀ kẹ́lù náà ni kí ló fà á tó fi di pé àwọn ìgbéyàwó ayé òde òsín àwọn òde òní wọn dàbí àwọn tàwọn bàbá wa láyé ìjọun tó jẹ́ pé wọ́n jọ máa ń dàgbà dògbò kùjẹ́kùjẹ́ ni ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé láàrin kádìjú kálájú pẹ́ǹtúká ni láàrin àwọn àwa ọ̀dọ́ òde òní. Lọ́wọ́ àfitójú sí mi mo ti bèèrè náà lórí Facebook ìbánidọ́rẹ̀ẹ́ wa táwọn èèyàn ṣe ń fún mi ní oríṣiríṣi sẹ́mọ̀ pé nítọ́ bá wá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. Ojú kì í sì rí nǹkan tán ló jẹ́ kí n bèèrè. Mo fi ń bèèrè ẹ̀yìn àgbààgbà ẹ bá wa dá sí i. Kí lẹ rò pó fà á? Sẹ́mọ̀ pọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn náà là á fi wò ó kí àwọn ọ̀dọ́ kéékèèké táwa náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a fẹ́ máa dá ìdílé tara tí a náà sílẹ̀ kálẹ̀ bá a múlò nínú ọgbọ́n tí ń sẹ́mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ́ wí pé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni èyí já pé àgbà lágbà níwò.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ máa lè lórí? Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ́ ńbẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tán tún tẹ̀ ẹ́ sí wọn a tó wọlé ní àyè ni wọ́n ní Evil Comparison. Ká máa ṣe àfarawé. Eléyìí tán tún tẹ̀ tó tún wọlé, òun náà tún ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin míì wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní fẹ́ gbà pé ọkọ lo lórí ilé, ọkọ lo lórí aya. Èyí tó wá fi sí yìí, òun ti ẹ̀tún gbẹnu tán, mò ń bọ̀ ná. Wọ́n ní eléyìí pé àwọn ọkùnrin ní eléyìí. Wọ́n ní lómù lómi ẹ̀wù, táwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extramarital affairs majorly on the part of men. Mo wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì ná ní kíní kan bí wá sí bí àwọn àfáà kan náà ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ṣe sì ná, wọ́n ṣe gbá, wọ́n ṣe àwo. Ẹ gbọ́, bí ó ṣe jẹ́ pé nílé òyìnbó nílùú òkèèrè àwọn lesbian ti wà, wọ́n ti wà, ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sí iná tá fi ń ṣe ìranù tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì? Ẹ gbọ́, lọ̀rọ̀ bá pè sì jẹ́, àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà, àwọn náà tó lè kú ẹdá tó dá yìnyín ńlẹ̀. Àwáwù ó tuntun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà tí mọ̀ ń dà á lẹ̀. Òótọ́ ni ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni Yasin.

0: ni ko pa se serun serun ti ko wa se mi se oni so ri yawo to nga ka to wa ni le jambe ta lo nga gan ko la ro jo on lo ni o party pe ko lo ko se mi ko to ma ta te ade nka oro nba mo ku mo ro bo o nbo na
1: emi to gba mi wa emi to wo mi so
0: ede baba ede ina ni oro baba oro imo baba imo iwa baba iwa konko bi eni te omo oba alade ni miji gan gan togo togo togo togo abogbon no to ni mi to san to san o toru toru gan tori pa ajin na lawa yi emi lokunrin si ba emi gan gan lo emi lokunrin si ba olori alaroye ni lanu oni mo yin tin wo sosun so in fa fi wole ko mo ba bo leyin igba ti leyi lo tegbere gbe tegbere gbe laarin bi ose kan se ni o mo pe mari buman ni o o gba number re o ni o mo send the account number re so ah ko wa ta wa leyan olohun tori olohun ta leyan olohun ta la fe pe leyan olohun ni le nigeria ta wa yi ah okan re nikan ni o mo okan re nikan ni o mo ko se yan mo o ka re ni barin lokan ko adeyin ka pe nbo bi awerin
1: ti aye ni
0: o ti sele sibe ri nigba to fi wa ni badan na o sugbo leleyi ti mo nso yi ṣugbọn gba to fi wa n badan na iru re gangan gelegele o ti sele na bo je je pe nigba un ko omo yi ti mari nigba un ṣugbọn teleyi omo pe married woman ni
1: ti aye
0: la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam
1: ti ti aye ni
0: ibi mo ti lo na ni wi pe
1: Iwani
0: ta ba nse wa si aba ba nsoro awon obinrin ka ma so ta awon okunrin na daada na tori obinrin o le da si na se fun ara re ko si lexi bi ani ayin ayin okunrin na ni won jo se
1: o gba mi lowo egun
0: ibi ti mo ti lo nu latari oro ti baba wa apostle sunday ojo ko lati won ko fun wa wi pe extramarital affairs on the part of men. Ki ya wa nana wa wo na ka na to da si wi pe ai ni agboye ka ma ma bara ni soro ka ma foro nu ka ma yin foro nu oro to ye ka jo so ni tu bi nu bi ka ma gbe sinu lai ni so asoye po laarin oko laya o na da le aje ki en to mu ninu point ti ba mi apostle sunday o jo kan la ta tun fi sowo si wa
1: iwo loluwa ti ti aye ni
0: won ni denial of conjugal right se ma tun ma yun denial of conjugal right awa wo so wa nbe so ma tun ma re so ma tun ma re fífi orun dun ara ẹni atọ́kọ àti ìyàwó ká máa fo orun dun ra wọn mọ́yá ọkọ ni ara rẹ̀ gbá yágiyági kí ìyàwó ọmọ sọ pé bá lámọ́ ọ̀rẹ́ mi dẹ lóòrèkóòrè èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń fọ orun dun ra wọn tí ó fi mọ́ fẹ́ na sẹ́ta látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ̀ tí ẹ ti ẹ̀ gbọ́ làbárè tó ṣẹlẹ̀ ní sondo state kan tí baba aláwo tó ta tẹ́rù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ̀ lálẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn á ní ò ṣe èèyàn mọ́ o àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run ẹ mọ̀ fi ẹ fi yẹyẹ mi ń lẹ ọsẹ mọ̀ pé ìgbàbí kankan sírìọ̀sì ọ̀rọ̀ mi tí mò ń sọ ní kẹ́ẹ̀ jáde mò ń bẹ̀ odòdó ọ̀rọ̀ tó wà ń bẹ̀. Adébábá aláwo ta tẹ́rùkúrú ń pa nikú bá pawo bí ẹni tí ò gbọ́fà ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mẹ gbòó wà. Kọ́lọ́ mọ̀ jẹ́ ìjẹkújẹ tá a mọ̀ jẹ́ ọ̀ràn alọ́run àpàǹdodo kílé dùn ọ́ sàánú. Yàsin wà láìta láì ìbá ṣe pé olúwa máa ń ṣe àmì ẹ̀sẹ̀ ta ni yóò lè dúró ta ló mọ́ nínú wa.
1: Ìwọ̀ lọ́lọ́
0: ọlọ́run àánú nìkan ta fi le yege o si tin wa lai ogun gbo yasin sango olorun oya oba ta lango gbogbo wa ina ke o so dey ti o yan le in lu jibiti e ti o lu jibiti in pomo olomo lekun jaye e ti opo mo olomo lekun jaye iwe ni yi o iwe ijoba abetele ni won gba owo eyin ni anu ni kan olorun o fi gba wa wa lai ta la ogun gbo yasin if not if not ina ke o ni o olorun ba ngbo ajo bi ere ni ke se refa another point ti ba mi apostolic sunday ojo kan la tan fun ko won ni impatient I need suru to I need suru to and it's all what we saw it won fi wa gbe kun re ni wi pe osi osi na ma nfa o nfa o osi ati ise imele keyan o ya ole obuku ole pelu osi osi osi aja re ni olorun da fun mo de si mi o ma je mo osi o emi n pela awon olulufe mi awon tan gbo mi lowo lowo awon ti o tun ma gbo later awon alati leyin mi nile loko pa leyin o di mo de osi mo ti aja re osi mo de si awon in ni mo osi o emi o ni mo osi emi ni temi adeyin ka pe nbo bi awerin olasokan mi ka sa ma se daada emi o ni mo osi in ni mo ba no je o tin ba ni ke mo fagun walai awon ateki se ti wole lana buki oba awon ni na baby born baby we eni ti o ti to iya se na ni nbimo o to na di iya latari be won wo omo radarada iwa lolu waidi abiodun ijikunle awon ni economic problem economic hardship gẹgẹ bí bàbá wa fòsílì náà ti sọ tí wọn sọ pé òsì òsì. kódà ọmọ ina ọmọ ibo náà bá wà dá sí nwi adọ nika justin ó ní recent widespread of feminism and its hypocritical proponent from the male gender. Okay, no. A ni àwọn tí wọ́n ń tán sọ pé àwọn ń jà fẹ́tọ̀ obìnrin ẹ̀tọ́ obìnrin ẹ̀tọ́ obìnrin àwọn feminism tí wọ́n mọ̀ ń wá equal right láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n fẹ́ dá pọ́lọ̀ ń ṣe tò ní proportion rẹ̀ pé ọkọ̀ lólórí aya tí wọ́n fẹ́ dàrú àìwá fàgbà fẹ́nìkan gangan náà ni ọ̀ ajá káyé ogún mọ́.

ìtẹ́lẹ̀ iná kó máa jẹ ẹ̀kọ́ o fún gbogbo àwa tí ajé ọ̀dọ́ káfẹ́jú lẹ̀ tẹ́ mọ̀ pé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá ọmọ èèyàn mọ̀yàn wọ́n ní tí ojú bá farabalẹ̀ ó di dandan kó rí mú wọ́n jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti sáré wọnú ìgbéyàwó torí ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó gbọ́dọ̀ ṣe gudugudu méje o ṣé ẹ mẹ́ni tó kọrin pé ìgbéyàwó gba gudugudu méje ẹni bá máa ṣe ìgbéyàwó gba gudugudu á ṣe gudugudu méje òrìṣà fẹ́mi òun àti ìyàwó rẹ̀ wọ́n ti dè pààtì òun lọ́kọrin ṣé kò ṣe gudugudu méje mọ́ ni. Ọlọ́ọ̀bà ò ní já síyàn ó àní síyàn àní síyàn ilé ìwọ ò sì ní dàrú.

gbà ogo. Wèrè wèrè ọmọ pé kí lè mọ̀ dá. Ìwé rẹ̀ bá mọ̀ pé.

kwa senya. Awana mama nimi baka mbo gani.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná la gàbúrò rahim lọ́lọ́run Allah forí jìn lọ́lọ́run tó bá tún forí jìyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjì wá kó wá tún wá kẹ wa tó bá dáríjì wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìyàn tán ó tún wá

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ rasẹ̀ sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kówó láàánú oṣù yìí kówó láwọn ẹni rere níwájú ọlọ́run kówó àgbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ìtẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ola Mẹ́ka, Ola Medina, Ola Sàfà àti Mọ́rúwà. Kówọ́lá ìlú Ọ̀yọ́. Kówọ́lá Agbolẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ oore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́mà ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹ́ wa.
1: Atoto arere pa akoyi baba mo gan na omo oyo alaafin nile ni loko ni atileyin odi e teti bele je wa gbo mi gbaro ye mi awon me egbe oau e boyo ati unity world won ran mi si yin won ni ma logun e fun yin pe ailas olorun pa ko to apero gbogbo omo eriwo iwo yo lokanran ti orin nle omo arise gbale kan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nigba titi ndarin onikan soso gi o iwo ori onikan a de darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi so ya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi kaluku se nse ti e loto oto yi ni konko jabele yi npo wa go ndo yo seyin tori aiko worin ijo ni se pupa won o eu e boya ati bayin ti bro mi ma wi fun yin pe aiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ati bale ye je ni ma so so fun yin pe ka yo fowo so opo gbe oyo laruje ka fowo so opo ma panupo bere eto wa lowo awon oloselu fowo so opo panupo bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn òkùnsùn oau ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ kùlúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja àbọ̀wọ́sọ̀wọ́pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọjọ́ ni àsíwájú lọ́jọ́ kọjá wa náà sì tún ní àwùkọ́ ṣe rere nítorí ayé ṣe bí ọ̀yọ́
2: láàárín.

pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi. Ọkàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan.

0: ẹ̀rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páró. Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń gbà mí jẹ́ òrá ti àdàbí.
0: Tó sù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn ò tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lóríkọ́. Gbogbo sì iná tí wọn ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa rántí ọjọ́ sábàtì, wọ́n máa ń yà á sí mímọ́, wọ́n máa rántí ramadan náà, wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadan lọ, àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

owó bẹ́ ṣe máa ń fọ àwọn ọmọ làkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asusu ramadan.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tí wọ́n dèdè mọ̀, tí wọ́n dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ipa. Àwọn ni wọ́n máa ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ Ọlọ́run tán, àwa ni mouthpiece Ọlọ́run, ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà hun, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti ẹ̀wọ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ̀ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dìmọ́ ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ mọ́ sofocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọ́n ti wá mọ́ ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn tó Ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ Ọlọ́run tóbi lára Adéyinka Ọlásùnkànmí o, ká ṣe máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà, pẹ̀mbọ bí awo erin, ajá àlọ́ Ọ̀yọ́ ti égbó lásán. Ẹ nítorí bí mi ọ̀bá ẹranko múra bàbá èèyàn ni. 4:37 AM náà la wà yìí ẹni àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi Adéyinka Ọlásùnkànmí, ká ṣe máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lòkú pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tán máa ń sàánú wa, tán máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlọ òrù yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹ yín ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ní báwọn náà jà wàràwàrà lọ́la máa ń sá ọlọ́ làkùwátá ìlàbìlà àlejò.

pẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin iná ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi adéyinka.

se gbagbe gbogbo awon akore oro wa ta tin ba bo se mo kidi mo se npo ko lori kan ni mo npo lori omi gbe gbogbo awon eko no su ramadana ka ma gbagbe won gbogbo se olore ise lada ta nse lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta hin ti mo bi n toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ti mo fẹ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò káwọn ara ilẹ̀ wà kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ láda láti inú ilé wá kó jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká máa gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpẹ̀lẹ̀ orí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ká máa ràwọ́ lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ́ ká máa fún wọn ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbí dùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí láàdá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ orí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

ẹmọ wa gbọ ibi sí ọrọ rẹ tó ti fọ ní ìsinmi rẹ o ìdí ń bá bọ díẹ díẹ tó ti ń fọ ní kéékèèké ṣùgbọ́n ibi tó ti fọ ní yányán ni pé ìwọ tó ń sọ pé you are a hustler but not cutting out stubborn client n tó ń sọ ni pé àwọn tẹ ọmọ yáwúyáwú tó ń lu àwọn èbó ń jìbìtì èbó tí èbó rẹ bá fẹ́ ṣèkíní tí ò fún lówó tí ò rí lù ní jìbìtì tí èbó náà gbọ́n tí ò rí lù ní jìbìtì ọ wá ní kọ́ wá bá òun ibi tọ́rọ̀ rẹ̀ ti wá fọ́nì sí mi ni ẹ máa gbọ́. Ngbò kọ gbogbo tọkọ rádaràda tọkọ ọlọ́tún ló sì tán wá ní with God. Only with God all this is possible. Click the link below to chat me up. Ọ wá fi phone number rẹ̀ sí. Mo wá wò ó títí, mo wá rẹ̀ rín, mo wá wòrán rẹ̀, ó wà gbádá, ọ wá wéláwà ní kàràbàtà.

àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti mẹ́ni atrocity lórúkọ ọlọ́run tọ́lọ̀ ọbọ̀ọ̀sẹ̀ ọ̀dá wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá, only with God all this is possible. Kọ́lọ̀ ń sàánú wàhálà wà lórílẹ̀‐èdè Nàìjíríà, kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: jẹbẹtẹli jagun lọ papa jula awọn obinrin awọn obinrin awọn mama wa ka mama soju bo le o
1: ma so ko se laye o oju ma toru ko re
0: tori mo ti kiri kaye oju mi ri to olorun ba ngbo
1: mo so po ga bu re wa o se mo wa laye ogun aso ko to ga lo lo
0: yẹn padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀
1: dáadáa
0: torí ọlọ́run ti ṣàdéhùn kìí ṣàdéhùn kan mọ̀ musẹ́ ó ní àdìpẹ̀lẹ́ ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ń ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ fi ń sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tán lọ bá jésù kristi olúwa wa tán ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìnínní àná wípé ọwá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn nígbà wọn bá di ọjọ́ kan yìí wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá adẹ́dá àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùtàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tún dàbí ewúrẹ́ wọn tún wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí àwọn bíi pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ ọwọ́ ní ẹyin tẹ jẹ àgùtàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ ẹ máa gbabẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tó ń gbẹngbẹ mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí ń níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́ yù mí o ẹyin lẹ́tọ́ bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tó yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ yìí ná kí láàfi gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wa ọlọ́run ọlọ́run olódùmarè náà la ṣe sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wọ́n sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́ máa lọ sí àpò òsì kọ́ máa gbàbẹ̀ lọ́nù náà ìlérú. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ. Ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni. Wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú. Ẹ tún yàn mí lójú ni. Mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀ mí wò kódà ẹ̀tọ́jú mi. Bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín. Ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tán mọ̀ ni cancer patient lẹ́ni yìí o kí ni hepatitis kí ni kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ ilẹ̀ òkèèrè. Àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n. Tó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó lè tẹ̀kẹ́ ẹ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovaṣe láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí. Àláìpẹ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kéṣeṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run ba ló fún yìí o ọlọ́run kò sí sí ìta mú wọn kò sí ìta mú lọ́nbẹ̀. Ó ní ìgbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o. Ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan náà yìí lè fi sí yáàdì lọ wo àwọn bóyá ńgbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bí ẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n láàmú lọ fún wọn lásán. Omi káírí. Lálọ́ máa fún wọn lọ́sẹ̀. Àmọ́ fún wọn lóúnjẹ. Àìràn wọ àzọ ọmọ àjíràn. Iṣẹ́ rẹ̀ máa. Ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò. Òtútù mú mi. Mo wà níta mo jẹ́ aláìní lé lórí ẹ̀yin ò sì gbà mí sínú ilé yín. Láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní ò sí ìta àwọn wa kò sí ìta àmú lọ. Tẹ́gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ gbàgbé. Pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè. Èmi ni chief aṣíwájú àgbà jákà ọ̀pọ̀ gbogbo Nàìjíríà yányán. Tó bá ti sọ àsìkò tẹ́ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi. Káwa náà kábàáyín yọ.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run bá níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run bá níjà orí tí a sọ̀rọ̀ ó gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run bá kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládà ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmù nǹkan kan wá o kò sí ìta dì lọ níjọ́ tàbá tọ́ba dìgbà kẹ́yìn tàbá ń lọ káàmù kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn program sí wa nínú àwẹ̀ báyìí. Kẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ò mọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adeyinka àfa Adeyinka Ọlásùnkànmí TV mọ̀ọ́mú Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wá sí ìwá sí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ́ pẹ́jọ́ rọ̀ ńlọ́rùn. aróyé ni sẹ̀ bá ka igbé kíké ni sẹ̀ yẹ lóko.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọ ohun ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ́ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọmọ.
1: Àmì kí kú máa pamọ́ nínú.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ìfà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí o.

0: ajagolo.
1: Tọ́ ìbà Ọlọ́run ọba Olódùmarè lèmi kọ́jú tí ń bá kọ́kọ́ dénú inú ilé agodo.
0: Ìbòdì máa ń ṣàlẹ̀ fọ́ tàgbọ́yẹ sátọ́fà ìlúṣe ìtọ́ni ó máa.
1: Ṣé ẹ mọ̀ pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè? Wàlà haúlá wàlá kù wátá ìlà bìlà àlìyìn.

mi kó máa lọ bí òwe torí bí òwe bí òwe là á lùlù ògidìgbò ọlọgbọ́n ní ń jo ọ̀lùmọ̀ràn ní mọ̀. ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ wà ń kalẹ̀ tẹ́ ẹ ti mọ oyún ògbín nínú ìka.

Ǹjẹ́ kí láàbí máa bára wa sọ̀rọ̀ náà lónìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

0: ṣe ẹ mọ wípé ọlọrun ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálé o. Torí ara wa ká mọ bá mọ fara ní ara wa. Iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì. A ní tó ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ tàbá láyé. Níbi tí ìyàwó awo kan bá ti dìde, awo tó dé ò gbọdọ̀ jókòó ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọlọ́dẹ lọ́dẹ. Ibi tí ìyàwó ọlọ́dẹ kan bá ti dìde, ọlọ́dẹ míì kò gbọdọ̀ jókòó níbẹ̀. Gbogbo àwọn òfin yìí, gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀, ti ń bẹ nínú tàbáláyé, ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá àmọ́ kó ìnira bára ara wa náà ni. Ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé àyín yìí.
1: Alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. Ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: Bẹ́ẹ̀ni o, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí láyé níbí. Gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. Òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. Ṣé ẹ sì mọ̀ wípé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé, ohun tá a bá gbìn náà ni ó wù. O lè mọ wá bú kó o mọ wá sọ pé ó kẹsàn dáadáa láéláé fábàdà kò lè jẹ́
1: bẹ́ẹ̀.
0: Ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn án lù? O lè jíjà ni wọ́n mú níṣẹ́. Ká fi báírò yíwé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. Ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀.
2: Ọba tó dà wá sáyé, ṣé tó ń lọ́wọ́ tó gbà lérò tó fi ní káwáyé.
0: A níbi Nàìjíríà bàjẹ́ dé nísìn, àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. Ibígbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú máa gbowó àbẹ̀tẹ́lẹ̀. Gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled. Wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. Wọ́n sì ń gbowó oṣù o. Wọ́n gbà á máa fi ìnira, wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. Ṣé èyàn a máa wá gbin àlùbọ́sà ọ̀họ́ ẹ̀fọ́ bí? Àwọn pé tó o bá ṣe náà lọ́ọ́ gbà ni. Bí ìwọ bá wá rò pé o ti mú jẹ, o ti lọ, àwọn ọmọ tó wá fi ilẹ̀ yìí ńkọ́, tó fi ilẹ̀ ṣàyé ńkọ́. Àwọn ọmọ tó fi ilẹ̀ ńkọ́, àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. Bíbélì ti sọ, ó ní a ó bẹ ẹsẹ̀ ìyáwó àti ẹsẹ̀ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlónà. Ẹran lésì mẹ́ ṣé kẹfà ni àbí kẹjọ? Ìran. Ṣé bẹ́yìn náà mọ bó ṣe gùn lọ́sálálú? Kó wá tún wá gàgà, kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run o. Ọlọ́run mọ̀ ní sùúrù fa. Ká pé ọlọ́run o, à á mú ọ ní àyín. Ẹyin ò tí ò mú ọ ní àyín. Tó rò pé ó jàjàbọ́ lọ́run ni. Ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Kò dàbí àwọn adájọ́ ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́. Mo kó ìyà. Ó jẹ́ mo tó ìyà.
2: Ẹmí bá bèrè.
0: Ó jẹ́ gbèǹgbè nìkì ìyà. Ẹnjiníà nìwọ́. Ẹnjiníà. Electronic engineer. Ò ń tún fóònù ṣe rédíónìkì. Ò ń tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà. Kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. Ìrésà ni ó bàjẹ́ lára pẹ́ńsù. Sápnà lọ́mọ ní wọ́n rà.
1: Ìgbà tó wù aláwòrán lọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ mi kọ́ wa.
0: Aláwọn èèyàn wa, ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàìlà ìlànà. Àwọn èèyàn wa ọ̀dá kan mọ̀.
1: Ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Ọmọ ẹgbẹ́ wà láì tẹ̀lá. Náírà 5 péré ni mo fi fẹ́ẹ́ fi ta ọjà fún ọ. Mọ̀sù parọ́, mọ̀sù parọ́.
3: Torí pé wà.
0: Tó gbọdọ̀ parọ́ ni.
3: Jí náà wà.
0: A ní o dúró lórí nǹkan tó fẹ́ tà.

0: pe egberun kan ni ta o bo ba pe o ra nbe ti o ba si pe o
1: a o de de wa e o
0: ewo laburo a ma fọlọrun se ri lori iro tori olohun
1: to fin ni
0: lori elo owo to na tan laarin iseju melo tori olohun ẹbẹ̀rù ọlọ́run fa aláàmọ̀ wa kó ìnira bára ara wa kò sí nǹkan kan tá a lè ṣe tá a fi lè kó bó tá a lè fi kó ìnira bọ́lọ̀run pé a wà á jíyẹ ẹsẹ̀ ìṣẹ̀yẹ ẹsẹ̀ tá a jẹ sọ́ọ̀ṣẹ́ ìwọlé dọ́lọ̀run ṣẹ̀ ni sáàtọ́ lọ́run ṣẹ̀ ni a lè dá ọlọ́run ṣẹ̀ kẹ́ àwa ara wa náà láàmọ̀ kọsẹ̀ lára ara wa tá a mọ̀ ṣe ara wa tá a mọ̀ fi lọ kọlu ọlọ́run. aláwọn dókítà ah láìla ẹjọ ń bẹ lọrun àròdákẹ bí orin àǹtí mi ẹni ẹjọ ń bẹ lọrun àròdákẹ ẹjọ ń bẹ lọrun àrò káwọ lórí àwọn dókítà àwọn kọsọǹgbò dókítà ṣe mọ pé bí àwọn kọsọǹgbò ẹnjìníà fóònù àti rédíò gbogbo àti tẹlifíṣàn ṣe wà tó jẹ pé orí ní ọmọ fọ rédíò àti tẹlifíṣàn àti fóònù yín tẹ́gbẹ̀ dọ́dọ̀ wọn àwọn kọ́sọ́ngbó ẹnjìníà tí wọ́n kọwọ́ bọ kíní yín lójú àwọn rédíò yín lójú bọ́ fóònù yín lójú tẹ́dọ̀ ó fi mọ́ dùn tọ́rùn ó fi mọ́ ró tẹ́sì ó fi mọ́ dùn tí gbogbo ó fi wá péjọ tí ó wà toro sí lára bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí àwọn kọ́sọ́ngbó dókítà ń bẹ̀. bóyá làwọn èèyàn wá tiẹ̀ mọ̀ wípé iṣẹ́ dókítà tí àwọn èèyàn wá ní ààyè tí wọ́n ti sọ di kínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹka ẹka tí kálukú wọn tó yẹ kí wọ́n ó dìrọ̀ mọ́ ṣùgbọ́n nígbà ọ̀yẹ́ pé nàìjíríà níbi anything goes ni gbogbo nǹkan tá à ń ṣe ẹni tọ́jú lọ kọ́ bí wọ́n ti ń to eegun apá òun ò bá máa fi kinní kọrùn káàkiri yóò máa sọ pé wọ́n wo malaria yóò máa sọ pé wọ́n tọ́jú ibà tọ́jú ẹ̀fọ́rí ni ọba yíwọ́. aláwọn nọ́ọ̀sì tó jẹ́ pé nursing school náà lọ àwọn náà ń dé hospital lẹ̀ ẹyin àwọn náà mọ tọ́jú àwọn èèyàn lábẹ́ ilé ti gbogbo ẹ̀ tó jẹ́ pé tẹ́ bá fẹ́ suppression wọn ẹlòmíì nínú wọn òun ti yóò tún ṣe dáadáa yóò ránṣẹ́ pé dókítà tó mọ̀ pé wọ́n mọ̀ pa operation ni ṣùgbọ́n àwọn míì níbi tó bá ti fojú sí bí ẹ̀mí ló níbi tí dókítà míì ti ń ṣe lòun náà bá máa dá operation ṣe láì kọ́ operation nọ́ọ̀sì lọ́kọ́ kọ̀ọ̀kọ́ operation wọn iṣẹ́ tó kọ́ àlẹ́jọ́ ń bẹ lọ́run.

0: barista mo mọ̀ pé púpọ̀ nù wa ni ó mọ barista bá bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní nrugurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé nrugurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ní ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀ wọn
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò ń jẹ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ ọdì kejì? Àbíṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má sọ pé.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínà bàbá.
0: Kí la dà torí ń tá jẹ tá wọ̀ yìí náà.

0: nítorí ada ada ilé ayé yìí náà tó jẹ́ pé gbogbo ẹ̀ náà ilé ayé yìí náà ló mọ àwọn èèyàn wa gbogbo wa ogungun níbi tí gbogbo wa náà ta ti ń kọsẹ̀ lára ọlọ́run ta ń kọsẹ̀ lára ara wa tó jẹ́ pé òní wa ń mú wa kọlu ọlọ́run lójúmọ́rẹ̀ ṣe mọ̀ ni pé àlẹ́ àtọ́ ọlọ́run ṣẹ̀kẹ́.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọ̀yọ́ online radio.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀, àrònú jinlẹ̀.
1: Tí mo sì lómi.
0: Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan-an, òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀, ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín, ẹni tí ń bọ sàngó, ẹni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jẹ mọ́ ìwọ ọmọlúàbí, ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Pàpò rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkè bẹ́ẹ̀ láyé. Orí ọmí ọmọ kẹyìndé yàtọ̀ sí wípé.
0: Ẹ tó ń gbọ́ yún náà, sàn bẹ̀sùn pàpò rọrí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkè gbẹ́ẹ́.
2: Pàtó nígbà tí ń kéré o.
0: Jẹ́ mọ̀ pé oníjà kiri jà gan, oògùn òkè gbẹ́ náà ni ọmọ wá káàkiri. Yóò sì mọ̀ pé wọ́n lè fi àdásà òun náà ni. Yàtọ̀ fún pé ọlọ́run mọ̀jà kọ́ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjà gíríjà gan ni ọmọ owó ogun òkè gbẹ́ káàkiri.
2: A ò lè dáwọ̀ ẹ̀ tá a bá kú tọ́.
1: Ìwọ̀n kan mo ṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan.

àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kù ń bẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọlọkan ọjọ kan ṣó ń ṣe déédé ara yín ṣó ń bá yín lára mú tẹyìn bá fẹ lù mí lọgọ ẹnu 07068874274 náà ní nọmbà mi dá ilé pẹlú sí adéyinka ọlásùnkànmí ńlẹ mi ń jẹ lumatech tí mo jẹ olùdásílẹ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọrun tó lò mí láti fi dá sílẹ tẹ bá fẹ pè mí ẹ fẹ lù mí lọgọ ẹnu ẹ fẹ bá mi sọrọ tàbí bóyá ẹyin sì fẹ darapọ mọ wa ẹ fẹ polówó ọjà ni èyí náà fẹ máa ṣe program kan ètò kan ẹlẹẹkejì lórí ìkànnì yìí ni a jọ sọrọ bá a ṣe jọ máa ṣe lálálà fi bọ tá a jọ máa yọ síra wọn kò tí ì yẹyin bá tá a ṣe jọ máa ṣe tí ó yìí tún máa dùn tí gbọngàn mọ kán sí ẹyin ẹ má wọrí nípa tówó ná ẹtí ẹ kọkọ pè mí ẹ bá mi sọrọ 07068874274 náà lẹ lè pè mí sí 07068874274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látòrí Facebook ẹ̀yin search fún ẹ wá Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kànmí for you CANME pẹ̀lú 4 àti U kànmí for you CANME 4 U kànmí for you ẹ lè search yẹn náà Adéyinka Ọlásùnkànmí náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún Lumatech tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi kànmí for you náà ni kànmí for you náà ni lọ wà ní Twitter lọ wà ní Instagram tẹ bá search kànmí for you one kànmí for you one ní Facebook yóò gbé profile mi wá instead of my search fún Adéyinka Ọlásùnkànmí yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ̀ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá profile iléeṣẹ́ wa àjíṣe bí ọ̀yọ́ radio ni profile yẹn ní Facebook ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí Adéyinka Ọlásùnkànmí àmì ń bẹ lórí àjíṣe bí ọ̀yọ́ àjíṣe bí ọyọ àmì wà lórí rẹ àmì yorùbá wà lórí rẹ eléyìí mú lé wọn jẹ kó yíṣe láti wá pẹ̀lẹ́ sì lè tún wá ẹ wá báyìí there is a www.facebook.com/ajisebioyoradio ìyẹn ò nídìí àmì tẹ bá ti tẹ sí url yẹn gbangbangbangba lẹ́jà síbi profile wa ní Facebook a dẹ̀ wà ní Twitter náà àjíṣe bí ọ̀yọ́ radio náà ní Twitter bó ṣe rí nìyẹn 07068874274

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gbá ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn arádùúgbò wa alámúlétí wa o, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa láṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ. Ẹ̀yà jẹ́ agbáyé ṣe dáadáa, torí àrọ́bá gbogbo aládìtàn. Ẹja sọ́ra ká lè dìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Fún o lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tún bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn ìsìláàmù wípé ká máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó da púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ mọ̀ kọ́lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ torí kò sí nǹkan kan tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ́ ẹ bá fẹ́ mọ kárákítà kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn kárákítà míì tán sọ nípa kárákítà kan. Nbẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tán bá ṣe literature, nbẹ nínú ti English, nbẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹ̀yìn tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀, tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Wọ́n bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹ̀yìn ó yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláìkò píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ò yá tètè tẹpá mọ́ dáadáa ní ṣíṣe kó fi kúnjẹ dáadáa rẹ ní ṣíṣe látẹ̀ní lọ.
1: Ìwọ náà má ṣe bẹ nìkan nítorí wípé.
0: Ntọ́ ọba ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì.
1: Kó tó wá lè fún ọ ní.
0: O ṣe mí mo ṣe san bá díẹ̀ dà ń lóògùn nù máa sì fọ́ lẹ́yìn.
1: Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́jọ́ jẹ́ ti yẹ.
0: Kò ní bá wa débi kankan.
1: Iṣẹ́ wa sọ pé ẹ tètè má lọ. Ohun tó lọ́hùn mi kọ̀ ní ìyànjẹ́.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bímọ?
1: Ìyanu.
0: Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀san.
1: Nígbà tá a fi wá sáyà o. A ò yẹ fúnra wa tá a bá.
0: Gbogbo wa la kẹsàn gbogbo wa wa. Gbogbo iṣẹ́ wa. A kẹsàn rẹ̀ ká tó lọ ní àyín. Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn wọ́ ọ̀la. Ẹ̀yájá dọ̀rọ̀ gidi, ẹ̀yájá dìtàn gidi, káwọn èèyàn ó lè rí tàn gidi sọ lẹ́yìn.

0: ẹjẹ́ àjọ wo sí ọwọ́ ara wa wò sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa. Kí ni wọ́n sọ lẹ́yìn rẹ?
1: Ènìyàn ló máa ń dalẹ̀. Ọpọ́lọpọ̀ yẹ ta.
0: Ṣé wàá sọ. Màrí màá sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé n lo filẹ̀ lọ.
1: Bọ́kọ̀ ń dání kó tó di.
0: Àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó tó lọ sí àmọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan.
1: Kí o jẹ́ ká mọ̀
0: pa. Tí mo ní pé bó ṣe wù kọ́ ọpẹ́ láyé tó títí. Ogún mẹ́ta péré.
1: Dákun bẹ́ẹ̀ fún.
0: Kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ, kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bí ti Kárúnà. Ogún mẹ́ta péré báyìí náà ni ìpín rẹ̀. Ìntọ́ ọba jẹ.
1: Alábòsíṣe bọ̀ ló mogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtohun tó o bá ń mu pẹ̀lú àwọn orí ńlá àdá tó o bá ṣe.
1: Torí ìgbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dẹ̀ bẹ̀rẹ̀.
0: Ìntọ́ jẹun torí ká bá wà láyé ká má bàa fún ni o.
1: Tí o bá jẹun kọ́ ni.
0: Ẹyin náà ni títí ẹ. Ara àwọn títí ẹ.
1: Ojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá àdá gangan. Òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà á jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní
1: ìsìn.
0: Ìní wàá wá lọ dé bá tó bá kú tán. Iná làwọn ọmọ rẹ̀ ó tún máa jẹ àwọn ẹbí rẹ̀ ó máa jẹ lẹ́yìn rẹ̀.
1: Lẹ́yìn tó bá.
0: Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ tù rẹ. Percentage ni lọ́ọ̀bì orin wọn máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ ọdọ́ máa yọ nínú sálárì wọn.
1: Kí orun tó tún bá wẹ.
0: Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì.
1: Ìwà ṣe kókó.
0: Ẹgbọ́n mi torí ọlọ́run. Ká sì máa fi ara ní ara wa torí ọlọ́run. Nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bí 35,000 to 40,000. Ọdún wo ni ó tó san 500,000 tán? Modern day slavery. A ní kíní yìí àwọn èèyàn wa ó ti wá ń wí àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń rí. Nígbà ńlọ̀ ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́n ní 2013 ní àbẹ̀wò. Àbí 12. Àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ̀.
1: Ọba tó dà wá sáyé. Ṣé bọ́n lọ́wọ́ tó gbà lérò tó fi níkà wáyé.
0: Òun ṣiṣẹ́ ń bẹ̀, ó sì níràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjì kan gbà. Ó sì ti bá burú ẹ̀ kan náà ṣe rí tó sì ṣe é ṣe. Ọmọ ẹ̀gbọ́n bá mi gangan. Family. Bó tilẹ̀ jẹ́ pé kèso nìkan ni wọ́n ń hu àbàjẹ́ yìí ó ti láwọn àtijọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa. Ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀. Ṣùgbọ́n ń gbọ́ jẹ́ pé Nàìjíríà àbí tọ́lọ̀ ń dá a sí náà rí. Ibi orí dá a sí náà rí kẹ. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rìn wọn ní ju ọ̀rọ̀ náà lọ.
1: Ọmọdé iṣẹ́ tó ń ti dé pẹ̀lú fákọ̀ṣọ́ orí.
0: Kí n mọ́ fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n mọ́ bá lọ́wọ́ ná. Lówó bá wọ first mail. Wàlá àrówó gbàdì sí.
1: Mi ò kọjá ìrírí o, ẹ ti mọ̀ tí ń bá dé o.
0: Ìwá ṣe mí nìkan. Bam.
1: Èmi pẹ̀lú
0: àjẹ́. Ìtún wá sọ̀dọ̀ ọ̀bọ̀dá wa yìí nìkan. Káàkiri bá.
1: Bàlájọ́ sí yíyá àfíjú.
0: Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti ba orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà. Kọ́lọ́n bá wa tún ṣe ni.
1: Fẹ́ wá hàn kọ́ mi.
0: Ọlọ́run ò sì ní í ṣe nǹkan tá a lè ṣe fúnra wa fún wa.
1: Mi tó pé.
0: Àbí Ọlọ́run ni ọ̀wà máa wá jẹ pírẹ́sìdẹ̀ntì lé a lórí. Àwa ara wa náà láà máa jẹ́ lórí ara wa. Láàrin àwa ara wa tá a wá máa ń fìyà jẹra wa. A máa wá bú àwọn olórí lókè. Ní tí wọ́n gan ń ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ń bẹ̀ ń gọ́.
1: Àwa àbíkú láyé.
0: Ẹyin ò mọ sọ̀rọ̀ rédíóníkì sọ̀rọ̀ dókítà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà náà níbẹ̀ wọn. Àwọn lẹ́kítọ́rà. Handout ní ràì. Ọmọ tí ò bá handout tí ọ̀rá ń búùkù ó fèlì nùkẹ.
1: Fún ọkọ̀ láyà ọkọ̀mà.
0: Ìwọ náà ń jẹran àwọn èèyàn ń bẹ̀. Ẹyin o, ìwọ náà a ti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀m̀pútà. Ìrìnàgò ní má dìskì a ní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹyin o, ẹnjìníà náà, òun náà tún kó sọ́wọ́ ẹ lò.
1: Òun tó pa àwọn ọmọ wa náà.
0: Àkóṣọwọ́ nọ́ọ̀sì àbí dọ́gbọ̀.
1: Ọlọ́run ló mọ̀ tó gbà lérò.
0: Omi tí wọ́n fi sìyàn lára tí ò ju bóyá bíi múrí mélòó kan lọ.
1: Ó dà wá sáyé.
0: òun náà kan papọ̀ pẹ̀lú sọ́ọ̀kì sọ parasitamọ́ bí oníwàṣọ mọ́ra wọn.
1: Bọ́bá tó dá wa sáyé.
0: Ẹyá àní òmú 5,000 wá.
1: Ìkálẹ̀ jọ sí fún ni.
0: Àjọ ń rẹra wa jẹ, ó ti wá di omi ara wa.
1: Sáyé, ṣèbò ló máa ń tó gbá.
0: Ẹyin o, nọ́ọ̀sì àti dọ́kítọ̀ náà, òun náà gọ̀kadà. Èjì ọ̀gọ̀kadà, ètò ọlọ́kọ̀ nú wọn. Plug ọkọ̀ arẹ abàjẹ́. Adọ́dọ̀ mẹkáníkì. Apple engine lára sọ́kọ̀ yìí kẹ́. Òun náà tún gbé san lé. Òun náà tún rẹ jẹ́ ń bẹ̀. Ìyún náà, àtọ́débi tó ti fẹ́ ra èlò oúnjẹ. Ìyó lóúnjẹ náà, ó ti yọ, ó ti ki Kóngò gàrí, Kóngò rẹ sì bọ́nú omi gbóná, ìyún ti súnkì. Gbogbo àjọ wa ń rẹra wa jẹ. Làwọn eléèbó fi sọ pé we deserve the kind of leadership we get. Torí àwọn leaders yìí wọn bọ́ọ̀lẹ̀ látọ̀run wákẹ́. Àjọ dàgbà ni lára ara àárín ara wa náà láti dàgbà. Àjọ dàgbà ni púpọ̀ nú wọn àjọ ẹjọ́ ṣe kéèké ni. Ẹjọ́ sọ̀dọ̀ ẹjọ́ lọ sùkú níkẹ. Gbogbo àwọn àwà yìí lára ara wa náà ló ti ń jẹrà mẹ́sẹ̀ yín ara. Èmi náà tèmi náà ń sọ̀rọ̀ yìí ó. Èmi náà níbi tèmi náà ti ń jẹ tèmi náà ti ń wù abú. Kọ́lọ̀ bá mú kú ńbẹ̀. Gbogbo wa
2: ìyàwó ronú.
0: Ká wá mọ̀ lè dijú. Ká mọ̀ lè sùn forí léjì ká. Àwa náà lágbọ̀dẹ fún ara wa, láṣẹ security ara wa. Àwa lágbẹ̀ kànga fún ara wa. Àwa látún ọ̀nà ara wa ṣe fún ara wa. Ìjọba òṣèlú kankan fún wa. Wọ́n múná wá, à ń sanwó ná.
2: Wọ́n bẹ̀rẹ̀ títí o, àfi ìgbà.
0: Táàksì ní ìsìn ráàyè, wọ́n ti fi ẹ́ fi táàksì yín alọ́rùn. Àwa jọ ń fara nira wa.
2: Ọlọ́run ló mọ̀.
0: Aláàdì sáàbà àwọn leaders tá ń gbẹ.
2: Ìtìjú yẹn ju
0: ká. Lásìkò election ìwọ ọmọye tó gbà lọ́wọ́ olóṣèlú káàkiri, bó ṣe gbà lọ́wọ́ PDP, lọ gbà lọ́wọ́ ACN, lọ gbà lọ́wọ́ JJJ, lọ gbà lọ́wọ́ CCJ. Ẹyin o, ṣe bẹ́ni tó bá fún ọ lówó jù níwọ̀ dìbò fún. Ṣé ọ mọ̀ pé àwọn owó yìí àwọn kan náà ń yá wọn lówó náà fi ń èyí tí wọ́n bá rí jí kó lápò ìjọba, àwọn kan náà ń yá wọn lówó yìí. Níbo owó ti rí padà? Nígbà wọn bá gbé contract fún wọn ní kẹ. Wọ́n á gbé contract ọ̀nà fún wọn.
1: Gbogbo wọn ti
0: òyà. Ibẹ̀ làwọn ó ti rí returns wọn, wọn ní ṣe quality roads fún yín. Láàrin oṣù mélòó, ọdún mélòó, ọ̀nà bàjẹ́, ọ̀nà mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ bá
1: bàjẹ́.
0: Ọ mọ̀ pé it's as a result of the riba, the bribe that you collected during the election. Torí àwọn rìbá owó ẹ̀yìn sọwọ́ kúrúrú tó ti gbà lásìkò election ni. Tó rọ̀ bí àwọn ní ẹ̀rọ ti ń rọwó ní. Ibìkan wọn ti rí owó tí wọ́n fún ọ lásìkò election yìí. Wọ́n sì wá padà. Ó tún wá ìlé orí rẹ̀. Àná ti mortgage the future of next generation. Tí wọ́n ti yá owó, tí wọ́n ti yá ìyáláyà owó. Àwọn yìí àwọn tí wọ́n ń rúlu wà yìí ìbò náà ti wá wá ìbò náà wá. Ṣé láti ilé ìbò wọn ti wá ni? Ṣé àwọn èèyàn yín náà ni àwọn èèyàn wá? Láàjọ dàgbà. Ládùúgbò.
1: Èyí tí a mọ̀ pa àdúrà lò èyí.
0: A bá ní ẹyé gbowó káyọ̀ fi ẹ má fowó dìbò mọ́, ẹ má torí owó dìbò mọ́, ẹ ní gbọ́.
1: Ẹjẹ́ kún fún wa.
0: Gbogbo wa náà lájọ máa jẹ omi toro rẹ̀ tí ní ìsìn. Ẹ bá ní á dìbò fún ẹni báyìí, ẹ dìbò fún ọ̀dọ́, ẹ dìbò fún ẹni báyìí, wọ́n á ní kò lè torí pé òní wọlé ẹjẹ́ ìdìbò fún báyìí. Ìwé ṣé dìbò fún
2: ìwàlẹ̀
0: ara rẹ̀. Mo ń tẹ́ títọ̀ òun náà òdìbò fún tó nítorí ó pé kò ní wọlé. Táwa ní ó dìbò fún tí ó wọlé nígbà tí wọ́n bá dìbò fún títọ̀ òun òdìbò fún kó wọlé.
2: Dúdú ọba ló ṣàwà ni.
0: Nígbà tí àwọn olórí yìí tí wọ́n bá ti ní fíẹ̀ wípé táwọn bá ti ṣe dáadáa, àwọn èèyàn ó yọ àwọn kò lépò.
2: Àmọ́ ó lè rọrùn.
0: Torí wọ́n ti mọ̀ pé àwọn ò fowó ràbò lọ́wọ́
2: yín. Wọ́n kọ́lá nínú wa dúdú.
0: Nígbà tí ó bá ti sí ìbẹ̀rù wípé wọ́n lè yọ àwọn kúrò nípò tàbí káwọn tún wá gbé gbàgbò káwọn mọ̀ wọlé. Wọ́n ti mọ̀ pé owó lẹ kó gbogbo bùkátà yín lé lórí. Táwọn báyìí ti fún yín lówó èyí ti ń ṣe yín tán. Owó tẹ́ nígbà tẹ́ nà tán jọ kan tàbí jọ kejì.
2: Má fi sàmọ̀ wá tì.
0: Táwa fi ọdún mẹ́rin jìyà rẹ̀ gbáko.
2: A tún ní
0: recall option. Ta tún fi lè recall olórí tí ò bá ṣe dáadáa. wo tun fi corruption bona ni
1: to gba le ro to fin ni ka waye
0: e ni won recall aye edibo fun eni bayi edibo odo edibo fun eni bayi edibo fun eni jode won ni ko ni tori pe ko ni wole ni oje edibo fun iwe ise edibo fun na eyin ma e ma ri bi ti ibi ti na wa nle e lo ko sinu na
1: tun fe ro pa yo kele fe sa bi fe ari e wa ko e lo so be se to yo mi ni boya ko ni ni sile.
0: You don't want to choose to walk alone. You want to walk with the corrupt crowd. Money to the bank of Edda. Tobas a bank in the Kaleda, Dulu, Toy, Drum, Meke. Along about it, Silenia Labus. You see what I'm looking in
1: bed.
0: Money to the bank of Le Wallet, need the buffo. Ah, not too bad, Dibufu. I know Dibufu, Joe, a little wibang. Tito, wibang. Tito, wibang. Ah, popularity, like Indibufu, I bet it will put in Katioche for
1: you.
0: Aba, ara yin o nkan la ke.

07768874274 ni number de le pe mi si lero to fi ni leyin eto boya yin be sponsor wa ni e be donate ni e be polowo oja ni itawon ewure ori number yin na de le pe mi si 07768874274 imbale la bebe aye ki nfi asoko yi ma lu mo waye ọ̀rẹ́ mi engineer àwọn engineer ọ̀rẹ́ mi lọ́gbẹ̀ẹ́ kẹ́ mọ́ bá mi patronize wọn àwọn èso ní jìbìtì wọn nílùú yìí ní jìbìtì wọ́n bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín àwọn òfo wọn nítorí owó ba orúkọ wọn jẹ́ AY communication ó wà ní. Equed shopping complex ninu erelu te ba ti le nlo si odo AY venture ni isale gbangbangban ni oro ni on shop re wa te ba be type number 1 wa ni opposite re type C la en legbe re ya Daniel wa nbe onta aso awon obirin jerseys

ẹkùn ọmọ a ní bá wọn sùn a ní dopò jíjì o atọkùnrin àtobìnrin tá ń gbọ mi lọwọ ẹ ní dopò jíjì o a ní sọkún a ní jẹbàjẹ a ní jẹkoro lórí aya lórí ọmọ lórí ẹbí lórí ara lórí bàbá lórí mọmọ lórí ara àdúgbò àtàwọn afẹnifẹre wa pátápátá. Adeyinka Okiki mi ti ń tàn káàkiri àgbáńlá ayé o kó má tàn látàn pa o. Kọ́ má di ògbódé ẹ̀mí pin tẹ̀mí mi ó gùn kí n rẹ́mi lò ó. Ẹ Ọlọ́run kọ́kàn mi ó balẹ̀ kí n wá rówó fi ṣayé o òsì òsì ṣayé o. Ẹyin tèmi. Ilé ayé yìí ò mọ̀mọ̀ tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ẹja máa ṣe dáadáa o. Ẹja máa ṣe dáadáa o. Ọyìn ká máa ṣe dáadáa torí pé ilé ayé yìí kò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Níjọ́ Sunday tí mo wá tí mò ń sọ̀rọ̀ tí mò ń ṣe ìrántí aláàfin bá a ṣe ìrántí aláàfin ní wọ́n ṣe remembrance prayer fún wọn ní ọjọ́ Saturday ni mo tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkú. Mo tún sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ọkú ni mo fi ń sọ lọ́jọ́ náà àwọn tán bá gbọ́ mi ò mọ sọ pé ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ ni ìsìn pé ìmọ̀ wá sọ eléyìí láti máa dẹ́rù kú bà wá láti máa pékinní ṣùgbọ́n mò ń fi ń pa wá léṣe lẹ̀ pé ojoojúmọ́ akílá ayé lọ́yẹ̀ kí èèyàn máa ṣe dáadáa o kì í ṣe pé ìgbà tó bá rọ̀ wá lọ́rùn nìkan lá máa ṣe dáadáa. Ẹ yé nkọrin yìí ìgbà tó bá tẹ́ wá lọ́rùn you are the most high bó dẹ̀ tẹ́ wá lọ́rùn you are the most high God. Ìgbà tá bá rí nǹkan jẹ́ you are the most high. Bá a tún rí nǹkan jẹ tí màá nú pápákó you are the most high God. Ìgbà tó bá tínú wá bá ń dùn yìnkìn Ọlọ́run náà ni ó sì mọ jẹ́ Ọlọ́run lọ o ọmọ jẹ́ Ọlọ́run lọ náà ni. Nígbà tí ó bá sì tún ṣe bákan tó sapá kan jà mọ́ náà Ọlọ́run you are the most high. Ọ̀hún ọ̀rọ̀ mi ò yé yín mò ń bọ̀ náà.

0: Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára.
1: Ọlọ́run bá mi ràn wọ́n.
0: A ní tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yí òwúlò òun Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá léṣe, tí mo fi ń gbà wá.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbàgbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká máa ṣe dáadáa gẹgẹ bí o kọ mí ni o ẹ jẹ kó kọ mí ó mọ yín lẹnu kẹ ẹ mọ mí pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn máa ṣe o mo tún máa ń sọ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ rí máa lọ́wọ́ mo máa ń sọ pé ń tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn

A ní kẹ́ ẹ máa gbà lẹ́sìn ni lọ́wọ́ ọkú. Ẹni tí bá ń gbà lẹ́sìn ni lọ́wọ́ ọkú yóò mọ yẹra rẹ̀ wò. Fúnra ara rẹ̀ ni yóò mọ evaluate ara rẹ̀. Yóò yẹ̀wò ara rẹ̀ wò. Ìwà tí ń hù yóò mọ yẹ̀ wò. Yóò mọ checkmate ara rẹ̀. Tó bá ti fẹ́ tasẹ̀ àga rẹ̀, òun ni ọmọ pe àrú tí ọmọ pe ọ̀dọ̀fin inú rẹ̀ pé mọ̀mọ̀ tasẹ̀ àgẹ̀rẹ̀ ẹ máa gbà lẹ́sìn ni lọ́wọ́ ọkú. Yàsin bí idán ni ó ṣe rí lẹ́jọ́ tàwa náà bá jọ wà wàhálẹ̀ lójú àwọn kan yóò rí bí idán ni ó bí màjíìkì bí film trick ni ó yóò ìmọ̀ báyábáyá ń ṣàwàdà ni ó lè jẹ́ pé ó ń pi rọrọ ni sẹ́ni tó kúkú sùn làájí àìjẹ́ ni ó pi rọrọ àbọ̀ yóò pi rọrọ ni yóò dìde.

0: wọ́n sùn kún wọ́n pariwo a ò fẹ́ ó lọ àfẹ́ ó lọ àfẹ́ ó lọ àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi àfọ̀lábí dénú àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú wọn ò fi ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi.
1: Ìwọ́ Tùbà Kẹ́lọ̀.
0: Ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹyin ẹnu.
1: Àfi bí ìwúra lọ́kàn àfi bí ègbò.
0: Mo yin yín nímú ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan fọ́mílì kiyín gan níbẹ̀ tó jẹ́ pé ó ti jáláìsí tó sì ní fámílì àbọ̀ ọmọ àbíyàwó ńlẹ̀ ìjọwọ́ gan lẹ́yìn gan gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí láti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ mọ̀ di ìkun. Ẹ mọ̀ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o.
1: You had to leave us this soon.
0: Ǹjẹ́ ò lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè èèyàn yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀ àwọn fámílì kí rẹ̀ ìjọ ò lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè wọn lẹ́ti yẹ̀ wọ́n wò. Ìjọ ò lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpín àápẹ́ sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn ó ṣeéṣe káláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run

0: kọjọ jìnà lásán ni o kọjọ jìnà kọdún o jìnà lásán ni kò sẹni tí ó jù síbí wà láì àwa ni a lọ kan níjọmi tí n bá sì rántí ikú tí n bá rò ó ìwà wà múdì ikú tí máa ń wólé oyin tí ń wólé adùn ọjọ́ kan one day ọjọ́ kan náà ni ó jẹ ọjọ́ kan ẹ máa gba lẹ́sìn ẹyin tèmi lọ́wọ́ ọ̀kú.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kọ̀ọ̀kan.
2: Ó ṣe ọ̀pọ̀ àwọn orogun rẹ̀.

0: pẹ́ kí ni wọ́n kè mọ̀ lọ́nà ẹ̀sìn a máa kan ti ẹ̀ lórí eré o.
1: Ẹ ti bẹ́ lọ́kàn aya rẹ̀, àfi bí ìwúra.
2: Ó rà lọ́kàn àfi bí egbè
3: tó. Do I know it's better on the other side?
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa lọ́yọ̀ ń bí, níbi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́nà ibi táwọn tirẹ́là ń gbà. Mazda 18 passenger tó kó èèyàn bámú bámú, wọ́n kọjá lọ tirẹ́là ń bọ̀. Ọ̀nà ọ̀dá láìlà ìlànà Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam. Bí tirẹ́là ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀. Bóyá tún gbọ́ ọmọ kékeré lọ́wọ́, bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀, kò sí orò ẹnìkan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́sìn a máa kó tiẹ̀ lórí aré.
1: Ṣé nígbà sá kojú kojú a ó pàdé?
0: Bóyá tó tèmi gan ṣe kan ilé tí mo ń ṣe yìí, ta ló mọ̀, ta ló lè sọ? Bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́ lọ́mọ jà á pélé yìí ṣàṣe mọ́, ṣùgbọ́n kìí ṣe pé kìí ṣe ṣàdúrà. Níjọ́ tó bá yá báyìí kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tá a fi ní lọ. Tásìkò bá ti tó ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀.
1: Ọ̀dà ni ìbí tún ní Ajayi aya ìgódà lò.
0: Bọ́lọ̀ ń bá sì fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbáingbáin, tókè ó tún máa jẹ́ gbáingbáin tókè tókè gbáingbáin tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín. Ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyín ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rogun rèé fọṣọ, mo délé mi ò rí gbìdùn ni.
0: Kéṣe púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi. Kéṣe púpọ̀ èèyàn ni mo ń rí làákàyè mú ń bẹ̀ torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín, ìǹsì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí láṣẹ sọ o, sàn án báyìí láàrin Adéyinka Ajé ni mo ní pẹkọrọ. Torí ẹ̀tàn ti kúrún ayé lọ ṣùà, àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn. Èmi ò sì ní tàn yín, ìní wà ìníyìn o. Èmi ò ní wà ìníyìn ní tàn yín. Ṣé torí owó tẹ́ fún mi lẹ́yìn làwọn kan ti fẹ́ kí n máa tàn? Èmi ò ní tàn ọ́ o, di owó rẹ mú, ìní tàn ọ́.
1: Don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Èmi ò jà yín tán ni, màá jà yín tán on a country level. Hee hee hee hee.

0: ojú ń ṣàn.
1: Olùfẹ́.
2: Ẹjẹ́ ìwà jà yín tán fúlì yányán fáínálì. Ìwọ́ tó máa ní bí ò sí mi ọ̀rẹ́ ò lè jẹ́. Bí ò sí mi ọ̀rẹ́ mi ò lè mú. Èmi ni mò ń gbọ́ bùkátà fómílìkì wa ò bí ò sí mi. Àwọn fámílìkì mi ó ṣe dààmú, ó wàhálà. Yàsín, ògùn ń gbọ́ wà láì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Mo jà yín tán o. Wọ́n lè ṣe wàhálà kán dààmú díẹ̀ o. Wọ́n survive o. They will survive without you o. Mo ń jà ẹ́ tán nìyẹn o. Bí wọn ò rí pé èèyàn kan wá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, bó o bá rí ràn lọ́wọ́ tó sì jẹ́ pọ́ gbẹ́mí ó kẹ́mí lé ọ, wà láì bó o bá rí ràn lọ́wọ́ yóò survive o, yóò survive o. Tó o bá ràn lọ́wọ́ Ọlọ́run lo ẹ̀ sábàbí ni o, ó lo ẹ̀ ní sábàbí láti alleviate ìṣòro tó ní yẹn ni o. Bí o bá fi ara rẹ lẹ̀ kí elédùn ó rí ọ lò yàsín, Ọlọ́run ó lo àwọn ẹlòmíì o. Ògún gbọ́ Jésù Kristì Olúwa wa ń gbọ́ o, yóò lo ẹlòmíì ààyè rẹ̀. Ó le kó sófo díẹ̀, Ọlọ́run ó padà di o, yóò di o. Ní tó o bá ní ní kápá báwọn èèyàn bá bá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, ṣé o ẹlòmíì ó ti lọ fi read receive ti rẹ̀ lórí WhatsApp, ó ti lọ hide rẹ̀, yóò ti ka mẹ́sẹ̀jì yín láti bí ìjẹ́ ẹ̀ẹ́dógún. Ẹ mọ̀ wọ́n pé kì í tí ì rí.
0: Sọ́rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àti kó ẹ má gbà.
2: Wọ́n máa survive o. They will survive. They are gonna survive without you. With or without you, they are still going to survive. Be family mi ni, ìyàwó mi ni, ọmọ mi ni, wọ́n survive o. Ìyàwó rẹ gan lọkọ mi, bí o fẹ́ lọkọ mi gan, àwọn èèyàn gbà lámọ̀ràn pé ó ti tó lọkọ mi o. Wọ́n na kute ìyàwó yín o. Wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ó sì fẹ́ ìyàwó mi. Èmi ò ní tan, ẹ kúkú mọ̀ pé ní tan yín. I will never deceive you. Wọ́n na kute rẹ̀ dáadáa. Tí wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ò fẹ́ ìyàwó mi o. Ewé ń bẹ lára aṣu ni là ń bọ̀wọ̀ kàìnkàìn o.
0: Pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́.
2: Ìyàwó Murphy Àfọlábí kì í sọ̀rọ̀ àsangbánu, kì í sọ̀rọ̀ àsọrégé pẹ́ẹ̀pẹ́ẹ̀. Yóò ti láwọn tí wọ́n tún máa ti yíjú pé ayé wa gbà mí báyìí. Ayé gbà mí báyìí.

ẹ̀yin tèmi tẹ́ ẹ bá mọ̀ tó bá jẹ pé ẹ mọ̀ mọ̀ àbí ẹ mọ̀ àbí ẹ gbàgbọ́ wípé bó ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ o bó ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ ní ọ̀run jù bẹ́ẹ̀ lọ á mọ̀ ṣe dáadáa o á mọ̀ ṣọ́ra níbi ìwà bàjẹ́ ìwà burú à ń sọ pé nàìjíríà wa ò dá nàìjíríà wa ò dá nàìjíríà wa ò dá kí ni nàìjíríà tí ò dá just orúkọ entity lásán ni nàìjíríà o àwa tá a wà nínú rẹ gangan àwa ni nàìjíríà o tá a mọ̀ ṣe pé country yóò dá nàìjíríà ò dá ìlú wa ò wúlò àwa tá a wà nínú rẹ láàdá àwa la wúlò orúkọ entity lásán àwọn product tó wà nínú rẹ náà ló make up country o sọ̀rọ̀ mi yé yín ayé yìí ò lé o ọmọ ayé náà ló sọlé ayédógún ayé yìí ò lé báwo làwọn kan ṣe build website kalẹ̀ táwọn kan sọ pé àwọn fẹ́ hack rẹ̀ ni ẹ máa wò wà búkú sáyé le tẹ́ ẹ bá hack rẹ̀ ẹ kó ẹni tó ni website yìí sínú dààmú ṣe ẹ ti kó sínú dààmú sáyé wá le àbẹ́yìn tẹ́ wà nínú ayé lẹ̀ máa yé le ọ̀rọ̀ mi ò yé yín àní iná àníná àníná báwo ni yín ṣe jẹ́ ṣòro nàìjíríà àbí ṣòro àwa èèyàn tá a wà nínú rẹ̀ ọ̀nà wa ò dá báwo ni yín ṣe jẹ́ ṣòro orúkọ lásán tí ń jẹ́ nàìjíríà àbáwo èèyàn tá a wà nínú rẹ̀ tá a wà níjanu rẹ̀ ẹnìkan kówó jẹ báwo ni yín ṣe jẹ́ ṣòro orúkọ lásán name entity nàìjíríà orúkọ lásán àbí ṣòro wa àwa tá a wà níbẹ̀ ní position tá a ti lè kówó jẹ sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń ja yín tán so ń clean ṣé mọ̀ dàrú ṣé ò mọ̀ dàrú dàpọ̀ so ń yé yín. geographical map wọ́n kó wa papọ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwọ́ ariwo lọ́tún lọ́sì kí ló kò sí nǹkan kan tó ṣe kó rọ̀ pẹ̀lú nàìjíríà ju àwa tá a wà nínú rẹ̀ lọ o torí orúkọ lásán ni nàìjíríà àwa tá a wà nínú rẹ̀ gangan láwà nínú go tá à ń jẹ́ jíìnì àwa láàdá tí orílẹ̀-èdè yìí fi wọ́ọ̀sì dé lẹ́vù tó wọ́ọ̀sì dé yìí o tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ mo já yín tán nìyẹn.

tí ò kówó jẹ ẹni tí ò kówó jẹ nínú wa híhùwà bàjẹ́ mi níbò mi mo níbi ètò mi tí mo ṣe lọ pé ìgbẹ̀yìn lójú mo ń sọ mo ní ìwọ kan àwọn mi fóònù ẹnjiníà ni orí ní ọmọ fọ kínní ẹdọ ni ó ní ń dùn látàrí kó lè bá rẹ jẹ kó lè rí owó ń bẹ àwọn owó yìí náà làwa ń tò mọ́ra wọn tá a tò jọ tá a kò lọ mẹ́kà saudi aláàjì kẹyìn mọ́kà mẹ́nu iná là á kò lọ jerusalemu irú owó yìí náà látùjọ tá a là ń wọgbó fá owó jìbìtì owó yahoo yahoo plus akó gbogbo ẹjọ ató gbogbo ẹjọ iná là fi lọ mẹ́kà lọ wúmúrá lọ saudi lọ jerusalemu jp yìí náà ni jp yìí náà ni too religious but ungodly. àwọn ìlú èbó tó dá ó kọ lásán nílù tí wọn náà o ọpọlọ àti ròrí tiwọn ni pé báwọn ó ṣe tún lu àwọn ṣe ní jẹ́ kí ìlú wọn ó dá òpópó mọ́kà ó má roro òpópó amẹ́ríkà ó má roro òpópó jerusalemu ó má roro òpópó russia ó má roro òpópó bangladesh tẹ́ ti ń gbọ́n mi lọ́la àárọ̀ yìí ó má roro òpópó united kingdom ó má roro òpópó united states mọ roro òpópó ivory coast ghana gambia gbogbo country mi yòókù tán dá tẹ mọ ń sá lọ ó mọ roro singapore òpópó ibẹ mọ roro àwọn ọmọ ìlú ibẹ ni wọn pàmọpọ ni wọn sì rọrí wọn bí wọn ṣe fẹẹ tún ṣe. sọrọ mi ń yé yín ṣé mò ń já yín tán ṣe ń píìkì rẹ. ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wọ́ọ̀la a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín a give account a jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa.

0: Mejoy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi. Ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ̀ṣẹ́ o, ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wa gbọ́. Tẹ́ ẹ fòye digest rẹ̀, tẹ́ ẹ digest rẹ̀. A kí ẹ̀yin náà o, ẹ̀ṣẹ́ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fowó ràn wá lọ́wọ́. A tún jẹ́ òye yín o, pé nínú oṣù yìí gangan, on the 24 oṣù yìí, inú ìkànnì ajíṣe bí Ọ̀yọ́ ló pé ọdún mẹ́ta tí a dá ìkànnì yìí lẹ̀ ló pé ọdún mẹ́ta on the 24 oṣù yìí. Ṣùgbọ́n on the 24 oṣù tí ń bọ̀ lábẹ́ ṣe ayẹyẹ rẹ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying ní ìlú Ọ̀yọ́. A sì tún fẹ́ ṣe ìkówójọ oní mílíọ̀nù tó pọ̀ tá a fẹ́ fi dá ìkànnì yìí lẹ̀ tí ó di kinní kan point kinní kan FM. Agbára wa ò ká. Ṣùgbọ́n àwa náà ni a fènìyàn sọ̀rọ̀ tọ́jẹ́ pòun gbogbo la ní owó ń kéré pẹ̀lú ẹ̀yìn tá a ní ẹ̀yìn ọmọ ogun yìí ẹ̀yìn bàbá bàbá ẹ̀yìn mọ̀mọ́ mọ̀mọ́ yìí. Kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí. Bóyá kí n pe àkáǹtì nọ́mbà Ajíṣe bí Ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú GT bank. Ó lè wà nínú àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà fẹ́ ṣèkún lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kójọ yìí. Wọ́n ń bọ̀ ná.
2: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájíṣe bí Ọ̀yọ́ online radio.
3: You are currently listening to Ajíṣe bí Ọ̀yọ́ online radio. Ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
4: Ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

0: Iwọ to ba fe pe mi o fe ba mi soro o fe gba mi ni gbolohun ayin o fe lu wa logo enu iwo na fe da si program third anniversary wa lona kan abona keji sugbe mi gangan lo fe pe adeyin ka pe nbo bi awe irin aja lu oyo awo ni o fe ka bo bere amaran lowo awon eyan boyo ni oro kan tin je olokan e pe mi o ko si nkan ta le pe mi fun e pe nlo san e pe nloru orun si jaraba mi sugba tin ba ji attend si yan mo e pa phone mi ni gbogbo igba 070-6887-4274 070-6887-4274 personal number mi nu o na lo jaga araga sodo mi lori WhatsApp be pe yo lo and be text message ni WhatsApp yo lo 24/7 a ma nwa lo online mo bi si ani happy sending 24/7 I'm on wall online 070-6887-4274 tabi studio line wa 090-33-18-5310 090-33-18-5310 090-33-18-5310 030-18-5310 tabi personal number mi gangan 070-6887-4274 ahin sugbon emi na ni secretary emi na ni manager emi na ni producer emi na ni operator emi na ni ni gbogbo e odo mi na ni o si nja si lowo bayi ta ba pada ti wa well established amani division of labor sugbon do mi at 090-33-5310 at 070-6887-4274 adamina and mije jijasi koye yin anyo anyo oye bi mo se man se na re ta yin bi so pe yin gba bi kankan serious
1: emi no
2: aji se bi oyo online television and radio
0: ain't me ojo mi lo la lo laye ta nwe worin
2: photo man abroad thank you so
0: e te mi ara yin lorun sugbon e ma han yan le ma nigba te ba nse
2: so much
0: e ma han yan le ma nigba te ba nse o iwon tun won si iwon tun won si n tori pe iwon ni nkan dun ma iwon tun won si
2: aye se bi oyo ti go fi agba o
0: te ba ra won ta ni lo ran lowo eran won lowo o iwon tun won si ẹyẹ mọ jẹ kí tèèyàn kọ bàjẹ látọwọ yín ìwọn tún wọn sí ẹ mọ jẹ kí èmi èèyàn kọ bọ látọwọ yín o ìwọn tún wọn sí.
2: We started from the bottom with nothing pẹ̀lú àìjẹ́ nǹkan kan ọjọ́ rírí jẹ́ òkè tí ọjọ́ òkè tí ó dẹ̀rí nǹkan jẹ́ náà ó pọ̀ gan èmi lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pọ́n gbogbo ni mo ní àwọn èèyàn dúró.
0: Kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ayé tó pàdánù ọ̀run tó tún sọ ẹ̀mí rẹ̀ nù tó wá pàdánù ọ̀run? Ìwọ̀n tún wọn sí.
2: Ẹni bí ẹni lọmọdé ń ka o.
0: Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ o, ìwọ̀n tún wọn sí. Adéyinka.
2: Ṣé bí ọyọ ti gòkè àgbà o, adosu wa lé téńté o.
0: Ilé ayé yìí kìí ṣàwà lọ o, ìwọ̀n tún wọn sí. Àfọ́bà fi sílẹ̀ ńláyé, ìwọ̀n tún wọn sí o. Ẹni tá a jọ jí láàárọ̀ yìí, o lè má bá wa sùn mọ́ lálẹ́ o. Tọ́yẹ pé yóò ti gboko obo mi lọ, ìwọ̀n tún wọn sí.
2: Pápá lè tí omi bí àárín ńlá ṣe bẹ̀rẹ̀ ní 2020 for the past 3 years 30 mil títì káàkiri àgbáyé náà ti máa yí ṣe bí ọ̀yọ́ ọdún mẹ́ta lápẹ́yẹ̀ we ain't ever gonna stop.
0: Alágẹ̀mọ tí ń ṣe jẹ́jẹ́ ikú mọ̀ ń pa wọ́n, ìwọ̀n tún wọn sí.
2: Wọ́n lè fún wa lọ́wọ́ náà fún wa.
0: Abèlè ń tà sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹyin tèmi. Ìwọ̀n tún wọn sí.
2: Èjì bí èjì la gbà ń ta yo, ẹ̀ta ń tagbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ o. Ọjọ́ ṣe bí ọ̀yọ́.
0: Tẹ́ẹ̀mí ara rẹ lọ́rùn ṣùgbọ́n má fi tiẹ̀ dí tọmọ ẹni kejì lọ́wọ́ o. Ìwọ̀n tún wọn sí. Mọ jàǹbá mọ náà mọ lùyàn ní jìbìtì mọ pààyàn lẹ́kúnjayé o. Ẹyin tèmi, ìwọ̀n tún wọn sí. Òmùgbòmùgbò abọ́ tí ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú, ìwọ̀n tún wọn sí. Àní kí làǹfààní àtèrè ẹni tó jèrè gbogbo ayé tó ṣẹ̀mí ẹ̀nù tó tún wá pàdánù ọ̀run ẹyin tèmi ìwọ̀n tún wọn sí ó ẹ máa ṣe dáadáa ọ̀ kásà máa ṣe dáadáa ọ̀hún ìwọ̀n tún wọn sí. a ma be o nitori obe ni besu a tele se abe na o gbogbo eni to ba ni ka wo mo bo nla ni de ba nle nitori bo ba ku dede kojo kan ri orun aro wo a de fun baba jero mo jele eyin temi nje kin laye igbin se ero wo laye igbin se o ile oluwari gbona ile te tin gbo mi wo mi ede te tin gbo mi ibi se te tin gbo mi ile yin ona yin odeyin igbesi aye yin o ni gbona ko ni dojuru o nitori pe tuturu tu bayi la aro de tuturu na la aro baba mo fa yin ile olodun ba lowo mo fi olodun ba so yin o iso olodun ba abo re to nipan to ju ewurin lo kojo ma wa lori emi pelu dukia emi pelu eyin eyin pelu awon pelu awa titi digba mi ta tun ma pade adeyin ka pe nbo bi awerin mi fi ile sinu ba nu je o eyin temi ni Bangladesh la America ni United States ni United Kingdom ni Ghana ni Gambia ni Libya ni Ivory Coast ni Egypt ka kiri agba nla aye ai mi fi ile sinu ba nu je ni pa yin ninu ba nu je o adeyin ka pe nbo bi awerin e fi emi ti kara mi na sinu ba nu je e ni be mi na ninu ba nu je o ka tun rira layo ka pade nire ka ma dolodi leyin ara wa e ma gbagbe pe le se kun lowo fun wa o le se ran lowo fun ikanni yi ko si iye to kere o lati bi dasi e dakun ese won adupe o tori pe am ni gbagbo pe eyin o se atileyin e se ran wa lowo oni 24 osu yi nla padun meta sugbon 24 osu ti nbo la fe celebrate re ko ye yin ayin titi ni gbagbe ta to ma pade ipade wa nko mo lodi wo bi ojoro
3: I just said, be on your online television and radio. We want to take this time out to appreciate.

0: báwọn míì tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọ́n máa ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kó jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. mo ń bá gbà.
0: àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni ìyá ọmọ ènìyàn Adeyinka. mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yìí olè ẹ̀yin lẹ́ẹ̀mú. tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ní bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà pọ̀ kàn mí pé ṣé mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ìhà pọ̀ kàn mí. nígbà tí hùrùhẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀mbọ bí àwọ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwa mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ o.
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: ẹyin isu sísun ìwà ahuná.
1: ní aláwọ̀ ara mọ́.
0: kò ní hun wá o kò ní hun wá.
1: ìgbàkúgbà wá.
0: nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló ń ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀mbọ bí àwọ erin.
1: níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ra ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alẹ́. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tán tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ̀ bá wa 415. Kẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fọn ara wa létí.
1: Eruku wọ.
0: Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. Ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba Òképè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọyá láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọyá ẹ̀gbọ́n, ẹ jókòó mbẹ́, ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Ọyá bó ló ṣe jẹ́? Ọyá ẹ ṣàlàyé ọ̀rọ̀, ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí kò wọlé.
1: Kí ló ṣe fún mi tẹ́lẹ̀? Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀. Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé, ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá lè rógun wálẹ̀ ìdààmú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣí ẹ.
3: Àlìwọ́wọ́ 419 o. Àjẹ̀lérógun àkóbá o. Nǹkan tá a jẹ, àlìsàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí. Ṣé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí, ó ní ibo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe. Ó ní ibo mo wà. Mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà. Gbogbo èrò ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí òkè kí òun máa bá mi ibi tí mo wà. Mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá lé ránàbá ló pè mí pé kí n lọ sí POS. Nígbà ṣé POS wà lítò síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà níbi POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system. Èmi yẹn bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe? Lóun tẹ account number ènìyàn òun kọ́lẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé má wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fóònù yẹn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ̀ pé fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o, ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ jẹun tètè Ọlọ́run o. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọyá ẹgbẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọyá láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́? Ẹ jẹ́ kó oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́, bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀. Mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibúlẹ̀wà.
3: Mo aside roundabout yẹn, mo ń bọ̀ ń gbà yìí.
2: Side roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Side ibúlẹ̀wà ń bẹ̀.
3: Side ìdíkọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀. Side ibúlẹ̀wà ń
3: bẹ̀. Kẹwàá yàrá débi roundabout yẹn, ẹ dúró síbi ilé epo NFC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibúlẹ̀wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé epo NFC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀, ẹ bá mi confirm ẹjọ́. Engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti fóònù. Ẹ ló jẹ́ kẹ́kẹ́, ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́, ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣẹ́mi pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù. Ara tactics nìyẹn o, pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù. ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ sí fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì
4: 85,000 ló lọ́ máa gbà.
2: Tọ́ba fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
4: Hello. Only 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo
5: ni?
2: Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe dẹ́pọ́sìtì lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni chájì ṣe báyẹn. Lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹ̀yìn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣo máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà náà bàyẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fọ̀ fún ẹ.
4: Ok.
2: Ṣé POS machine ló máa lọ àbí mobile?
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfàmù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kì.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dá.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún. 15, 14.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ọmọ fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mbọ́lẹ̀ ẹ̀yin wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹlẹ́bàá mi gba receipt yẹn máa bọ̀, a máa dúró dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé
4: fóònù. Ara kò lè sẹ́ndì owó, kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ nìkọ̀ọ̀kan.
1: Ṣé ẹ gbọ́ lágbọ́yé? Àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ̀ bá dé lọ́gànjọ́ òru. Gbogbo wa là nílé jọsùn forí lójìká o. Òrù hẹrẹ rẹ̀ ti wá dé o. Wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbọn ń lù ní jìbìtì. Àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún ń gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Tẹ́lẹ̀bẹ́ gbọ́n ni. Ẹyin láfẹ̀ẹ́dú fọ́nrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọ́nrán tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọ́nrán tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọ́nrán báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin ti wa láti United States of America, ẹ̀yin ti wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín bẹ̀ mo kí yín láti Germany, wàláì mo kí yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wá tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blend you sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì lára wọn, lára wọn girlfriend wọn náà ni o, lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀ ẹbí ta wá ni, ẹbí gbogbo wa ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kan mí láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a tiẹ̀ tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o kọ́lọ̀ ní olójútù ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, ní orogun fún pínpín o, ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́rìn lọ́wọ́.

0: ibẹ̀ ná.
1: Wọ́n kẹ́ ẹ̀yàn alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wà. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámídì, ọwọ́ Londo State. Madam Funmi Kemi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi o.
1: Ọmọọba Aládìgbò Lòmú Ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé
1: tó. Àwọn tí a ń ro àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn pẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kọ́tẹ́kọ́tẹ́ jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́ tí ìrántí dá pọ̀. Àpàpò ti rọrí àwọn bàbá wa ni wọ́n ì gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélédù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ́ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí ọlọ́run láwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tí wọ́n bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ̀ ní bá ń jẹ kòkòrò mobi tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kàn mi pé kéé kúkú sèmi àwọn èèbó kúkú ni owó tó ń jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tí ẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èyí má ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yóò ṣàgbàfọ̀ ń ká sọ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ mú o. Ọmọ yóò ṣàgbàfọ̀ ń ká sọ wọlé ẹ rójú olè ẹ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ilẹ̀ gbọ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatec. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Media mẹ́ta ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kúkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ bọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọmọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. e ma je won so papa e pa e pin pin to fi dori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyu ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa digo pe a ni foju sun kun omo a ni foju sun kun omo ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: bí àwọn ọmọ yìí tá à náà rí tí wọn ní àtá ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí làá ṣe rìn o báyìí làá ṣe rìn o kò sí bá a ṣe fa gbùrù tí gbùrù ní padà mọ fagbó o wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé bí àwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí ìbò ni wọn ń lò ní jìbìtì gbẹ̀ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ lọmọ ṣẹ́ sósowó tẹ́ ń sòsólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń sòsólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ tètè ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni ò ní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá a jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá a tún jẹ ìyà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wa wàhálà kò ní bèsù fẹ̀gbà tí ó fi mú yín lọ o láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: jí. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ju
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: a ní sìnrìn o ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo